0: Radio made for you.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa wa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ṣeun. Torí pé ẹ jẹ́ ká jí sílẹ̀ àlàyé lówùúrọ̀ yìí, Olúwa gbọ́ pẹ́ wa. Bí a ti lọ lóhùn-ún-ní, Olúwa bá wa rìnrìn àjò wa. Ògo ni forúkọ yín. Jésù Kristi Olúwa wa. Orúkọ mi ni Àlùfá Mósè Adémọlá Pupọ́lá. Ẹ̀yin ará, ẹ jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fún wa ní oore-ọ̀fẹ́ láti wà ní ayé lónìí, láti jí sí ilẹ̀ àlàyé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ kẹ́ dì mú lónìí bí ẹ ti ń lọ. Ǹlẹ́ ó rí nínú ìwé orin Dáfídì orí 23:20, ẹsẹ̀ kìíní tí ó sọ pé

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Òpó gbé Ọlọ́run ga nítorí pé agbára Ọlọ́run wà lórí òkè yìí. Mi mọ bí àlùyànjú ẹ̀ tẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì tí mo wà ojoojúmọ́ la máa ní program. Gbà tọ́lọ́run fún mi lásàmẹ́ǹtì kan kí n lọ ṣọ́ọ̀ṣì wà bíráǹtì yẹn náà ni. Ẹ̀ẹ̀kan tá à ní practice àìtá à ní program. Èyí tí mo tún máa ń lọ kan láti fi gbàgbára ó bọ́ sí the same day. Olúwa báwo ni mi ṣe ní tutù. Mo ṣe ń rébọ̀ ni Wednesday kan lọ́lọ́run ní kí n wo déètì ẹyẹ àbí táìmù tó ń ṣe prógrámù níbi signboard yẹn mi tiẹ̀ lórúkọ signboard mo kàn sáàrí time mo bá wá Thursday yẹn ọjọ́ yẹn náà dé láti ara kejì àti dáàbì kankan jọ wá. Mo ṣe wọlé gbogbo tí mò ń rùkà tí mò ń sọkún síná gbé jáde. Mo wá ń bá wọn wá prógrámù Saturday lẹ́ẹ̀kọ̀ọ̀kan bàtà wọn sọ ti Sunday mo ní màá wá mi ì bá rántí mọ́. Ẹ̀ẹ̀kejì náà mo sùn mo jí ní 6 PM. Mo ní mo sì ní màá lọ àánú yanjú ẹ lónìí bó ti di ìjà àrùn yẹn. Mo wọwọ́ mi 300 ni mo ní mo sì fẹ́ lọ prógrámù lónìí wọ́n sì ti sọ bíi di 150. Bí mo ṣe sùn ó di 3:30 bí mo ṣe rí olùgbàlà tó fẹ́ gbà mí là tó jọba lórí òkè yìí. Mo ṣe gbé áńgẹ́lì wá ní dájú wa mo ṣe dírẹ́sì níjọ Sunday yẹn náà bá bẹ̀rẹ̀ ìgbà tí mo rọ́wọ́ agbára rẹ. Mo wà rí i pé ó jẹ́ yìí ó ń kọ orin yẹn with loud voice. Èmi náà bá ń jó ó ń jó bèmi náà ń jó bọ̀ mo jó ijó yẹn gbà tí màá tají bá mi ilé ni mo wà. Wọ́n ti parí prógrámù yìí tán lónìí Ọlọ́run sì fẹ́ kí n lọ. Gbogbo tá à ń lọ bá di 4:45 mo ṣe múra kí mo bọ̀ nù. Olúwa báwo ni ṣe tún rí owó wọ ọkọ̀ tí ì tiẹ̀ ní wábí ló fìfò. Mo bá tún rí ọlọ́kọ̀ ọlọ́kọ̀ sàṣàánú mi. Ó gba 100 naira ó gbé mi débì mo tún lọ mo tún rí ọlọ́kọ̀. Ìyanu tí mo wá rí ni pé èmi tí ẹ̀yìn lẹ́yìn ni mò ń jòkóó sí ní ṣe mẹ́mbà chọ́ọ̀chì. Bí Ọlọ́run ṣe wá dá mi mọ̀ tó ṣe tún wá lé mi jáde nílé pé ìyanu kan dúró dè mí níbí kí n wá irú prógrámù yẹn ò ṣe é mísì. Mo sì rí ọwọ́ agbára Ọlọ́run mo yin Olúwa lógo nítorí ọwọ́ agbára rẹ̀ tó jọba lórí òkè yìí.
1: Celebrate Jesus.
2: Ẹ pàtẹ́ ọ fún Jésù.
1: Ọ̀pọ̀lọpọ̀ wa bóyá a ò understand ohun tí màmá sọ.
2: A lot of us maybe we do not.
1: Ní ọjọ́ Sunday yẹn ẹnìkan wà lẹ́kọ̀ọ́ kò plan àti wá lọrin. Ọlọ́run sọ fún pé ǹde máa lọ sí lọrin. Ó wá wò pé mi ò ní appointment mi ò ní program. Ó sọ fún dẹ́rẹ́bẹ̀ yá máa nìṣó. Ọdọ̀rí bridge Tamland bridge ó sọ fún ara má lọ ìlọrin mọ́. Mo lọ airport Olúwa ní kí n gbé flight ìgbà tó máa débí ẹ̀yin náà wo ìsìn tó ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday yẹn kó ṣẹlẹ̀ ẹ rí i pé ó rọ̀ lọ́jọ́
2: Sunday
1: Ọlọ́run pé ó gbé ìrìn àjò ẹ̀ jáde kedere. Ohun tí màmá ń dúpẹ́ lé lórí nìyẹn pé Ọlọ́run kanlẹ̀ kanlẹ̀ wá gbé àwọn ibi táwọn mọ̀ pé ó gbọ́dọ̀ mísì alẹ́ yẹn alẹ́ Sunday tó kọjá yìí kò ṣeé ròyìn fún yàn ẹnìkan wà nbí.
2: Someone is here.
1: Kò tó jáde nbí.
2: Before you leave this place.
1: Ìrírí tí o mọ̀ pé lóòótọ́ Ọlọ́run wà nbí lóòótọ́ sẹ̀.
2: The experience for you to know.
1: Lórúkọ Jésù ó máa fọwọ́ láyé ìwọ náà.
2: Àmì Jésù.
3: Ó dá mi lójú pé gbogbo yín lẹ ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀ rí yìí. Èmi náà mọ̀ pé tó o bá gbàgbọ́ wàá rí ògo Ọlọ́run. Láàárọ̀ yìí ìpàdé dilẹ̀ ànúyanjú ẹ̀ ní ìyànà ṣàpátí ní ẹ̀yìn Miriam Hall. Ìdojúkojú olóróró estate Gamma Road Ìlọrin Kwara State. Tó bá ti ń bọ̀ láàárọ̀ yìí wá pure water sachet mẹ́ta rẹ̀ rí pé ó tẹ̀lé ọdẹ orí ilẹ̀ yẹn. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà àánú á yanjú ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀. Mo gbàgbé àánú ń dúró dè ọ́ ní àárọ̀ yìí àbá Ọlọ́run àánú yanjú ẹ̀ pàdé ìtàn rẹ̀ á dẹ̀ yí padà. Ògo ni Fọlọ́run lókè ọ̀run. O lè pè mí sórí nọ́mbà yìí 08032404977 ìwọlẹ̀ oríkàn.

0: torí pé wọ́n gbókò ọmọ ẹ̀ wálé. Ní wọ́n sọ́kè wà. O ò ní mú òfo lórí ọmọ. Wọ́n á ní fi ná ọmọ jọ ẹ̀. Sọ́mọ lè tú àsírí kan fún. Ilé ọkọ tẹ́ wà yẹn ọ̀pọ̀ yín ẹ̀ láyọ̀ ń bẹ̀. Ojú ọmọ yín lẹ̀ ń wò. Ọmọlẹ́gbẹ́ ó tì. Sàmí ó wà ní gbọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Wọ́n à ní gbọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Wọ́n à ní gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Wọ́n à ní gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Wọ́n à ní gba ọmọ yẹn lọ́wọ́
1: ẹ̀.
0: Ẹ o ní ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀ fẹ́ pa ẹ́ bọ́ síbí gẹ̀yẹ aláwo ló lábà ṣé wọ́n sọ fẹ́ pé lẹ́gbẹ́ ìwọ náà ti mọ̀ tẹ́lẹ̀ ṣó lè sọ̀rọ̀ bí èyàn àbí kí n pẹ́ lómìn ni àbí kí n sọ̀rọ̀ ní táìmù yìí ṣé wọ́n ti sọ fún ẹ rí pé lẹ́gbẹ́ rí àbí ìwọ náà mọ̀.
2: Ẹ ti sọ fún mi. Ẹ ti sọ fún mi.
0: Má bọ̀ yá gbàgbọ́ fún kó bí láyọ̀ ó bí láyọ̀. Ẹ gbà mú o sùn mọ́ bí. Ẹbílẹ̀ wo tó ń lọ lálẹ́. Ẹgbà mú o yóò rí olùmọ̀ lọ́wọ́. Ẹgbẹ́rẹ́ni ẹ. Bọ́dà ìmọ̀ ọ̀bọ̀ tó káwọ́ gbéra yìí. Sáré àwọ̀ yóò. Ó máa kàánú lẹ́ni. A mú mi rí pé o ti ṣọ́ọ̀gù káàkiri. Mo rí pé o ti ṣọ́ọ̀gù káàkiri. Bọ̀ bó ṣe ṣọ́ọ̀gù tó ikọ̀ gbé kan lọ́rọ́ ẹ. O ò tí ì padà já sí gbangba. So fẹ́ kàánú ṣiṣẹ́ lórí ẹ̀ lẹ́nu. O dẹ̀ gbàgbọ́. Now, màá wá pray fún ọ. Àánú kan ń bọ̀ níwájú ẹ̀ ṣé kọ́lọ́run release ẹ̀. Ẹ iṣẹ́ kí ló ń ṣe? Kí ló wí? Òru lọ mọ́ sọ àbọ̀ sàn gan.
3: Night
0: ló ń ṣe. Ogun ẹ jù bá ń lọ. Mo gbógun ẹ dìde lónìí. O di lálàyé. O di ológo. O ní wáyé asán. Iṣẹ́ bíi mẹ́rin ló ti ṣe rí lóde ayé.
3: Bí mo ti parí sáfìsì ni mo sọ́kò ṣiṣẹ́.
0: O parí sáfìsì o lọ skúù. Ṣé yunifásitì ni àbí poli?
3: Polytechnic.
0: O lọ polytechnic. Kí ló rí ìdí mbẹ́?
3: Computer science.
0: Ọwá ń ṣe fúẹ̀fúẹ̀ ta ló ń yàgbẹ́ bẹ́ ọ. Odọlọ́dẹ ọ̀gànjọ́ òru. Ogun yẹn ṣẹ́.
1: Àmì Jésù.
0: Mo kọ̀ náà tiẹ̀ máa láàánú.
1: Àmì Jésù.
0: Sí àmì lélẹ̀, aláàánú dé fún ẹ.

Ọba wo bó ṣe sígbẹ̀lẹ̀ wo bó ṣe nígẹ̀ bó ti mo ṣe ṣe ń wo ìkan àmì ọlọ́run wà lára ẹ̀ Olúwa ní sámẹ̀ èmi ò yan eléyìí ènìyàn ń wo ojú èmi Olúwa ń wo ọkàn má da òróró sí lórí kì í sọ mo fẹ́ yan sámẹ̀ bá sọ tólúwa wí Olúwa kò yan eléyìí Jésù gbé eléyìí kúrò níbí ó ní àkọ́bí mi nìyẹn ta àlùlùwọ̀ ọ̀yàn ilé àbùbá tí ẹ lọ ó tún lọ pípẹ́ ọmọ mi ìdíje ń tẹ̀ wọ́n ló gbọ́dọ̀ jẹ́ ìyẹn ni abinadabu dídé kọjá síwájú prophet bó ṣe ń bọ̀ báyìí.

ọ̀rọ̀ mi ni ọ̀rọ̀ Ọlọ́run. Ó tí mo dẹ̀ sọ sáfẹ́fẹ́ lélẹ̀. Iye ẹni tó bá lè sàmì. Àmì mẹ́ta ti tó lórí ọ̀rọ̀ yìí. Gbogbo bikíbi tó ti sẹ̀sìn. Wá padà jọba níbẹ̀. Ẹlòmíì kì í fẹ́ sàmì. A ní ṣé òun ti ìdílé ọba wá.

ṣé o mọ̀ pé Friday ọ̀sẹ̀ yìí láwọn tó pàdé àárọ̀ Friday kí lẹ fẹ́ wá ṣe mantu arúgbó ọjọ́ la fẹ́ pín fún gbogbo èèyàn ọ̀fẹ́ dẹ̀ leléyìí handkerchief fún gbogbo ènìyàn ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀sùn mọ́ sáàsún ẹkún kalẹ̀ torí iṣẹ́ rẹ̀ parẹ́ tẹ́ ẹ bá ti gba handkerchief arúgbó ọjọ́ yìí láàárọ̀ Friday lárúgbó ọjọ́ bẹ́ẹ̀ ṣe lórí tẹ́ ẹ bá délé alẹ́ ọjọ́ tẹ́ ẹ bá délé ẹ tẹ handkerchief yẹn síbi pílò ẹ gbòrí lè mọ́jú ìṣẹ́gun tẹ́ ẹ bá rí lóru yẹn ẹ mọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó bá di òru ọjọ́ kejì gé handkerchief yẹn ẹ tún sọ mọ́ ọrùn ọwọ́ yín lẹ́bàá tún sùn wọ́n mú ẹ̀rìnrìn àjò àyànmọ́ tó ti gbogbo ẹ padà kílẹ̀ tó mọ́ táàárọ̀ ọjọ́ kẹta bá wá dé ó tún handkerchief yẹn lọ́wọ́ ló bá mú ọsẹ kan mọ́ ló bá handkerchief yẹn ṣe kẹ̀kẹ́ ló bá fi wẹ̀ ìgbésẹ̀ láti yọ gbogbo sí ayé kúrò lára ènìyàn tó bá di pé ó ti fi wẹ̀ tán ẹ fọ́ tẹ́ bá ti wá fọ́ ẹgbẹ́ àṣírí tó le ẹ wàá sọ ní handkerchief padà sí ẹnìkan wà tó fẹ́ kó ráàánú lójú ẹ ẹ wàá fi handkerchief yẹn nujú lọ bá ábẹ̀ sí rojú eré láyé yín tàbí kẹ fi handkerchief yẹn sẹ́yìn fóun pẹ̀lú ìgbàgbọ́ ẹ pé ẹni tẹ fẹ́ bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ àánú á jáde láti bẹ̀ handkerchief ẹyọkan iṣẹ́ ìyanu mẹ́rin ẹ wá gbà àárọ̀ Friday ní arúgbó ọjọ́ tó bá ti dé Kilanko Junction ní side of Agara bèrè pé arúgbó ọjọ́ tọ̀chì ló ń lọ ọ̀kadà àti mọ́rúwò dúwe fún ọ lọ́ọ̀bà pàdé wa aago mẹ́jọ àárọ̀ á lè gbé wa aago kan gérégé ẹ̀sùn ti mọ́fo tó bá di ọjọ́ Sunday ọ̀sẹ̀ ń tiẹ̀ ìyẹn ní gbogbo ènìyàn ẹ bá mi jípo mi àjípo kan ẹ wà ju alọ́mù sínú ẹ̀ yé orí là á fi fọ̀ ìyẹn láàárọ̀ Sunday nìyẹn gbogbo ènìyàn ó ti di arúgbó ọjọ́ níjọ́sàn Kilanko yẹn ló ti bèrè arúgbó ọjọ́ chan á pàdé ńbẹ gbogbo ènìyàn ẹ ní wáyà sàn fóònù nọmbà mi lélẹ̀ 07033 6 0 5 6 5 4

0: ṣẹ́.
1: Balẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀. Tíkítàkà tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọ́lọ̀ onígbàrọ̀ gùdù. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹsẹ̀ kíkàn, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lágbo sports. Aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hayì. Láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni gbọ̀ngàn máa sọ tí akutu kú máa wù lórí pápá. Diamond FM, Lágbo sports. Wos, magọ̀, mafọ̀, gbéra, makẹ́ra, ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu, tó dùn, tó tún ní gbogbo ọ̀nà.

0: wọ́mú ó ń lọ̀rọ̀ gé. Bàtà nídùn pẹ́lápẹ́lá gogo nídùn kògògògò. Mo dojú ọrọ̀ tí ń lékè mi, mo dò sí bàtà tí ń lékè odò. Ẹ kárọ̀ kojúmọ́ ojúmọ́ tó kó ojúmọ́ mọ́. Ó tún ti yá lọ́rọ̀ àtòní. Ejò kí a ti salẹ̀. Bẹ̀rẹ̀ sí ní Jane Together fún ìròyìn ní yàjóyàjó. Táwọn olóyìnbó ń pè ní Breaking News. Nítorí pé lọ́rọ̀ àtòní, a máa láǹfààní láti gbéra wa débẹ̀. Òní gẹ́gẹ́ ni bá a bá dájọ́ ojú àpò bá a bá dóṣù gẹ́ngọ́ sọ àkò. Òní gẹ́gẹ́ ni yóò gbéra sọ. Ife ẹyẹ ìdíje àgbáńlá ayé yóò láǹfààní láti gbéra sọ gẹ́gẹ́ lónìí. Ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lórílẹ̀‐èdè Mexico. Oní ẹ̀ ló máa sísọ lójú ẹ̀. Bó ló ṣe máa hápọ̀? Bó ló ṣe máa jẹ́? Kí làwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀? Ìyẹn nínú ìmúrasílẹ̀ ìdíje ife ẹyẹ àgbáyé. Gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn, a láǹfààní láti gbéra wa débẹ̀. Ìyẹn gẹ́gẹ́ lówùúrọ̀ tòní. Àbẹ́ẹ̀ tí mọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀. Ẹ jẹ́ kí n já yín gbé yín débẹ̀ ṣàlàyé. Nítorí pé láàárọ̀ tòní tuntun tó ti dé ẹ̀yìn ará àdúgbò. Ẹ bá mi dọ́gbẹ́ lápá tibẹ̀ yẹn. Orúkọ ọmọ nìjánu ọmọ mi gbọ́dọ̀ gbàgbé. Kúlúkúlú ṣe ojo tí bọ́ọ̀lù wẹ̀sẹ̀ wọ̀wọ̀. Iná gorí ilé fojú kẹ́kẹ́ ìjò pálámí ọkà yọ làálà. Adéwálé Adédáyọ̀ rí. Ọmọ ayé ti dé fáyé. Ọmọ ìgboro ti dé fún gboro. Ẹsẹ̀ kẹrúkọ ẹsẹ̀ kan títì. Wẹ́lúwẹ́lú bí iná òjò dálẹ́gẹ̀dẹ̀ kúrú iná ti dalẹ̀ gbọ̀rọ̀ lẹ́gbọ̀rọ̀. Bó tó ti dé lọ́rọ̀ tòní láti gbé ẹyin tèmi débẹ̀ Diamond 12 TV olófìmọ̀ wò mí ketekete lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook wọ́n ní wọ́n pẹ́ kankan ò sí ń bẹ̀ ọlọ́run ló dé. Diamond 12 TV olófìmọ̀ láǹfààní láti mọ̀ wò mí ìyẹn gẹ́gẹ́ lóòrọ̀ tò ní nìyẹn lápá tibẹ̀ yẹn. Ó yá let's go there no daily moment kí n tó wá gbẹ́ bẹ̀ yẹn lọ. Ẹ jẹ́ sáré fún yín lélẹ́yìí kí n sáré sà fún yín pápápá kẹ́ ẹ sáré fomi ló jẹ̀jẹ̀jẹ̀ ìyẹn látàpá tibẹ̀ yẹn. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Jadon Sancho ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United 7 million 75 million pounds ó ná fi gbé agbábọ́ọ̀lù àwọn nígbà náà lọ́hùn. Ǹjẹ́ wá ti mọ̀ lásìkò yìí o wípé kídẹ̀ nìyẹn kẹ́ ìyípo ọmọ náà ó ti ṣe kí ni ó ti fi kọ ẹgbẹ́ gbọ́bọ̀lù máa yúlẹ̀ pẹ̀lú free transfer pẹ̀lú bó ṣe wà lápá tibẹ̀ yẹn. Ó ní mo ṣe láǹfààní láti jẹ́yìn tèmi mẹ́ta torí bí àjá àjátàn rẹ̀ rẹ̀ tán ìjà ní dálẹ̀ nígboro ayé kó má bàa wàá dìjà kó má bàa wàá dẹ̀kẹ́ ẹ jẹ́ mọ́ jẹ́yìn tèmi kẹ́dẹ̀ máa fún mi lò gẹ́gẹ́ bó ṣe wà látàpá tibẹ̀ yẹn nìyẹn. Adéwálé Adédáyọ̀ mú lẹ́nu bí ọkọ tuntun bó ṣe ṣẹ̀ ń já nọ́bọ̀ ó yá pápápá eré gbogbo àwọn tèmi ń gbòòrò ayé wọ́n ti mẹ́nu ẹ̀ ń pariwo ẹ̀ wọ́n ní ẹsẹ̀ wìtì ó yí ẹjẹ́ lọ lọ́pọ̀ àtibẹ̀ yẹn 44-1 wọ́n níyẹn jẹ́ 40 ẹjẹ́ tún sáré dọ́pọ̀ àti bí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Everton àwọn náà tó ti láǹfààní láti ṣe kínní wọ́n ti àbílò lórí ìdájọ́ tó gbé kalẹ̀ wípé kí wọ́n san owó ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Burnley wọ́n ní kò jọ lákè kò jọ lóko lórí pé kínní lórí pé wọ́n lu òfin ní iyún lọ́dún 2022 ń wá ti ní gbé níbo ń bẹ̀ àwọn àbílẹ̀ ẹni kò sí tó jọ ọ̀rọ̀ àwọn kọ́lẹ́ fi sọ ó yá pápápá Sullivan ẹni tó jẹ́ alága fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham òun náà tó ti sọ̀rọ̀ ṣàlàyé ó ní ẹ wò ó gbogbo òfegè ròyìn tó ń gbé kiri lórí mi irọ́ pátágun ni o ó ní lóòótọ́ ó lò ń gbà táwọn sì jọ forí òkú sọdúnrún wípé òun ò ní fojú kan àwọn obìnrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham àti àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀jẹ̀ wẹ́wẹ́ wọn kí dẹ̀ nìdí abá torí pé iṣẹ́ tí ọmọkùnrin yẹn ṣe kó tó di wípé ó darapọ̀ mọ́ láti jẹ́ alága bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ má jẹun tàn yín o iṣẹ́ káàtìbọ̀ káfàyọ ó lọmọ náà ṣe èèyàn á máa fọ̀ lẹ́tùkọ́ wò iṣẹ́ yẹn gẹ́gẹ́ ló mú lọ́kókó dùn gbà náà ó ti yí eyín báyẹn ẹun tá a bá sọ wípé tá a bá pè fún abẹ́lé oyè yín abẹ́lé oníṣẹ́ tó yàn láàyò nígbà náà àwọn alámòjútó abẹ́lé abẹnugan abẹ́lé ó yẹ kó ti yé eyín gbogbo ẹnu kọ́ lèèyàn fi sọ̀rọ̀ oje ẹ mọ́ kò ń bá ó yá gé pàpá látàpọ̀ àtibẹ̀ yẹn ìdí inú ọtọ́ fi ní kóbìnrin ó jìnà sí kó má lọ jẹ́ pé yóò gé súyà àwọn ọmọ ọlọ́mọ kó má lọ jẹ́ pé yóò fi búrẹ́dì yóò fi jẹ bọ́ta wọn ìdí gẹ́gẹ́ nìyẹn ìyẹn tájọ ẹ fi orílẹ̀-èdè gẹ̀ẹ́sì fi sọ bẹ́ẹ̀ ó ní kò sì sí kankan eléyìí tó burú bẹ́ẹ̀ ó ló ń gbà nítorí pé òfin àtìlànà eléyìí tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ táwọn ṣe yẹn ó ní wípé ọ̀tọ̀ọ̀tọ̀ lórí o ó yí eyín jọ ó ní ṣùgbọ́n gbogbo ìròyìn tán wá ń gbé kiri lásìkò yìí ló ń sọ tóun ò ṣe ó lóun ò ní faramọ́ ó nídìí nìyẹn tóun fi tètè yọ sí bọ́nbọ́ tó ń tètè ṣàlàyé pé rọ́pátágun ní o ìròyìn eléyìí ti bbc kan tó gbé jáde gẹ́gẹ́ bó tó ṣe wà lápá tibẹ̀ yẹn Adéwálé Adédáyọ̀ ọ̀hún yẹ kó pọ̀ kó ìdùn kó pọ̀ kó pẹ́ ṣókí báyìí náà lọ bí oge mo tún ti kúrò lápá tibẹ̀ yẹn ó yá mo fò fẹ̀rẹ̀ ó dìbò mí ìbò lọ́dà báyìí ìbò ni mò ń lọ ẹ jẹ́ ń sáré débẹ̀. nítorí pé lánàá ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́rẹ́sọ̀rẹ́ eléyìí tó wáyé láàrin orílẹ̀-èdè portugal àti orílẹ̀-èdè nàìjíríà lánàá yẹn gangan ẹ̀yìn tèmi ń gbòòrò ayé ìgbà àkọ́kọ́ rèé o tí cristiano alvaro dos santos ronaldo òróró sí gògóńgò ọmọ tó ń sọ popsi junior tí ó máa láǹfààní láti kojú orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bó ṣe wà látàpá tibẹ̀ yẹn ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé lánàá yìí kan náà alexander iwobi ọmọ wa tó ń sọ ọmọ ológun yẹn ó ní ìfarahàn tó pé ọgọ́rùn-ún ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù super eagles orílẹ̀-èdè nàìjíríà ìyẹn gangan lánàá ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lágbára ó lẹ́tí gangan lánàá torí pé ẹni tí ò rásán ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ o àmì ayò méjì sẹ́yọ kan ó náà fi gbẹ̀yẹ lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà bọ́yẹ̀ mọ̀ mo ní ǹjẹ́ àyín bẹ́tà ẹyin tèmi lójú òpó facebook yìí ẹ bá ń pín lógúnlógún ẹ pín lọ́gbẹ̀lọ́gbẹ̀ ẹ bá ń bò kó lọ fà á ẹ jẹ́ kó lọ fẹ́ràn àwẹ̀ nínú ayé àwọn tó ń tí ìgbẹ́jẹ́ kan máa gbọ́ diamond 88.12 tv ó lẹ́kùn mọ̀ wò ketekete ó ti sẹ̀mẹ̀ ń kọ́ ẹ bẹ́ẹ̀ ó ti lẹ́ fàpọ́ǹtò ìyẹn gẹ́gẹ́ látàpá tibẹ̀ yẹn ó yẹ gbèrò ọmọ ológo ibo ni kí n tún gbà lọ́wọ́ yìí ẹ jẹ́ sáré dénú ẹ̀ àbọ̀ abọ́lá ọ̀rọ̀ fi ẹyẹ àgbáyé ni lórí ẹ̀ ni mo ṣe ń ṣe tètè ìyẹn látàpá àtibẹ̀ yẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù barcelona wọ́n ní kódà bẹ́ẹ̀ ni ó bá tiẹ̀ lówó èèyàn máa yáwó lọ́wọ́ báǹkì ṣùgbọ́n inú ti bí mako sọ́sọ̀ dúró ó ti fọ̀rọ̀ búkú ránṣẹ́ sí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù barcelona ó náà kàn ń gba ayé bí ẹni tí ò ráyé gbé ni wípé ìgbà táwọn téèyàn bá ti lówó lọ́wọ́ èèyàn kàn ń gba ayé bí ẹni tó bá yáyé fọ́ọ̀tì ni ta ló sọ bẹ́ẹ̀ mako sọ́sọ̀ dù bó ló ṣe sọ kí ni tó dẹ̀ wí tó fi jọ bẹ́ẹ̀ ó sọ wípé kẹ mọ́ sí rẹ ẹnikẹ́ni kẹ mọ́ sí rẹ ẹnikẹ́ni tí ò bá ti lówó lọ́wọ́ ẹ mọ́ ràn wọ́n lọ́wọ́ o ó ní never help a man with no money ó sọ̀kọ̀ ránṣẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù barcelona lẹ́yìn tí barcelona náà fọ̀rọ̀ búkú léde ni wípé àwọn ò ní 30 million euros eléyìí táwọn ò fi ra mako sọ́sọ̀ dù à ń wá wípé ṣé 26 million pounds ti wá pọ̀ jù láti fi ra sọ́sọ̀ dù eléyìí tó ń ṣe takuntakun fún yín ìyẹn ni gbogbo sáà tó lọ eléyìí ló wá múnú bí mako sọ́sọ̀ dù náà tó fi sọ̀kọ̀ ògúnlù tó ọ̀rọ̀ búkú tó fi sọ́ sínú ayé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù barcelona wípé kí lẹ jáyé fún gan àkúkù òbí yín ó kúkú sàn ju bá ṣe bí yín lọ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó yẹ pápápá eré gbogbo ẹsẹ̀ wìtì kí n tó kúrò lórí ọ̀rọ̀ ti ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù barcelona eléyìí tí wọn ò rówó sayé ó yẹ pápápá o ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ààrẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù barcelona joan laporta ó tún ti ń wá gbogbo ọ̀nà láti tún ti lọ yáwó ni nítorí pápá ṣeré wọn eléyìí tí wọ́n ń kọ́ yẹn wọ́n ní owó tó wà nílẹ̀ owó ti tán o wọ́n lówó ti tán kẹlẹ́ wípé àwọn ti padà sẹ́sẹ̀ àárọ̀ àwọn wá báwọn ó tún ṣe yá owó tó bí 1.4 billion gẹ́gẹ́ bá ó ṣe wà lásìkò yìí káwọn fi parí pápá ṣeré ọ̀hún ó yẹ pápápá ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù barcelona kan náà yìí tó jẹ́ pé kò lówó lọ́wọ́ ó ń wá gbogbo ọ̀nà tí gbogbo owó tí ó yá tí ó fi ṣe pápá ṣeré rẹ̀ ó ń wá gbogbo ọ̀nà tí ó wá tètè wọlé ó ti wá kọ̀wé sọwọ́ o ìyún sájọ uefa wípé tó bá ti dọdún 2029 kán gbé àṣekágbá ìdíje uefa champions league kán gbé wá sí pápá ṣeré spotify camp náà ọ̀hún ọ̀gbọ́n sọ̀díkì ó yẹ pápápá ẹjẹ́ ń sáré débẹ̀ ibo ni mò ń gbà lọ́wọ́ yìí ẹjẹ́ ń sáré délé adúláwọ̀ yìí lọ́dọ̀ ọkọ̀ ẹgbẹ́ gbọ́pọ̀ lórílẹ̀‐èdè dr congo nítorí pé ẹni tó ṣe mínísítà fún eré ìdárayá eyín lórílẹ̀‐èdè congo ọ̀hún ìyẹn didier bundimbu ó ti sọ̀rọ̀ ṣàlàyé ó ní káwọn ọmọ orílẹ̀‐èdè dr congo gọ́mẹ̀mí kan wọ́n ní sẹ́ rí fi ẹyẹ àgbáyé yìí àwọn ń gbé bọ̀ ni wọ́n ní wọ́n pẹ́ kankan ò sí ń bẹ̀ ṣé wá rí bó ṣe sọ̀rọ̀ yẹn èmi ò tiẹ̀ wá kọ́kọ́ kà á sí o ó tiẹ̀ ti kọ́kọ́ fẹ́ máa lọ ó kàn ní kése pé ó tó ń bá sọ̀rọ̀ pé òun ò mọ tó ń sọ ni àfi bí wòlíì kan ṣe jáde lórílẹ̀‐èdè dr congo no be juju be that ó náà sọ̀rọ̀ ṣàlàyé o ó ìránṣẹ́ ọlọ́run láti orílẹ̀‐èdè congo yẹn ó ní ẹ wò ó ẹ̀ẹ́mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ti fi ran ngongo wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù orílẹ̀‐èdè dr congo ó gba ife ẹ̀yẹ àgbáyé tí wọ́n sì gbé wálé èmi ò ní ìkankan tí mo fẹ́ sọ pẹ̀lú wòlíì ọ̀hún lọ́wọ́ yìí o mo dákẹ́ náà mo fọ̀rọ̀ mi ẹnu ó dìgbà tí ìdíje bá tó parí tàbí tí dr congo bá lọ já láàrin méjì yé ló ń fẹ́ tó bẹ́ẹ̀ torí ń tọ̀ lọ́mọ ó dáa ẹ̀yìn àyẹ̀nà náà bó wà ní wọ́n sì ṣe é sí bẹ́ẹ̀ torí ọlọ́run wàhálà yín sá pọ̀ àmì ẹ̀wọ̀n ni gíga ẹ̀rùn wò mí ṣebí ròyìn mo kà fún ohun wàhálà ó dá pápápá elégbogbo ẹsẹ̀ wìtì jàre ẹ jẹ́ láǹfààní láti mọ gbé yín lọ bẹ́ fáráwé báyẹn nítorí pé lọ́wọ́ yìí nítorí pé lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ ń tètè já yín wípé julian alvarez Ikọ ẹgbẹ́ agbábọ̀ lórí àbàdo ìdí ti kó £150 million lọ. Ṣùgbọ́n ikọ ẹgbẹ́ agbábọ̀ lórí Atlético Madrid wọ́n ló ṣe wọ̀. Wọ́n ní Láíléka Fàtàkámọ́rí. Wọ́n láwọn ò mọ̀ tani. Wọ́n lẹ́yìn àti tani níwájú tani. Gẹ́gẹ́ bó ṣe fọ̀rọ̀ náà léde, òun náà ni mo ti ń láǹfààní láti já yín. Ó yẹ pápápá. Ẹ jẹ́ sáré máa wọnú ife ẹ̀yẹ àgbáyé lọ díẹ̀ díẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa ife ẹ̀yẹ àgbáyé mẹ́fà, eléyìí tó ti wáyé kẹ́yìn, àwọn wo ni wọ́n láǹfààní láti gba Golden Boot gan. Góò mélòó gangan náà fi gbà. Ẹ jẹ́ sáré kà sí yín létí kẹ́ ẹ mú tẹ̀yẹ sọ́wọ́ kẹ́ ẹ dẹ̀ ká mọ́ra bíi golí. Ẹ wò ó lọ́dún 2002 Ronaldo Delima, òun ló láǹfààní láti gbà nítorí pé 8 goals ni. Òun ló fi gbàngbà náà. Àjànú ọmọ orílẹ̀-èdè Brazil ni 2006 Miroslav Klose, òun ló ní 5 goals tó dẹ̀ fi gbà fún orílẹ̀-èdè Germany nìyẹn o. Ní 2010 Thomas Muller ọmọ orílẹ̀-èdè Germany náà ni 5 goals ló náà fi gbà. James Rodriguez, àjànú ọmọ orílẹ̀-èdè Colombia lọ́dún 2014 ó láǹfààní láti fi 6 goals gbà. Lọ́dún 2018 tí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórílẹ̀-èdè England náà bá ráyé wá díẹ̀ ṣùgbọ́n tó jẹ́ páyé wọn padà pọ̀ kìrìkòlò láàrin méjì. Ẹ má jẹ́ ń tàn yín o. 6 goals Olari Kane ló fi gbà. Ọdún 2022 Kylian Adeyemi Ọlọ́run ni Mbappe òun gẹ́gẹ́ ló fi kíni gbà. 8 goals ló fi gbà. Ìyẹn lọ́dún 2022 yẹn ta ló fẹ́ gbà lọ́dún yìí. Èmi ìmọ̀ tí ìmọ̀ kẹ gẹ́gẹ́ bó ṣe wà látàpá ti bẹ̀yẹn. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Orílẹ̀-èdè Norway bó ṣe ń bọ̀ nínú ife ẹ̀yẹ àgbáyé ṣe ni wọ́n kẹja lọ́wọ́ tán tó kó ọsàn náà lọ́wọ́. À ń sì kó àwọn àgbà ọ̀fìrìyọ̀yọ̀ àwọn tán mọ náà dá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láti orílẹ̀-èdè Norway. Wọ́n kó wọn lọ́wọ́ pẹ̀lú o. Wípé oúnjẹ orílẹ̀-èdè Norway làwọn ọmọ jẹ àwọn òlé oúnjẹ tí ò ní bára àwọn dọ́gba. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn, òun náà ni mo ṣe ń ja yín. Ẹ jẹ́ sáré dọ̀dọ̀ Bernardo Silva. Agbábọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Man City ni. Nítorí pé lásìkò yìí ọ̀rọ̀ pẹ̀lú àwọn àti ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Atlético Madrid ó ti ń wọ o. Ó wà ṣeéṣe kó jẹ́ wípé inú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Atlético Madrid òun náà ni ó lọ. Ó yá pápápá ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Man City wọ́n ti kó òbítíbitì owó gbàǹgbà owó tó lé ní £100 million ó ní wọ́n ti kó lọ o. Ìyẹn fún Anderson ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Nottingham Forest. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn, ó yá mo tó ti já yín lé yín bá gbé yín débẹ̀ gbẹ̀yìn tìràbà yìí ìyẹn látàpá àti bẹ̀yẹn. Bọ́yẹ fẹ́ gbọ́ àbẹ́ ẹ̀fẹ́ gbọ́ èmi ò kúkú jẹ yín torí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Crystal Palace gan wọ́n ní agbábọ̀lù nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé yìí bí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Real Madrid Liverpool Chelsea AC Milan àti Borussia Dortmund lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé gangan? Èyí ṣeré ó yá let's go díẹ̀ jọ ẹ̀yin tèmi gbòòrò ayé ẹ gbéra tà ń sun ẹ bá ń jí ilẹ̀kùn ẹ bá ń sì àwọn eléyìí ní láǹbà lẹ́nu láti bí débá ju owó sóhun omi àwọn olókùn bàtà sí wọ́n ń fi ẹ̀mí wọn lè dí ẹ̀mí bíi gúrú màrájì látàpá ti bẹ̀yẹn. Ẹjẹ́ tó sáré tẹ̀sánpá ti bí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé lára ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ eléyìí tó wáyé lánàá yẹn gangan paripa ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù England ń láǹfààní láti ṣe kíni ṣe náà pa àwọn ará bí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Costa Rica ń pa wọ́n lẹ̀bi ẹran àbọ̀ pa ń gbẹyẹ lọ́wọ́ wọn ń pa wọ́n lẹ́kún pẹ̀lú àmì ayò mẹ́ta sódo òun náà náà fi kọ́kọ́ ṣe kíni òun náà fi pa wọ́n lápá ti bẹ̀yẹn. Ọmọ mi ológun tán sọ́tàn sọ́tàn ìyẹn Anthony Gordon ọmọ mi tó jí pépé ó jí pépé jí pépé ni òun ló kọ́kọ́ láǹfààní láti ṣe kíni òun láǹfààní láti kọ́kọ́ mẹ́rù lẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù tí ò lówó lọ́wọ́ ó wá sọ wípé òun wá pléyà tèmi ó lówó Saudi ó yá gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ṣé bẹ́ẹ̀ sọ mọ̀ ó fa erke eléyìí tí Cristiano Ronaldo dos Santos Ronaldo eléyìí tó gò ojú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Al-Khali ìyẹn nínú líìgì àgbọ̀jọ̀ lórílẹ̀-èdè Saudi ẹ mọ̀ jẹ́ tẹ̀yìn ẹ̀yìn tèmi o òun náà fún ní gò eléyìí tó ta lẹ́nu jù ìyẹn nínú líìgì àgbọ̀jọ̀ lórílẹ̀-èdè Saudi gẹ́gẹ́ bó tún ṣe wà lápá ti bẹ̀yẹn nìyẹn ó yẹ pápápá Nicholas Clutterbuck òun ní kọ́ ẹgbẹ́ agbábọ̀lù Real Madrid ti ń wá wọ́n ní kódà ó ṣeéṣe káwọn san owó eléyìí tó jẹ́ release clause yẹn €50 million sí €60 million ó gẹ́gẹ́ ní release clause ọmọ náà gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó yá mo tó ti já yín bẹ́tà látàpá ti bẹ̀ ẹ mọ̀ lẹ́gbọ̀ ó yẹ pápápá eré gbogbo àwọn tèmi ń gbòòrò ayé ẹsẹ̀ wìtì ẹ wò ó ààrẹ fún àjọ FIFA ó ti fọ̀rọ̀ léde o lórí atọ́kùn ayò eléyìí torílẹ̀-èdè amẹ́ríkà tí wọ́n ní kò lè jẹ́ àwọn oníjẹ́ kó wọlé nítorí pé Gianni Infantino ó ní ẹmọ́ dẹ̀bi ru àwọn wàhálà yín pọ̀ ó ní gbogbo ìgbìyànjú làwọn ti ṣe wípé àwọn ti ṣe lálákòókò jẹjẹ lórí wípé agbábọ̀ atọ́kùn ayọ̀ ọ̀hún ó wọlé wọ́n ní pé ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan ó làwọn lágbára lé lórí o ó ní kì í ṣe gbogbo nǹkan lèèyàn máa ń parọ́ bí ẹni tó gbéṣẹ́ pè ni gbogbo igba fun be lo se so o ni ke wa so wipe ariwo e pe sawon la won je oba gbogbo aye ni wipe awon ti se gbianju awon pe sugbeju gbogbo e lo bi gbe won ba ntagbara awon gbe o la won fi lede yen o da papapa won ti gba bede nu fi aye agbaye leji o waye leni nitori pe iko egbe agbebo lori lede Haiti an ti so fun won ti won se aso won o awon owo niyan saita won ti so fun won won ni ewo e tete lo si aso mi fun iko egbe agbebo lori lede Haiti igbe tete lasa so mi fa won ti won se kini awon ti je agbebo lori lede Haiti gege bo so wa lapa ti be yen en wa nbere pe ki lo de awon ti mi gburaye mo ni sanyi o mo wi pe en to wa lara so agbebo lu won yen ele to je bi aworan bi ogun to si gbe asia orilede yen lowo gangan e mo wi pe ijajagwa kata ele to waye lodun en ti o ti ri niyan laarin awon atorilede France ele to pada ja si ominira orilede ohun e ma bi ajo viva ti wa so wi pe e wo e lo si aso mi o ke si mo se kini ke mo fi ru aworan yen si lara gege bo so wa lapa ti be yen niyan mo ti ku o be Zion Suzuki o ti wa lara mule meta ele ti ko gbe gbogbo Aston Villa ti la kale wi pe yo ropo Emiliano Martinez to ba ti do pe to ba ti kuro ninu ko gbe gbogbo Aston Villa won ni won gbe o si nbe e je ngba be dodo Emiliano Martinez ati ko gbe gbogbo Juventus tori pe Martinez o ti gba lati darapo me ko gbe gbogbo Juventus oda adehun odun meta o ti wa laarin wa pelu bi to gbadde sugbo kuku gbegbe gbogbo lu Juventus koko wole tori pe ko gbe gbogbo lu Aston Villa 15 million euros na fe gba iko gbe gbogbo lu Juventus awon fi 10 million euros won fi lo won igban ba se jagba tatike fun oju won a wale o ye papapa iko gbe gbogbo lu Manchester won ti so fun iko gbe gbogbo lu Arsenal wi pe so mo oju oran lari ni yin ka fun yin ni 20 million euros ka de mo gbe le Leandro Trossard lo sugbon iko gbe gbogbo lasena ko ti fun won lesi o ni ijo oro iyan ko ni ijo esi papapa orilede Canada awon ti foro lede ani ewo orilede America won ba lawon oni fun atoko ayo lati orilede Somalia yen omo atan lawon o ba ni fun laye e ja ko mo bo awon faaye gba ti awon finofino faaye gba ni gbogbo ifese won se eleyi ti o ba ti mo waye ni Vancouver o wa mo lafani lati mo tokun re an lawon faaye gba ko mo na mo bo sugbon lori oro atoko ayo yen Donald Trump na ti soro jade awon egun to Donald Trump na ti soro jade an lawon topinpin e an lawon wa ri pe je ikan lara awon to ni ibasepo pelu awon afurasi agbesumami wi pe idi gangan niyan pa won si ni fe nkon kan eleyi ti o do mi alawi orilede America ru o batan an na foro lede lapa ti be yen gege bo se wa lapa ti be yen o ye papapa ile ise orilede America US embassy niyan eleyi to fi kale si Mexico e wo latapa ti bi an ti so fun won o an ni ewe ti yin melo awon yen so pe meji wi pe gbogbo orilede America eleyi to ba fe rin ajo lo orilede Mexico lati lo wo idije fi eye agbaye ki won sora se o ki won si lo ki sara o ya mi o ni wa o ti seyi lo mo ga la gbogbo ta kogun o ti ba mi bo lo fara we o ti pin logun logun pin logun logun iyan latapa ti be yen Sebastian Kerr o ti wi pe ni bombe o mo darapo me ko egbe agbabo lu Tottenham iko egbe agbabo lu Fulham awon na tin wa tani won tin wa abelua láti ṣe kíni wọn ti ń wà bẹ́lúà láti gbé gẹ́gẹ́ bí atọ́rọ̀ gẹ́gẹ́ bí olùkọ́ ni wọn ìyẹn lọ́wọ́ tó ń wà yìí bákan náà gẹ̀dẹ̀rẹ́ o méjì ló wà lẹ̀ ìyẹn fún Josco Gavadio nínú kó fẹsẹ̀ rẹ̀ lójú pẹ̀lú Man City tàbí kó darapọ̀ mẹ́kọ ẹgbẹ́ agbábọ̀ lórí Madrid ó yá pápápá ìròyìn pọ̀ lẹ̀ ṣùgbọ́n mo fẹ́ yàn nàná tó lọ fàràwé ẹ jẹ́ mọ́ kó ń bẹ̀ lápá ti bẹ̀ yẹn torí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórí Manchester United àwọn náà wà máa Fernando Despado ìyẹn lọ́pàá ti bẹ̀ yẹn Dusan Vlahovic ó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórí Madrid Barcelona Atletico Madrid wọ́n ti gbé fún wọn o wípé ẹ̀wọ̀ sẹ́gbà ọmọ sàárà ní tẹ́ fi máa gbà ṣùgbọ́n àwọn yóò tiẹ̀ sọ pa wọ́n láwọn ò gbà wọ́n sọ kankan lé lórí ẹ jẹ́ sáré tó lọ sínú àwọn ìtàn kan eléyìí tó ti ṣẹlẹ̀ nínú ìfẹ́ yìí àgbáyé ṣùgbọ́n kí n tó débẹ̀ ẹ jẹ́ sáré jẹ́ yín pé Adama Traoré yóò fi kọ ẹgbẹ́ bọ́ọ̀lù west ham mọ́lẹ̀ tó bá ti di ọgbọ́njọ́ oṣù tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn torí pé àdéhùn rẹ̀ yóò tẹnubodò ìyẹn pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù west ham gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn ni o ó yá Thomas Muller òun ló ti láǹfààní Ola vani lati mi awon iyan ju sani dance day Ronaldinho ati Rooney lo ta ba pa gbogbo goal ti gbogbo awon yen ninu idije fi eye agbaye Thomas Muller oni goal ju won lo o e pa goal si din Ronaldinho pelu Rooney e papo ke wa pada wa so to ba je fun mi gege bo se wa lapa ti beyen nje je mo bi pe gbogbo ifese won se ife eye agbaye eleyi to ti wo nbere to ti bere latodun 1930 eleyi to se eleketa le logun yi orilede brazil nikan o olorilede to je wipo ko si ekan bayi tan lo gbogbo e patapata ni won lo Miroslav Klose o na ni o na ni agbe bolu lala ele to ti lanfani lati ni go eleyi to poju sugbon to je gbogbo go to si ni yi Ese pe to poju patapata o to je pe gbogbo go to poju to ni inu enti lo ti gba wole ti o gba kankan wole lati ta iyan ninu idije fi eye agbaye to si fi gba kini to si fi gba aye goal scorer gege bo se wa lapa ti be yen emi to ti ja yi lapa ti be o de je n to lo sodo Kylian Mbappe nje je mo bi pe Kylian Olan Mbappe o la vani lati ni go ju gbogbo kini lo ju gbogbo awon 25 player to ku ni camp orilede France lo e n bere pe bi ti bawo iyan fun ko gbe gbe bo orilede France ni tori pe 56 goals nikan oni Kylian Mbappe nikan dani ta ba wa pati gbogbo awon yoku po ninu gbogbo awon squad tan pe lo si World Cup yi and 41 an wa so wi pe Kylian Mbappe o se gragra to ba je wo nko kini wo o se o ya bo se wa niyan latapa ti beyen eyin temi n gboro aye e ti wa nbe iko gbe gbe bo lu be figa an ti fidi e mule wi pe Marco Silva ololuko ni tuntun eleyi ta won sese gbe Alex Scott oni ko gbe gbe bo lu bonu motu lawon oni fi ile batan na iko gbe gbe bo lu Liverpool Cody Gakpo o na na fe fi se pase paro pelu owo ni o lati fi gbe gbe bo lu ko gbe gbe bo lu Adebayo FC yi Yanda Monday gege bo se wa nbe lapa be yen oni mo ti lanfani lati ja yin gege bo se wa niyejo o ya tin gbe awon yan na to gbonje fe gbe gbawo bo kin gbe won wale sugbon kin to gbe won wale jo e je sare ki awon eyan mi awon ni bi eyan bi eyan awon ejikadi oja so bo o ya bule so wo jesi number 1 jesi gbogbo ipinle osun se yi lo mo ga nla gbogbo ta kogun oga kan mo se 12 billion aja score wire netizen is calli loju bo satemi to pe fanijo loju raye ebuko lu loju lu peju awon ti jesi tokan tokan omre paul obaseya alaga mogbara baba aja o duro doju ode gatan o ya mi o ni wa yin ti ba mi gege bo se wa lapa ti beyen awon ti jesi niyan e ri benazi alabare o de your face your shoe shine o ya mi o ni wa ti ba mi comrade do ye kun le mi ara ba mi o wa ke so ba di ni o kora ye awon ti benazi niyan o ya mi o gbogbo ba mi a ti tende araj number 1 benazi o duro kaka wa kan lo so gbe ni o ya mi o ni wa yin ti ba mi o ye ma Oh yeah, Papa, you're not about to be here. Come, comrade, prime senior apostle. Don't you have your landing idea? I want to get my damn of a look, Losodi. Oh yeah, number 1 gunners in here. Never go to my dad. Some not to the legacy. I'll carry a bit of it. I'm not loving God. I'm not a yellow. One zero, I don't know. Àwọn ti Liverpool yẹn nàbà wà Liverpool tó kàkà lójú láyé ó yẹ máa jẹ ayé lọ́nà pàdé bẹ̀yẹ ó yẹ kíkẹ́ bó sọ̀rọ̀ àwọn àti bẹ̀yẹ ẹ̀yìn tèmi ẹ̀ bá ń bọ́ lọ fọ́nà àwọn òkú lọ fáfà nínú ayé torí pé kò sí dúró wò bó ṣe ń lọ àwa ń bá dọ́gba a mọ̀ sí gbogbo ẹ̀ pápápá lóòrọ̀ tòní torí pé ń yẹ̀yàn láǹfààní láti dá sí ife ẹ̀yẹ àgbáyé ó ti gbéra sọ lónìí o dédé aago mẹ́jọ àṣálẹ̀ òní òun náà ni ó láǹfààní láti bẹ̀rẹ̀ pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lórílẹ̀‐èdè wo orílẹ̀‐èdè mexico àti orílẹ̀‐èdè south africa gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn nìyẹn ó yá ẹ bá ń gbẹ́nu sí kìíní ọ̀hún kẹ́bá ń kí àwọn ọmọ nàìjíríà tán láǹfààní láti gbọ́ wa láàárọ̀ tòní.
1: Ẹsẹ̀ wọn ní kúlúbele alákun kò sí wàhálà ló ń jẹ́ bẹ́ẹ̀ nírí wàhálà lágbára lọ gbogbo ẹni tá ìgbéwà káàkiri àgbáláyé ẹ̀ka rẹ̀ kàṣẹ kalẹ̀ ń bẹ́ẹ̀ láti wọlé iṣẹ́ diamond fm orúkọ tèmi ò tí yí padà ọ̀gbẹ́ni bólúwájú òjò lórúkọ tèmi bí bẹ́ẹ̀ tẹ̀ ìpínlẹ̀ gbọ́lẹ̀ kílẹ̀ mọ́ kí ni pé ẹ̀kọ́ ọjọ́ méjì ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta.
0: Sọ̀tọ̀ ẹ jẹ́ káwé fẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ sí ká sọ pé orílẹ̀-èdè Portugal ti rọ̀lálẹ̀ fún ìfẹ̀yẹ àgbáyé olójẹ́ gbábọ́ọ̀lù bá ti gbábọ́ọ̀lù lánàá àbí tán lọ́gbá nínú ìfẹ̀yẹ àgbáyé lánàá gbá lánàá o. Ṣé ká sọ pé orílẹ̀-èdè Nàìjíríà wípé àlọ́ sí ìfẹ̀yẹ àgbáyé olójẹ́ ká mọ́ra sí ìfẹ̀yẹ àgbáyé.
1: ẹṣẹ rí ìdíje lánàá ẹjẹ ká gbóríyìn fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn super eagles because ṣe tó bá rí pé áfíríkà la bá ń gba ìdíje lánàá torí bẹ́yẹn àní torí pé wọ́n jẹ́ áfíríkà sí áfíríkà ló jẹ́ kó rí bẹ́yẹn ẹ wo ṣe rí orílẹ̀-èdè portugal tabagbá lánàá níwẹ̀ inú wòye tèmi mo ẹ̀ṣẹ̀ rí mọ̀ pé àìlọ ife ẹ̀yẹ àgbáyé wa ó jẹ́ nǹkan tó dùn wá ìdíje tagbá lánàá ẹ̀lẹ́mi gan ẹ̀ṣẹ̀ mọ̀ pé aṣọ ẹran bàǹtàbàǹtà ìfà tó dáa òun la sọnù bet
2: ó kù
1: ṣe rí a lè má lè gba world cup yẹn ṣùgbọ́n pẹ̀lú àwọn nǹkan tí mo rí lánàá ẹ má jà tara wa super eagles try pẹ̀lú pé osimhen àti ademola lookman pẹ̀lú bí wọ́n ṣe sí ní inú ìdíje yẹn lánàá ẹ má jà tara wa àfíìlì wọn tóbi ṣiṣẹ́ ẹ̀ because ṣe rí lọ́wọ́ wájú wa especially kí wá sọ́wọ́ ẹ̀yìn láàrin àwọn adé ẹ̀yìn mú wa àti amúlé tó wà ń bẹ̀ lánàá ṣẹ̀rí tábá ní ká wuyọ ọwọ́ àwọn yẹn kúrò ní ìdíje lánàá ẹ má jẹ tẹ̀yìn wọn fẹ́ nà wá tó bá bí 6-0.
2: A dúró pé ẹ̀yin orílẹ̀-èdè Nàìjíríà láàkó ìbí ẹ̀yin ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Arsenal ló
1: ṣe exactly
2: láti inú ìfi ẹ̀yẹ
1: ni mo ṣe rí nìyẹn ṣe rí owó ẹ̀yìn yẹn ó fẹ́ dà pé ẹ̀rí chelsea ó ti rí ìkànṣe sí ó ti dúró ṣe ticket bẹ́ẹ̀ because nígbà tí mo wo ìdíje yẹn lánàá mo rí mọ̀ pé ẹ má jà tara wa super eagles ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ pẹ̀lú nǹkan tó wà lẹ̀ but ṣe rí ọlọ́rẹ̀ sọ́rẹ̀ ni ara ìjà náà dẹ̀ lẹ́yìn wà portugal àwọn lọ world cup àwa ò lọ àwa ti fi unity cup tiwa àti fi gba world cup tiwa adẹ̀ ń fara mọ́ but pẹ̀lú nǹkan tó wà lẹ̀ o èmi gẹ́gẹ́ bí èèyàn kan ṣe rí gbogbo àwọn ọmọ ikọ̀ super eagles tán gbá ìdíje lánàá èmi kí wọn gbogbo oríyìn fún
2: ọ wọn
1: gbìyànjú
2: níbi
1: tí wọn lè gbà dé.
2: ṣẹ́gun ara wa jẹ́ ká wò à ń bẹnu àtẹ́lu donald trump à ń bẹnu àtẹ́lu wípé gbogbo nǹkan ń ṣe fún ife ẹ̀yẹ àgbáyé stephen gerrard náà sọ̀rọ̀ lánàá wípé láì tí ìbẹ̀rẹ̀ ife ẹ̀yẹ àgbáyé gan wípé orílẹ̀-èdè amẹ́ríkà kò ti kọ́kọ́ bàjẹ́ ààrẹ tó wájú ààrẹ fún fifa gianni infantino náà sọ̀rọ̀ ó sọ wípé kì í ṣe gbogbo nǹkan làwọn lágbára lórí ẹ̀ pé àwọn sì gbìyànjú àwọn kí ló jẹ́ kó sọ̀rọ̀ náà ó sọ̀rọ̀ lórí atọ́kùn ayọ̀ eléyìí tí wọ́n jó wọlé nígbà tí àwọn igun ti donald trump náà wàá fẹ́ sọ̀rọ̀ jáde wọ́n bá ní wípé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn afurasí agbésùnmọ̀mí wípé àwọn ò sì lè gba ohun tó lè domi àlàáfíà orílẹ̀-èdè àwọn rú tó túmọ̀ sí wípé ìtànṣe àwọn náà ti fìdí tán fi lè padà wọn ti fi léde ṣùgbọ́n orílẹ̀-èdè canada àwọn ò tí àwọn ohun tiẹ́n wọ́n ní kó máa bọ̀ wọ́n ní táwọn kó máa bọ̀ lọ́dọ̀ àwọn kó máa tọkùn ayò tó
3: olórí kan ó ní bàyí là ń ṣe nílẹ̀ wa
2: ìwà bomi ni o bàyí là ń ṣe
1: nílẹ̀ wa ìwà bomi ni
3: o. ó ṣe ní ìyẹn tó ṣẹlẹ̀ ni wípé ẹkún mo sọ̀rọ̀ kan níjẹ tàgbà tá a sọ̀rọ̀ yìí mo ní pé ṣe orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n jẹ́ orílẹ̀-èdè kan tẹ́pọ̀ máa bẹ̀rẹ̀ kí ẹ fún wọn dẹ̀ ní táwọn ṣe ń lìfù lórílẹ̀-èdè tiwọn.
1: wọ́n dẹ̀ ní pọ́lísì.
3: lóòótọ́ kí ni wọ́n fẹ́ wá gbé fún wọn ni láti lè jẹ́ kó orílẹ̀-èdè wọn tẹ kó wọ́n rí owó ń bẹ̀ bá wọ́n jẹ́ orílẹ̀-èdè pé táwọn bá ń wá nǹkan àwọn tún máa ń wo pé nǹkan táwọn gba ṣe kó ní padà ṣe
1: kí wọ́n tún máa ń wo fíṣọ̀
3: padà àfẹ́ẹ̀tì wọn. ṣe rí nǹkan tán sọ yìí donald trump ti jáde èmi náà pọ́n bípú yìí tí wọ́n bá rí wọn ní sọ a lè sọ pé bí àtòrí pé bí donald trump tó ń pa ọmọ ogun tó ti gbé ti àwọn african countries láti lọ sí orílẹ̀-èdè wọn ṣùgbọ́n fẹ́ ká mọ sẹ́nìkà táwọn kó fúnra yẹn wọ́n kó fúnra sí wọn lọ ṣẹ́gẹ́tì ghana kó fúnra sí wọn lọ africa sì kó fúnra sí wọn lọ africa dẹ̀ ni gbogbo wọn ó ṣe wá jẹ́ pé nínú àwọn tó fẹ́lẹ̀ àtàwọn pléyà yẹn ó ṣe wá jẹ́ wípé rẹ́fìrì nìkan ni wọ́n ṣe kí ni wọ́n dojúkọ ẹ̀rẹ́ ẹ̀ ká máa
2: ṣe. yóò sọ nìkan ogbó tó bá fi rà pọ̀ orílẹ̀-èdè brazil gan lásán à ń yí àwọn owó tẹsẹ̀tẹsẹ̀ àwọn tó yàgbà kí owó kọ̀ọ̀kan.
3: ẹ jẹ́ pé orílẹ̀-èdè kan bá ti mọ̀ fẹ́ dárúkọ mo fẹ́ wo orílẹ̀-èdè yẹn báyìí òwò àkàn máa kó bọ̀bọ̀ kó máa káàdà àbọ̀kọ̀sẹ́ tó máa yẹ̀ wò bọ̀ ṣe orílẹ̀-èdè tí wọ́n àwọn òfẹ́ wò sí wọ́n kọ̀ọ̀pù tán kó wá rí pé ogun máa ṣe kí ni lẹ́gbà tí wọ́n kọ̀ọ̀pù bá parí tán wọ́n kọ̀ọ̀pù tá a sọ̀rọ̀
1: yára lórí ọ̀pọ̀lọpọ̀ padà sí kọ́ńtì ẹ̀ kí wàhálà wá padà ṣẹlẹ̀
3: kó máa rí pé lẹ́yìn ìgbà tó bá wò sí wọ́n kọ̀ọ̀pù tán wàhálà wá padà ṣẹlẹ̀ ṣé ẹ rí wọ́n ti mọ orílẹ̀-èdè amẹ́ríkà tó ti gbẹgbẹ́ ife àgbáyé lọ síbẹ̀ o a lè mọ̀ pé orílẹ̀-èdè yìí wọ́n ní kọ́ńtrọ̀ wọ́n dẹ̀ mọ̀ tán ṣe é ṣe nǹkan wọn àwọn èèyàn wọ́n wà ìpọ́tàǹtì sí wọn wọn ò fẹ́ ó sì wọ́n kọ̀ọ̀pù tọ́tọ́ kò díjú oṣù kan lọ kó wá dí pé ogun wọn máa ṣe kí ni ká máa jà wọ́n sọ èmi rí pé lọ́wọ́lọ́ba yìí nǹkan tán ń ṣe yẹn onímọ̀nà ọdún ààrẹ fifa ti sọ̀rọ̀ ó ní ó níbi tí àwọn ṣe kí ni àdúgbò mo sọ fún wọn wípé mo sọ kankan àwọn wípé náà ó sì fífa club world cup last year tí ò bá pín fífa wọn sí ní world cup lọ́wọ́ àlọ́kọ́ tó wọ́n ti fún wọn nígbà ìgbà yẹn pé àwọn náà máa ó sì world cup tí ò bá pín wọn ní táìmù nígbà yẹn dáadáa láti sọ wípé awon ogbe work up wa fun ko le de mi se kini ko take over mi emi ri pe o wu fever se get o no fi se kini
1: ni afiko eri mo pe o a tokun edije yen awon orile de kan tun lara awon to gba awon kan tun ni ko ma bo
2: eh orile
1: de
2: Canada ni ko ma bo
1: o fi esun kan pe o fe da ko ni ajo se po pelu awon agbesun mo mi se ri pe o go ti ni
3: e ma ri pe e
1: ma ti do e wa ti ba research de be
3: e ka so o ko bayi e su to fi kan bayi do lo se mo go ti so e nisin nipa
2: e o ko ti so kankan e ma ba tale oni ohun oni nkan kan pe wi o pe
1: sugar bayi ana bayi to wa fe so kan
2: lo bayi to wa so kan
3: wo ko mu ma bere ni ago mejo lale oni ohun o ti so kankan orile di o ti jade fifa fura won awon association of referee ge fura
1: won o ti jade ko so kankan
3: ti le di be de so se ri lo to america amorule ton je bo awon people yi awon o fe host tournament osu kan ta ba di pe leyin osu kan
1: ke barabara wa ba orile de won
3: awon na mo kan tan ri ta ma ti so wi pe onisumo mi ni e je ko na bo jade to so kini
1: o lo
2: ba o lo gbe sumo mi
3: eh won tan so so us na to so no even go only charge of defamation of character
2: ah you know there so gbe sumo mi ni an lo ne ba so
1: o ma se
3: ko ba si wi pe won le charge won fun only charge won fun defamation of character won ba on oruko je because ka so gbo baba yin ti gbo
1: yo ba de ma po we kan won na ni ati ro mo ni ida ke to ba de ke ko
2: ara ke ba
1: la je besu
3: won ba ko lo to pe o ni kini e je ko so ile america ni mo ti fesun
1: ko ko ju be lo
3: america se o se ri lo to orile de won ni nkan tan se lowo lowo ba won wa in right position lati se awon north tournament emi awon eyan won citizen won o jo won ni ko da orile de kan to pe emi awon eyan
1: orile de america ta de so yi se ri kan to ma sele in the next 20 years o ti wa no plan awon awon oni suka kan
3: ko se nse mo kan le won le jaje ni o ya orile de ko
1: da
2: e je ki mo mu ipo wa na ra won o tori bi ti mo si to fe ya gan o si ti po la aro to ni se e wo e ti ri nta se fun odidi rabri bayi o tori nkan to wa le bayi be na lawon bandit tin se na se live fun tiktok tan kan lo den lo gbowo nbe o ti da kai na ba ti fe travel out to enu kan den pada ni oju ni o babo o de 1 6 5 5 1 1 1 o lojo po de lava ni lati se kini de lava ni lati gba wole de vi lava ni lati mo da si iye gangan la aro to ni iko igbe igbe bo lu barcelona an ti pada sesi aro awon eyan ti so wi pe kamokuku dati mule gan o pe ju be se dale lo pelu bi o se je pe pitipiti owo nba won fe ra be an tun ti de gbese o
3: seri looto ni won ti
1: o ti di se won o de ti mo won lara
2: 1.4 billion dollars ka so pari vidi won
3: emi ni owo to fe ya yen ko ki se vidi nikan na fe fi se o fe ra player mi
2: re dan lowo ta fe ra Rashford
3: e je so kon fun lo seri reality ti o ya wo yen para Rashford bako ni Rashford se ma gbo e ki finik bere kon bako ni 26 million pounds to je 30 million to be so fun Rashford ti won o se mo so o godo la ni na we ni pe tara godo ni priority ni seri mo so ba won yen lati last season seri Rashford ni o to ta ba wo start Rashford gba to play fun maka onigo o last season o se dada no doubt about that but te ba wo ko ti Barcelona ko si anybody bu faran to da so de o wa ko ti Manchester ti onigo and assist to po go ni emi ri pe bako o ri Rashford ke bi priority mo bako ni so 26 million pounds Rashford won le lo ra 70 million pounds for godo se ko shock yin
1: o shock yin dada
3: Lucas won ti play te ba ogun and assist godo license gbogbo contribution de 17 Rashford bi go and assist to call out 28 won dey fi player yen to po o ti gba ball fun won o ti je tested and trusted te ba o ti mo kan to le se won wa fi player yen le won lo ra player 17 te po ko ti gba ball fun won
1: so no be juju be that
3: no
1: he no be juju
3: o ti mo se Rashford ti je priority won gbogbo ta so pe won o Rashford fi godo o ki se priority
1: o ya mo ti gba je mo pe akuna matata Aguna mata ta ti wa nbe.
4: Babu wala.
1: Oya o ti sana wole.
4: E daro.
1: E ko juma.
4: Yes. E ku program.
1: Oruko yin bele tin pe.
2: Oke papapa.
4: Ola lo so ara da igbe mi.
1: Oya, e da sin to wa nle yi.
4: Jeri ti revi nipa de biba yen. Jeri to sele ti mo ri nbe ni pe oro yen na ohun na ti won ti fi politics won ti fi wo. So won fe ki awalawo dudu ta je African bi ka da si oro nkan ti o wa nle. Ohun ni ri oro suna o je suna mi ko je suna mi ko le won fe gbenu Africa won fe ki won da si kankan ki won kankan pare ni.
1: To fi kala gbogbo ru awon Kevin De Bruyne na yewo finifini. E ka ra goju ma kuna matata.
4: Babu ala e ka lo.
1: Oya e da si e ju wole.
2: Manchester gbegbe. E ju
1: wole ba mi.
4: E pele. Seri oro ti bo Nigeria na mo fe da si.
1: Oya.
4: Ma gbiyanju
5: won si si won le se mo tele na le mu ko tuga ba wa mu ko tuga gan iroyin ni bi an ti na wa ni se ri pe iroyin re o lo titi
2: ko lo fa
5: na ke wa ro e ro ba ka si won ba ka o je ya si won se un
2: ah ah kilo de
5: e ba a ba ti ya won pa mo e lo ko le ba ka o je ya si won se un
2: eno je
1: le le ko mo won le asford
2: eno je ti mama you akuna batata akuna batata
5: ma wala
2: o ya e ti wa nbe
5: e bi se
2: yes
5: say lori oro lori oro ti Rashford Rashford awon oyinbo gbon Rashford n gba ti won le ra mi lu won gba
2: won
5: wa le ra Rashford kan ko wa lo flop ti won mo bo ti ba wa ti ni Manchester United lati Manchester ti won mo ka do ba fe
3: won mo tan ke da
5: eh akoko niyan then ni ti America America world kan ni America atakan niyan orile ko won papo mo orile to seku awon daya
1: won da duro ti won ni be ni won ni policy
2: aguna madada
1: america
2: o ya ba sai chelsea
1: se chelsea si wa ni
6: won ko bo africa mo tele
2: o ya se congo ni abi ewo nbe abi laji
6: senegal mo tele
2: oda oda senegal senegal agbani se gbara wa pastor kan so ye pe on ti ri lemeji pe DR Congo lo gba mi o ni nkan kan ti mo fa so bayi o mo kan fe jo ba mu so wo ni mo se foro ile o
3: awon baba ti o le sele lo poju
2: laje ikan ni o yin to
1: ah
2: lai mi o ni gba
3: se ri ta ba ba so Africa fe gba we after our fe gba work up
1: mo ki se biro
3: o la e mo wa ta ma da ru mo moro
1: Morocco abi Algeria
3: ifo te ba so kan o meje mama bi gbo boya o ri nkan kan so bo se lo lo bayi ati lo ro so e ma e pa o ki se wo ni
2: emi ori na bayi lai oju ma jakota
3: to ba ni moto ja to ba ri panic
2: sugar ta ba ti de knock out stage lo ma ri na
3: to ba ti knock out stage e ja wo se ma ta ba fi ba game meji pere
1: o le ma di ta
3: o yo se meji sasiko yi ko gba ti ba game meji tan emi ati pastor yen a ba lo a ba
2: e wa o ko pastor yen ri
3: emi ibu to ba ti kuro la go lo si se ri pastor yen jo to bere jo to deni aye
2: le le
6: I don't know.
2: Lawe pastor na da
3: e se ri nipa DJ Jesus pa igba na mo kan fe fi oro kan ko ni eh ri pe lana a le so pe bi a tori pe Portugal fe lo si DJ
1: agbaye
3: mo wa very careful fun wa but e ba wo line up tan to ni ana emi ori e pe eyan kan bench player Vitian Neves Fernandez mo wo mi fi di
2: ah ko gbo ja da pastor fu e ba so lo ko ja
3: do to ko e ma gbo Pedro Neto start Chicago start Ronaldo start
2: ah na be je farasi lanso
1: won farasi ah
3: igba
1: ta ba farasi wa te kan ni ikan ton ba pade yato si kan ton
3: ni ko ka mo ni pe se reality be ni pe o ki se super group ta mo bi orun bi mewa na place iyan ko ti lo te ba wa na na no ko si osi me ko si mo si Simon ko si ko se ko si osaisa
1: ko si Ademola Lukman
3: awon player awon kan kon start awon ile won kan ilu wole awon kan si ko ni pa rara lana so be ka mo wi pe lo lo bayi awon na tin get the right ikan ti ma kan ro so e iko ti orilede Nigeria ni pe a tete fun akoni mo ngba wa ni new contract be lo
2: o ye je ki mo fe lese lo loruko bolu ajojo ta jo se lo ro toni loruko igbeni segun arewa o ye omo mi ologo dada o nge so re la fani lati ba ndogba lati ojo akora yi lo o ya mi o ni we ti o ye titi di gba mi ta mo la fani lati pade adewale adedayo re ru mole ti ngbe do radio kunyumuyuma tun ba ta transistor radio ese geruko ese gatiti o ya bye for now o revoir o

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mí titi. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kì í ròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú àtólé, ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí. Èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: ẹ kábọ̀ padà sórí ètò yin ètò wa ètò wa tó palẹ̀ ròyìn ní kẹyìn dámọ̀rẹ́ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ètò ọ̀hún tẹ̀síwájú vangadi ọmọgbàmù lówùrọ̀ tòní kẹ̀kẹ́ ròyìn mi ìpínlẹ̀ delta ọmọgbẹ̀dẹ lówùrọ̀ tòní tó pariwo pípé àṣà gbọ́dọ̀ fúnnijó ìyàwòde kámọ̀lẹ́gbẹ́ adìyẹ ìjọba àpapọ̀ lẹ̀ yìí ti pàṣẹ kan tanná wádìí rẹ̀ bí ọkọ̀ bàálù kan ṣe balẹ̀ sí ojú ọ̀nà ọkọ̀ ní agbègbè okwanchi uku ni egbe asaba ni ipinle delta lana ojoruo se ko tun pada gbera ni oju ona hun minister funrina oko ojo ofurufu nile yi ogbede festus keyamo sn ti pase nigba to soro lojo po x re o fi die mule pe ni bayi awon ti bere igbese a le tanawadi iru isele be vangadi ni ro to ni ola
1: ẹjẹ sáré jó lè máa pàápàá bí ọgán ẹ máa jó ẹ máa yọ ẹjẹ àjọ máa dáwọ ọdùnú o yàrá ìròyìn iléeṣẹ wa ibẹ ni mo balẹ kà sí bí n bá ní fèrè kàkà kí ọba ni n ò bá fọn láàárọ tòní eléjìrẹ o pàápọ pàápọ pàápọ ṣéwù ni ò bá máa pariwo rẹ tantantan láàárọ tòní wọn ní emir tìlú ìlọrin bàbá mọ àtìyàn sheik muhammad bashir dasuki gẹgẹ bíi ìmáàmù àgbà fúlàní o fún ti ìlọrin emirati ìjọ ojúmọ pé ọba alayé ni emir tìlú ìlọrin alhaji dókítà ibrahim sulugambari ṣéwù bàbá mọ àti buwọlu ìyànsípò sheik muhammad bashir dasuki o gẹgẹ bíi ìmáàmù fúlàní ìyẹn ìmáàmù àgbà fún ìlọrin emirati lẹyìn ọpọlọpọ àyẹwò lẹyìn tó gbọngbọ o gẹgẹ bíi yàrá ìròyìn iléeṣẹ wadé amọdẹfẹ bó ti ṣẹlẹ ẹ láàárọ tó ni wọn ní àṣeik dasuki ọhún ló mọ jáwé olúborí o gẹgẹ bí olùdíje èyí tó wẹ yàn kẹyìnkẹyìn adúpẹ o ṣéwù yàrá ìròyìn iléeṣẹ wa ló ṣẹlẹ ẹ láàárọ tó ní léjì rẹ.
0: tó vangadi mo gbà mú lówùrọ̀ tó ní ọlọ́rẹ̀ tá ń dá wọ́ọ̀dùnú pẹ̀lú chibumamu àgbà tuntun ní ìpínlẹ̀ ìlú ìlọrin tó vangadi tí mo gbà mú lówùrọ̀ tó ní kẹ̀kẹ́ ròyìn mi wájú àwọn ọmọ ológun mo gbé sí kẹ̀kẹ́ mo gbé sílẹ̀ mo wá nàgà látọ̀ọ̀kan kí lè ka ròyìn yìí àwọn ọmọ ológun àwọn jẹ́ ń súnmọ́ mo lè bọ́ dì mí tó ní yin ni yin ni kẹni ṣèmí àwọn ọmọ ológun lẹ̀ yìí ti ọwọ́ ogun méjì lé ní ọgọ́rin tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ iṣẹ́ àkànṣe operation undoka section 1 wọ́n pè wọ́n pẹ̀lọ́gọ́ṣepọ̀ àwọn àjọ dss ẹ̀ka ti ìpínlẹ̀ enugu wọ́n mọ̀ ti gbẹ́mú àwọn ohun jagun tó pọ̀ tó jẹ́ ti àwọn ẹgbẹ́ tó ń pè fúnmalẹ̀ biafra ipop àti igun agbébọ̀ wọn tó ń pè ní eastern security network esn ní ìpínlẹ̀ enugu ìròyìn mọ̀ fúlẹ̀dẹ̀ wípé ẹni tó jẹ́ ìgbàgbẹ́ adelé ìgbàkejì adarí ọlọ́ròyìn fún ọwọ́ àwọn ọmọ ológun ọ̀hún ìyẹn lọ́tọ́nẹ kọ́nẹ ọlábísí ayẹni fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n mọ̀ gbá àwọn nǹkan ọ̀hún mú lẹ́yìn ìgbà tó fi ọ̀rọ̀ pọ̀ àwọn tó ń gbá mu tó jẹ́ pé afurasí ni wọ́n nínú ẹgbẹ́ ọ̀hún wọn ni wọ́n ká boroboro wọ́n sì tẹ̀lọ síbi tán nìkan lọ wọ́n bá rí bítíbitì àwọn ohun jagun vangadi lọ́rọ̀ tò ní ọ̀la.
1: tó ọ̀rẹ́ eléjìrẹ́ ẹ jẹ́ máa lọ sábàlá kejì ètò ìpápàpá bí ọjọ́ torí pé omi ń bẹ lámù lábala lámì ìtọ́ aláyọ̀ láǹfààní láti sọ fún yín pé lámì ìtọ́ àwọn ti wà níkàlẹ̀ dókítà abdulkareem jimoh ẹdun tí wọ́n wá láti university of ìlọrin bẹ́tà.
0: by far ó táwọn yọ fíó fíó àwọn àdàkọ́ tiẹ̀ ò ní wọ́n wọ́tì ẹ̀
1: ẹgbọ́ àwọn làǹgbà lálejò láàárọ̀ tó jẹ́ tí ó di ní alẹ́ka tí wọ́n ti ń kọ́
0: nípa ọ̀rọ̀ òṣèlú
1: kó tó di pé ọmọ gbóhùn lẹ́nu àlejò wa
0: ọ̀jọ̀gbọ́n
1: ní ẹyìn agbólẹ́nu
0: ìjàta
1: ni ọ̀gá akọrin
0: soprano kákọ́ wọlé
1: kákọ́ wọlé igbó ti gbé lunch box wa jálọ.

0: àjọ ọmọlẹ́yìn kristi Christian Association of Nigeria CAN tìpínlẹ̀ Kwara ń pe gbogbo ọmọlẹ́yìn kristi síbi àkànṣe àwẹ̀ àti àdúrà èyí tí ó wáyé ní ọjọ́ jimọ̀ ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2026 tá a wà yìí níbi ìpàdé àdúrà òun ni gbọ̀ngàn àdúrà ilé ìjọsìn UNTCA ńìlọrin aago mẹ́jọ sí mẹ́wàá àárọ̀ ni o ẹ wá ẹ jẹ́ ká jọ gbàdúrà ká bẹ̀bẹ̀ fún àánú fún orílẹ̀-èdè wa Nàìjíríà Jesu Loluwa Bishopu Dr. Sunday Timothy Adewole CAN Chairman Alaga CAN Ìpínlẹ̀ Kwara Lolugede.
1: Tó ẹ kẹ́bọ̀ padà sórí ètò wa ètò àtúpalẹ̀rọ yìí ní Kànyìndé Amúrẹ́tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Abala kejìre tàpẹ̀ ní abala lánàá ètò alájọ́ alónìí àwọn náà ni ọmọwé Abdulkareem Jimoh Edun tí wọ́n jẹ́ adarí ẹ̀ka tó ti ń kọ́ nípa ọ̀rọ̀ òṣèlú fásitì wa nílọ nípínlẹ̀ Kwara ó ta wọn yọ fíofíò bẹ́tà bàì fà ló jẹ́ ní jẹ̀ẹ́sì ká tó lọ ẹ ọlá ẹ ká wo ìròyìn mìíràn.
2: Ọ̀dà ẹja tún sáré na ilé náà ń bẹ síwájú àlámì ètò wa láàárọ̀ tòní ẹni tí ń ṣe ọ̀gá àgbà pátápátá fún àjọ amúnimọ̀dá nílẹ̀ wa Nàìjíríà tàmí sí EFCC alàgbà ọ̀nà olùkóyèdè lásìkò tí wọ́n ń sọ̀rọ̀ nílùú ìlọrin ní ọjọ́rú wọ́n sọ gúdugbe ọ̀rọ̀ kan sígboro ayé wọ́n ní púpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ olùwápò gómìnà tàmí sí governorship aspirant lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ọ̀pọ̀ wọn mọ́ náà bítíbitì owó tó lọ bí bílíọ̀nù lọ́nà ogún sí bílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà kì í ṣe mílíò bílíọ̀nù ni wọ́n pè é láti jáwé olúborí ètò ìdìbò bẹ́ẹ̀ ni wọ́n ṣèkìlọ̀ wọ́n jáwé akíwọ́ pé kíní ọ̀hún a máa dúnkokò mọ́ ìṣèjọba àwarawa kọ́dà àtúmọ̀ mú wípé nǹkan èèyàn ń tako sí ìwà jẹgúdújẹra tí mọ́ ìwà jẹbanu láwọn ẹ̀ka ìjẹka tó so ìjọba ró ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ yìí.
3: Ẹ ṣeun gan for more clarity ìlọ ni wọ́n ti sọ but better by fine facile university ni wọn ti wa sọ university of ilorin
2: ẹyin náà tún padà ṣe promo
3: so àwọn alágbàlejò wọn lánàá so ọdọ wa ni wọn ti sọ orúkọ
2: yìí láti sọ pé better by far
3: bẹẹni
2: o tàwọn yọ fíofíò
3: bẹẹni n tí wọn sọ ó fẹ́ align mọ́ n tá ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àti party system nigeria àtàwọn olóṣèlú tó wà nbẹ investment ni owó ni wọn fi ń ṣòwò ni wọ́n fi ń ṣòwò tọ́ pé bóyá wọ́n invest owó wọn wọ́n invest energy wọn wọ́n invest other things and tó bá ti débẹ̀ tán kìí ṣe pé bóyá wọ́n ò nífẹ̀ẹ́ aráàlú lọ títí tó báyìí owó tí wọ́n ṣe yẹn òun ni wọ́n fẹ́ rí pé àwọn jèrè padà imagine tó invest other things láti sọ resources ó ṣòwò bó ṣe ara rẹ̀ ni wàhálà ni àti gbogbo tán sáré káàkiri ọ̀dà lójú lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe nǹkan kan fún wọn tó wá kó adúrú mílíọ̀nù bílíọ̀nù yẹn kalẹ̀ kí ni a expect látọ̀dọ̀ owó yẹn báyìí so ohun tó fi ń to 20 billion 50 billion ti ń ná so yóò fẹ́ rí pé ọ̀dà tó ń bá ti débẹ̀ tán òun ó rí bí 150 billion ibi ìwà aráàlú padà kì í ṣe owó tiẹ̀ o owó tí wọ́n ní kó máa fi sèlú ibẹ̀ náà ni ó fi rí pé kò sí lásán ìyẹn ṣe á ná 50 billion 20 billion láti bọ́ wọn fẹ́ di gómìnà ṣe ń torí pé wá nífẹ̀ẹ́ aráàlú ni ó fi wíṣẹ́ adúrú owó yẹn ni kì í ṣe ń torí pé ó nífẹ̀ẹ́ aráàlú ó ní àfojúsùn àfojúsùn náà bá sì débẹ̀ èmi náà ó jèrè padà so ẹsẹ̀ ta bá change political behaviour wa attitude wa politically ni a torí dìgbà ìdàgbàsókè pẹ̀lú ká ṣe rí ní nàìjíríà tá a bá ti wá change ta pé gbogbo process political system wa láti monetize bẹ́ẹ̀ náà ni wàhálà ó sì máa dé bá nàìjíríà àti gómìnà ni wọ́n sọ yẹn ó dà bó ṣe kánsílọ̀ ni bó ṣe chairman local government gbá náà bá ṣe náwó yìí sí bẹ́ẹ̀ náà ó sì máa expect pé bó bá táwọn sáré ṣe ń débẹ̀ tó bá ṣe wọlé àwọn ó kówó àwọn padà nílọpọ̀ ọgọ́rùn so just have to change kì í ṣe aráàlú kì í ṣe olóṣèlú nìkan ló change o àtàwọn aráàlú náà tá à ń tanra wa tá à ń gba àǹkárá àkàrà pọ̀pọ̀fù dìgbẹ́ kó
2: dìbò kó ṣe
3: bẹ́ẹ̀ tá a bá ti ń gbà ọ̀làwa náà là ń tà kalẹ̀ fún yàn so owó tá ń fún wa yìí wọ́n ó gbà padà pẹ̀lú wàhálà lọ́dọ̀ aráàlú tó yẹ pé wàhálà yẹn àti bọ́ ọ̀dọ̀ wọn lọ so a gbọ́dọ̀ change attitude wa.
1: Bẹ́ẹ̀ bí n bèrè báyìí mo rò pé ìgbà tí wọ́n buwọ́ lu àbádọ́n òfin lórí ètò ìdìbò tán fagilé delegate primary election direct primary tẹni kan máa ṣe consensus àbí direct primary wọn fẹ́ fi dẹ́kun pé à ń náwó pé àwọn delegate wọn á padà di ọba pé pe won awon kan ri afani sowo sugbon pelu awon kan bi 20 billion awon bayi si 30 billion naira awon kan ni nile okere na won nawo foro oselu mo won ti pe eto dibo to waye laarin se se obama ati running gba yen ni eto dibo sa keji obama yen ni won leke te pe won na owo to po julo ti ba nse o ra pon na ni owo ti won na go fe to tan na gba ti Donald Trump ati Joe Biden neni pe gbogbo agbaye na won se na fun oselu bi pe pa na wo ba na nko buru nbe doctor
3: of course ake ko bere pelu pe won sofin ipe ka ka mo se direct primary or consensus o fe ko yi wa te ba ti o ta ba tin se electoral act e ri pe ba to ba fe sumo election ni to ba fe sun general election so ijoro ba ti wa nbe won o fe se ofin lati di ko fifo party won but a ko se gbogbo yan ni oye ipe into aselele awon tan design re ruling party man design a oni tan ma nfa oni won tin dey tan fin design ke se pe nto rara lu ni o won wo so ko oro kan o si ru pe bo la se fe si ni next election tan ti ai pe boya election yen either internal democracy won ni abi general democracy yo fi for won ah ta ba ru be ta pe be na ni yo yi wa pelu nto fi si yen ke pe nto ri pe won fe bi dekun kun ko ma fi na wo ko ke se yen eyin e ganyo tun gop owo ju because I want NNC direct yi e fun won lowo e fo e oko awon to to ni ba sin fun won lowo awon lo si lu mo ba sin sin kan won wa si na wo yen fun won na ni so no about that and nothing tell you to why increase si so consensus ti le fe si na awon to awon elegbe tan ti nawo o se se ke ru pe fe compensate won ngba ti won ka kiri la pa fe dige o se se ko tun sanwo fun won na so yi won oro mi ta to so ni but the fact remain one now we need other developer and democracies. This is so America to be picking. But now we are going back now. He said, "Going to be pass off the senator, the one senator that is sitting. One was a pass off lottery, lo Yahoo ni banki. Oh, ni sibe. I went like be into one ni feyin ati party member to ni feyin. And we just so papo.
2: To what
3: Dawu? We are Dawu. He keep on in our war. Kuni we are ni kaka. Iba iba te do afe di di ano oje." Senator bikan ni kwara sera bi kankan o wa nyawo elo ni ngba ni salary o wa nlo back on ya won ta dukiya but an tan ni fe te o wa ni egbe anu na ajo so papa fo lowo o sin sele ni so ko je pe won dey be on the investment to mo invest personally o fe ri pe won me para rule awon se fun except ta ba le sibe nodo ti wa na won a le ti so kini kan factor for environmental factor on kaliku yato ba se mu osilu ti wa yi un lo fa so pe ah di se bi asin si ba asin mu ti won un lo fa na fin ri se bi asin si except we change our orientation wa ta change orientation wa ta change thinking wa mentality wa towards politics ta ba ti se bi ba si ma ba lo na lele
1: ka to je pa kuro oja change mentality at ten so yen won ti pe ni second republic nigba tan fe se to bi commission yo adekunle ajasin ati omo bori owo ni UPN se ba onigba keji ajasin ko to di pe wa lo si MPN igba na awon awo lowo won ni alakoko ni pe party ID card ti UPN gba yen won a fi dibo gba den yi awon fi dem lewi pe awon party member ma san dues isin na mo ko ma san dues ni sin na sugbon ame lo san dues gba ti si te pe nigba kan te pe egbe on kanu kun fowo se egbe ni sugbon ni sin bayi won kanu kun ta gba lowo egbe ni bayi igba ti si
3: Gbaya in tan pe ni party supremacy wa pe party supremacy wa so on fo segbe e si ri pe wo te fi segbe yen o je ki party o lagbara generally ki si pe nikan individual wa ni agba so yo wu yan leri emi no fi si party no take decision ki si individual but this time around ko si party supremacy mo awon kan ni won pe leader pe sa le ba de state nisin governor ni leader be so whoever to ba lohun wa nbe as party members o ka wa nbe ni ko wu leri mo nba fo mi si be ko si sense of belonging yen bi ta ba fe take decision a jo take collective decision ni eni kan ni o ka de ton pin leader oni o take decision for won so ara an fato to fa ni yen I said we go back ta je ki party o lagbara ta ki party ni decide ta ba ti fun party lagbara ton decide awon members no ni sense of belonging for financial commitment in the other community won le ma say so that I can won yo won seyin ton ba ti decision ba de lati take won jo joko ni but we are wanting John Jokumi by anything. Say prefer candidate, consensual candidate, or national candidate tan se kakiri yi so no a je ki me our members ko ni sense of belonging ni say we change it so nto sele ni
1: mo fe soro kan ni oyo atijo ipele oyo atijo ni 79 won fe se debo commission ye go se UPN laarin obolaige ologe obolaige ati Emmanuel alayande awolowo gangan won fe alayande lo fe sugbon awon to wa nbe awolowo wo pe tori oluko ni alayande je fun awolowo ni se ni mi ago lo je fun obolaige ni le eko awon to wa nbe go yen so pe shadow la won fe pe kan ma so pe n ton fe ni won de pa lo debo commission yo awolowo obolaige lo wole won si pe Nigeria ta joko se gomina so pe en to n fe ni yi won de ma accuse yen na ni won to ba accuse yen bayi won ni ote egbe ati party ni e wa le ko ni egbe ola le yo ko ati yan kan ba wa da si awon le ko si a ki pe eku ikale
2: ambo

0: bá ṣe bí ìyá kò lè dàbí ìyá. Ìyá ni wúrà, ìyá ni olùtọ́jú ọmọ, ìyá lalábàárù ọmọ. Ó mà ṣe o, Sàlámàtù Àdùkẹ́, ọmọ Ajíbíkẹ́ Òsénì, Aya Adébóyè, ìyá Àbejì, ìyá ọ̀kan láwọn, ìyá Ọláyíwọlá, ìyá Aláyàndá, ìyá Okùnọlá, ọmọ Òwòsokoto dé ọ̀lẹ́, ayárere lọ́ọ̀dẹ ọkọ. Èní ló pé ọdún méjì tí ìyá wa Dèbórà, Sàlámàtù Àdùkẹ́, Aya Adébóyè sùn nínú Olúwa. A ó pàdé lẹ́sẹ̀ Jésù, máa sùn láyé olùgbàlà. Olùkéde ni ESV Elda Adébóyè Ezekiel Ọlárèwájú lórúkọ gbogbo ẹbí.
1: Àjọ Ọmọlẹ́yìn Kristi, Christian Association of Nigeria, CAN, tìpínlẹ̀ Kwara, ń pe gbogbo Ọmọlẹ́yìn Kristi síbi àkànṣe ààwẹ̀ àti àdúrà èyí tí ó wáyé ní ọjọ́ Jímọ̀, ọjọ́ kejìlá oṣù kẹfà, ọdún 2026 tá a wà yìí. Ibi ìpàdé àdúrà òun ni gbọ̀ngàn àdúrà ilé ìjọsìn UMTCA Nìlọrin, aago mẹ́jọ sí mẹ́wàá àárọ̀ ni o. Ẹ̀wá, ẹ jẹ́ ká jọ gbàdúrà ká bẹ̀bẹ̀ fún àánú fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Jésù lolúwa. Bíṣọ̀bù Dr. Sunday Timothy Adewọlé, CAN Chairman, alága CAN ìpínlẹ̀ Kwara, lolùgbèdè.
2: Ti rí Akinlabi, mo wá Ògùnjọ bí ID Card Maker and Printers International. Gbèsè wo mi ò bá wọn. Àbí wọn ti kógbá wọlé ni.
3: Kógbá wọlé bíi ti báwo?
2: Ọkọ̀ Ògùnjọ bí màá ti sún síwájú kọjá ohun tó o lérò.
3: Ìjọ ọjọ́ mọ̀ pé wọ́n ti kúrò nílé sátúnṣe ID Card.
2: Rubber stamp
3: àti company sí nìkan.
2: Ẹ lóòótọ́.
3: Bẹ́ẹ̀ni, Ògùnjọ bí Tech Ops ti ń ṣe àwọn mèremère nílé iṣẹ́ wọn. Bí web development, software development, graphics design, cyber security. Tó fi mọ́ kí kọ́ ni nípa ìtàkùn ayélujára. Ìyẹn digital literacy. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ìtàkùn ayélujára ló ń bẹ nílé iṣẹ́ wọn. Ohun ìwúrí ibẹ̀ tún ni ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe fáwọn èèyàn. Àti ìrànlọ́wọ́ fáwọn tó bá kẹ́kọ̀ọ́ yege. Wọ́n tún láàyè tó gba àwọn akẹ́kọ̀ọ́ ọgọ́rùn-ún lẹ́ẹ̀kan ṣoṣo. Àyíká tó gún régé ni wọ́n kalẹ̀ sí. Bí iṣẹ́ gbogbo tó ń jáde nílé iṣẹ́ wọn ṣe dára tó. Owó wọn ò gún pa rárá o.
2: Èyí máa dára o. Bọ́ọ̀sì júwe ilé iṣẹ́ wọn fún mi.
3: Ó wà ní nọmba 24 Ògùnjọ bí Legacy House. Ládojúkọ Ògbóni Boys. Òpópónà Ọjàyá. Off Taiwo Road. Beside the Lake Hospital. Ìlọrin ìpínlẹ̀ Kwara. Tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. 0870 397 0546. Tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára. www.ogunjobitechup.com. Ògùnjobitechup kọjá bẹ́ẹ̀.
4: Ẹ máa bàbẹ̀ lọ́ta.
5: Tó ẹ kábọ̀ padà sórí ètò yin ètò wa ètò àtúpalẹ̀ ròyìn nìkan ìdààmú ọ̀dẹ̀ 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lónìí. Abala kejìre abala lámẹ̀ẹ́tọ́ ọlá. Àwọn aráalé fún wọn ní ojú òpó.
6: Ọ̀dà 0913655695 ní nọ́mbà tẹ́ láǹfààní láti pè sí WhatsApp line ilé ìṣẹ̀wá náà bẹ̀rẹ̀ 0913656864. Bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹ̀sùn kò dédé àpótí rédíò yín ó kọyìn bẹ́ẹ̀ bá ti ń pè ẹ̀ mọ́ sọ̀rọ̀ kò bá kùn gbé kò bétí rẹ̀ ẹ̀ mọ́ ṣe àkọlù ní tààràtà sẹ́nìkẹ́ni tí a ò ní ta ò. Ejirẹ́ yá bẹ̀rẹ̀ sí gbígbé kínní ọ̀nà.
5: Ká lọ WhatsApp wa náà ojú òpó WhatsApp wa òun náà ni 0913655 6864 ni ojú òpó tá a ń lò. Ẹ kojúmọ̀.
7: Ẹ kẹ́tò.
5: Ẹ kojúmọ̀.
7: Ọkọ̀ tèmi máa ń sọ Ibrahim láti Bẹ̀m̀bárí.
6: Ó yà ẹ dá sóròyìn.
7: Níbi tèmi ti ba nílẹ̀ kan ibi ti ọ̀rọ̀ ti tàbí Mr. Taiwo ló wá ń kọ́ prógàmù dáyà ni tó wá ẹgbẹ́ sórí PDP tó ń sọ̀rọ̀ pa nǹkan gbé wá sí Kwara. Tàbí Mr. Taiwo sọ̀rọ̀ kan lánàá wọ́n ní ìgbésẹ̀ Kwara nìkan wọ́n kó gbogbo dúkìá wà ní wọ́n ṣe bí àwọn stéètì mí náà ní aṣojú ní Abuja pé táwọn náà kó tiwọn náà lọ síbẹ̀ gbogbo ọ̀rọ̀ ìlú pé bóyá gbígbá.
5: Ìbálòpọ̀
6: jẹ́
5: ni
6: ẹ̀rákùn. Hello. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ò fi taratara yé wa. Torí kò sí nínú kókó tí lámì ìtọ́ bá fojúsùn náà. So ó kàdá pé èrò ọkàn tí
5: ẹ kojúmọ̀.
8: Àláfíà fún yín
5: sáà. Orúkọ yín o.
6: Àláfíà fún yín
8: náà sáà.
6: Ẹ ṣeun.
8: Bọ́lú àwọn ayọ̀kọ̀ pé mo fẹ́ sọ ní gbogbo òwúrọ̀ yìí sà àti wọ́n pàyà tó kó sọ wọn sà. Kí ni solution
6: náà náà sọ yìí bàbá godwin
5: ẹ ṣe gan fún ìwòye ti ọ̀dọ̀ tí yín
6: àbí kí ni lámì ìtọ́ wa
5: lójú òpó WhatsApp wa kọ́dá ìdáta sàdán àwọn ní àwọn gómìnà wọn ní kan fún wọn láǹfààní láti kan wọn dá sí ìpèníjà tó wọn bá ń kojú ní agbègbè wọn pàápàá jùlọ wọn ní òbítíbitì bílíọ̀nù akẹ́kọ̀ọ́ sọ́ọ̀tì vóòtì wọn ti ń sọ̀rọ̀ nípa ìpèníjà
6: ètò ààbò
5: ẹ kojúmọ̀.
9: Hello,
4: kaaro
5: e koju mo ruko yin o
6: hello e ti wa nbe
5: hello hello ojo ko ife se ba kan ba kan
6: lo ja je la
5: o wuro ti
6: e ja mo wo awon atejise
5: lo ko ke ni wo e koju mo
4: hello e kaaro
5: e koju mo
4: oruko mi ni kawu matade wole
6: o ye dasiro yin
4: Sherry Olorun Shan ran Nigeria opolopo oju ti a fi wo nkan on short hello
5: I'm going here wa nbe
4: on short o sira awon popo mo ke lamoye yin to wa ni ire afegun olopo lu eyan ni te ba wo opolopo oro ti an gbe kale latara wipe hello
5: I'm going here I'm asoro yin lo hello
6: e ma boro yin bo
5: ojo ko yi se ipe lo nja ipe yin lo nja ah ni whatsapp wa saka oni omita lati a lore won kiwa won ni ka gbe pe ka to ka se yi e ko jumo
4: hello
5: e ko jumo ruko yin o
4: e taro
6: e se
4: ran sai lo ruko
6: yin e da si
5: gbo yin
4: ah jeri mi pa won
6: e je ba gbenu si phone yen die si
4: I was in the house. Look at the governor I'm talking about now. Up to now, up to number, you know, as a senator. And this somebody who has kids hanging on his neck. How many more know what in the House of Prayer, House of Senator, when one near our cases by? You let it down the chain, including the Japan, the rule of any corruption, and whoever is caught in the heart of the moon, go crazy for this man. You let it look at this, so you will walk. I was going to see what I was going to say.
5: Awon ni sise idasile ilese olopa ipinle ati awon nkan to bibe onu dara won ni joba Nigeria ko gbajumo igbaye gbadun awon osise alabo kan si fun won ni owo osu ti o nitumo ni ewoye ti odo ti saka oni yomitala lati alore ni oju opo
6: oda e seun fun woye ti
5: WhatsApp ojo po tan ni ka gbe pe yi e ko jumo
4: e karo
5: oruko yin o honorable Isola lati sapati won ni o se ni laanu wi pe won wa ona lati mu atiku de ba owo tawon ndosenu na to je obiti owo to je pe o nse akoba fun awon mo le yi yen lori oro oselu mo se nawo sibe won ni be kan tun mu adiku de ba owo osu tan fun awon oloselu yen latodo honorable Isola lati sapati e ko jumo
8: hello
5: e karo oruko yin o
8: e peto
5: hmm
8: alaji atagi soro na
6: o ye ba to kekan kan hello alaji alaji atagi soro
5: ipe lo nja comrade azan lati elorin awon ni lori oro ipenija eto abo won ni sibija hako lo ni agbara lori awon to fara pe awon omo ologun ati awon omo ologun won ni ijoba ipinle se bi awon na won tu gba awon ise olopa constabulary ati awon ode asogbo won wa ni ki won gba gbogbo awon eleyi fun e ko jumo
6: ejire o je ti lo
5: abe okan yin e ko jumo come come ipin lo kenyun
9: mo ki doctor olohun a wa pelu won
6: ami o
9: awon nkan ta n so lori olopa ibile yen olopa ipinle o da gan to da awon governor le tete pe won iso pan we se lo abuja lo kini won yen wa le tete pe won e wo ro nkan to sele ni kogi yen nisin awon ona to gba be wole jadika baja si amuro bi gugu be yen lo ye ka won eso wa to ba je pe local awon ti olopa ibile ipinle wa gugu won ya aya wa fun won lati le boju to o si je omo ilu gangan na ma gba ise pe won a lo gba ka ya ma wa si eto elodun nkan to ye kan se niyan o dabo
5: e se gan fun etin to
6: Eh, ile ti me ja mo lo fun taro tun ni ba tin dupe pataki lowo alejo wa Dr. Abdulkarim Jima Edon awon riyin ba o lagbaro lo eh ile eko giga yun Ilorin better by 5
5: iwo won dubai
6: loju gun gbe iwaju iwaju ni won ba na se do olori iwaju oye wole lo ko temi o
5: to incoming SSA to minister for foreign affairs yen mo we edun tori olo CV mi
6: o distance e si
5: tojo CV mi tori olo
6: ti won sumo
5: party sengere olo ti na mi na
6: o
5: sengere se mi na
6: to se abi
5: ko Zegere, can you go Ze? Okay, dog, can you go Ze? Go Ze and get any to Taiwo. I dig you, me.
6: I said, you say, so don't you go Zegere, so
5: don't you say, Zegere, oh my knee, yato Taiwo. I dig you, me, you call me. Oh, double.
10: Lori Kani Radio Kana, pelu agbekale to tungu gogo, Diamond FM, Ilorin. 8.7

0: 7-7.
1: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdègbàyè àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúùlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ọ̀rọ̀ tí ń wí lọ yìí ìbọn káàbọ̀ wọn àṣẹ àgbẹ̀ ilẹ̀ lọ́dún kan irú ọ̀rọ̀ báyìí fẹ́ ṣẹlẹ̀ náà wọn ni ẹja jòkó jẹ́ ọlọ́run nímọ̀ yẹ̀yẹ̀ ní nǹkan wọn àṣẹ àgbẹ̀ sẹ̀sì mọ́ pé pẹ̀lú kọ́ ida pẹ̀lú gbogbo nǹkan wọn ní nọ́ọ̀sì fún gbogbo nǹkan kọ́dà bí yẹn bá ṣẹ̀ṣẹ̀ dọ́dọ̀ wọn lásùbà èmi máa lọ bá wọn lé lásùbà ọlọ́ba kí àfa mi wà sí ẹgbẹ́ yìí
1: àmì
0: mi wá ń kí wọn lọ́wọ́ ẹ̀gbọ́n tí ó wù ní wọ́n ní ọlọ́run lọ́ba mi pè ọ́ ọlọ́run lọ́sẹ̀ kí ni ọlọ́run lọ́ba mi pè ọ́ kó tó ní nọ́ọ̀sì tí wọ́n wà sí ẹgbẹ́ àti wọ́n wà sí ẹgbẹ́ wá ní kọ́lọ́run ọ̀yàn yẹn ní nǹkan ọlọ́run ní máa yẹn ní nǹkan akílọrin akí nàìjíríà.

0: kọdímọ
1: sẹni tí bá ti lọ yá a wà sí bísímìlẹ yìí ọkan gbogbo olórin yóò bá wá sí bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà tí wọ́n dé jí wọ́n lò pẹ̀lú àlàáfíà
0: ami
1: jí wọ́n lò pẹ̀lú ìdùnnú dapò ọlọ́run àwa náà àfọlánú rẹ àfi àlùbáríkà àwọn ẹjọ́ ràn wá
0: ami
1: lànà ìbílẹ̀ ọdọ ọlọ́run bí nǹkan fàyè ń jẹmọ́ kí n tó máa kú bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí nǹkan bá dé ní nǹkan dáadáa dákun dunnú sí bá ti rí nǹkan dáadáa tó dùn ń dínú rò dùn jẹnu ro dun ma ọlọrun ni se nkan fun yan elomi ko ri nkan daada kinu ro bi yọmọ wa si wi elomi ọmọ wa si sọ ko ni ri comment mu wa awọn afa wo fi kọ wa bawun e ma rira yin lọkan na e ma rira yin lọkan na e ma rira yin pọ ọmọ ya kan na ni e ma bo se deun aki baba wa mamale e ko amojuba mamu agba olohun ni fare sin baba mamale e si ma be dada ani ara yin o dun ki se ma dun bo na bariku se po nbe ola nabi lodo olohun o ya jama
2: bismillahir rahmanir rahim
1: olohun ja no sori re to awa ki gbogbo alalaji wa awa alalaji alalaja to lati ko no sin le to be mo alalaji alalaja wa e ka bo oba to so yin lo to so yin bo alhamdulillah gbogbo en to ba ku ti won ti de na olorun ba si ti won na ni
0: olorun
1: amen olorun ba wa la to do baba wa janasi lo lorin e ka di gbogbo awon to ti de abi e ko e ka di gbogbo awon to ti de olorun sa ba fa barka si
0: amen
1: olorun aji te lo te de yi ori nla ni o anabi muhammad
0: sallallahu alaihi wasallam
1: anabi ni e dakun gbogbo awon ta ni alalaja je alalaja gbo awon awon na la ni won gbogbo awa anabi ni ta alalaja alalaja ba de iza lakaitu mulhaja te ba lo pade won
0: so fehu
1: so didakun mo jo wa le kan ri pe a kin mo kin ko e connectivity ma ti ma lo kalalaji ele le kan ton pe won ma lo re yin won ra blade fun
0: alada to da ni
1: alada to da ni koda alada to da de bi pe koda won kan pe lajo yo ni ti won wi ni pe idupe ni adupe n toli woli matul haji nbe a se woli mo re anabi so npe e ma pe kan se rin tin je baun e kura ko le e ma lo nawo kan to ba ni ko na ko da anabi ni to ba pe ran ku si nkan kan en lo lagbara mo lu ejo pa e ko en lo li lagbara ran ku mi ko si ko pa e ko jeun si lorun to ba lagbara mo ki o je gbese
0: pamalu
1: ko pamalu ama awa dari maka awa lo gbe jo awa lo a lo gbe a lo se party awa yiwon soba kanite yiwon osikin ko ba mu ama ndi ara ko dana bo lagbara kan ti pe awon lafa ko pe won won awon afa kun sadua ko da ko to yen ti o se wa si eni o se wa si won mo ran leti pe kam kam to imta wa kam ja wasta mi ni yo ma so pe iran ti ebi to pa o leti gba to se pe na ti rin to rin o
0: owó tó san
1: láti owó tó san bó ti pọ̀ tó yóò máa rán létí pé
0: láti
1: ijó àràfá láti ijó àràfá láti tawaf tawafu ó sì tawafu mi hanel matof àyè yẹn ó fẹ̀ fún ẹ ó rọrùn ó sì sèmí tó fún pínpín bí tó ti wá pé ọfẹ́ débi ajálẹ̀ lásìwájú ẹ̀yà rántí àfáà ni tawafu tẹ́ ẹ tiẹ̀ sí yẹn láìlà ìlọlá tawafu tó sí yẹn.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Alákọ̀ọ́lá lórí wa ò sí kiri. Alákọ̀ọ́lá lórí wa. Alákọ̀ọ́lá lórí wa ò sí kiri. Alákọ̀ọ́lá lórí wa. Mọ̀jú bá kọ́lá ọ̀run tó kọ́nà mi ò fọ́rin ní iṣẹ́ ajé kò máa dá ọ̀pẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́ ló dáa.

0: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
1: Bùnmi bá balẹ̀ a ní

0: ìròyìn náà. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí jáwé akiwọ̀wọ̀ lórí iléeṣẹ́ kan àti iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí kò mọ̀ nípa rẹ̀. Àwọn ọmọ ológun ojú òfurufú ilẹ̀ yìí ti já ókanmí ọgọ́rọ̀ àwọn àgbésùmọ̀mí ní agbègbè Lake Chad. Iṣẹ́ àkọ́kọ́ àwọn ọmọ ilẹ̀ yìí ti padà sílé láti ilẹ̀ South Africa. Àjọ ìjọba ilẹ̀ yìí tó ń sọ ẹnu bóde bẹ̀rẹ̀ gbéṣẹ̀ láti dẹ́kun àwọn èèyàn tó fi ẹ̀yìn pọn oró wọ orílẹ̀-èdè yìí. Ní ilé òkèrè ilẹ̀ Amẹ́ríkà ti ṣe ìkọlù sí ọkọ̀ agbépo kan tó kú epo ní ilẹ̀ Iran. Ààrẹ àjọ FIFA ti fohùn lédè lórí bí wọ́n ṣe dá adarí ayò ọmọlẹ̀ Somalia padà sílé láti ilẹ̀ Amẹ́ríkà. Ẹ̀ka san akíwá pé a kú ọ̀wọ́ lẹ́nuṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàní dáyà mọ́ndé ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi lóròyìn yìí. Ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net. Ẹ wò wa ní Facebook wa àti YouTube wa ní Adiamond 87FM. Ẹ kúrò náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkalẹ̀.
1: Ẹ wá sẹ́ ẹ́ amòkú ti wùwà ìbàjẹ́, amòkú ti jíwó ìlú, ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látújọ ń ṣe. Ẹ wo
2: jẹ́ ká bo láṣìírí, jẹ́ ká gbójú ńbẹ̀
1: ẹ́ àṣírí ẹ̀ kò gbọdọ̀ tún lójú ewé.
3: Ẹdú o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé eré ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò máa aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
4: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: Ọlọ́run tó ni mi adúpẹ́.
1: Adúpẹ́.
0: Àkọ́bí àmọ́ dúpẹ́ ní gbogbo ìgbà torí pé n ti ń se wọ́n ọ̀kọ́jọ́ ọ̀pẹ
1: ni. Bẹ́ẹ̀ni.
0: Ǹjẹ́ Ọlọ́run tó ni wá atún ti dé náà nìyẹn kándídé tí Olódùmarè bá tún dé arólógó
1: bí
0: àwọn ọmọdé. Àkọ́bí.
1: Yes sir.
0: Wọ́n lókun ọ̀la yín náà ni akéku yàrá àgbà àsín.
1: Bẹ́ẹ̀ni.
0: Aláàní fàágùn wo ná a tètè máa já lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ a lè dé apá àbí tá à ń fẹ́ dé gan.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Àmọ́ bó ti wù kójú ọkàn ni tó àní jáde ní balùwẹ̀ láì fásọ sára.
1: Kò ṣeé ṣe.
0: Àkọ́bí àwọn ọ̀gá wa níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé ọgbọ́n ìmọ̀ òye tọ́lọ̀ gbé wọ̀nyí bí agbádá Ọlọ́run níjọ́ fàyà.
1: Àmì àmì.
0: Àdékádúpẹ́ lọ́wọ́ ọba àṣètò
1: bí bá
0: ṣe ọba ṣe kí ni bá àlá ọ̀la.
1: Kò sí.
0: Ọlọ́run wọ́n bàbá tó bá tún ti yàtọ̀ máa dá gan
1: gan. Àmì náà.
0: Gbogbo olólùfẹ́ àti olólùgbọ́ ìkànnì pàápàá ètò tá a pè níbẹ̀ bẹ́ ara.
1: Bẹ́ẹ̀ni
0: ẹ̀ka àsán.
1: Ẹ̀ka àsán o.

0: Jacobi.
1: Yes, sir.
0: Allah ti Jesus yi.
1: Bẹ́ẹ̀ni.
0: O ti jinná àfiṣe àfiṣe wọ́n ti ń gbé kí ló kọ́ rẹ̀. Ṣé àṣàrò náà kọ́?
1: Bẹ́ẹ̀ni àṣàrò.
0: Èwo ni wọ́n fi ṣe iyán? Èwo làwọn fi ṣe wọ́n ṣe pọ̀ mẹ́yin? Ẹ rí òkúta tá wọ́n padà kọ̀tì. Iná ẹ̀ lọ padà digun lérò.
1: Ó digun lérò.
2: Lọ bá dé lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀tì ìjẹ́rìkẹ́kọ̀ọ́ bá ẹ̀
0: a ní ẹ máa tẹ̀lé mi ká lọ bá àti ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ sádùgbọ́ tí mo sọ fún mi pé ìlú mi ẹ̀yin náà sọ ti yẹn nílùú mi ànílùú kó wá wá ọ̀dàbí iṣu tí wọ́n gbé sóko ọ̀dàbí iṣu tí wọ́n gbé sóko ẹ̀ rí tí ò rí ọ̀pá èdò láti ta mọ́ torí pé nǹkan kan kọ́ ìlú mi ìwọ náà sọ pé ìlú rẹ
1: ìlú mi
0: yàtọ̀
1: yes sir
0: ní pẹ̀rẹ̀pẹ̀pẹ̀ nígbà tí ọmọ máa ń jìṣẹ́ jìyà èèyàn mélòó ló ti tá àti ràn án lọ́wọ́
1: kò sí.
0: irú ayé bẹ́ẹ̀ àwa fi wo èṣù tí wọ́n gbé sóko
1: bẹ́ẹ̀ ni
0: àwọn tí wọ́n ní tiwọn ọ̀yà sẹ́nikẹ́ni anybody àwọn ní gidó
1: tí ò dó.
0: Wádìí wọ tí wọn ràn lọ́wọ́ wọn ìwọ lọ́dà bí iṣu tó gùn lóko tí òrígi ìdó tọmọ́. Ó ti ẹ̀ wá hù àkọ́bí tí ó fi wù kọ́ àló wù kọ́
1: ta
0: ẹgbà tí òrí bí dirọ̀ mọ́.
2: Ẹ̀mọ́ ni ìbáyàtọ̀ sí tòmí ọba sọ. Ó ní jẹ́.
0: Muhammed kò fọ́rọ̀ ọlá òun náà tún ti wà lórí
1: àtẹ̀gbẹ́
0: omi ọmọ mi.
2: Omi ò lè dà bí ọtí ọ.
0: Àkọ́bí àdéhùn wa wò bá ti ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá wá ṣe hátáhátá wọn ra hátáhátá. Wọ́n ṣọ́gù wọ́n ṣù. Nínú òfin nínú ọ̀la ọmọ pándọ̀rọ̀ padà ṣayé. Ẹ̀wọ̀n padà wá ṣayé ni máa wo ibi tí ń lọ kọ́rọ̀ yọwọ́ dàbí wáṣí àti wàásù. Àkọ́bí nínú pándọ̀rọ̀ nínú òfin nínú ọ̀la lọmọ pándọ̀rọ̀ fi ṣayé. Wọ́n bí ni mẹ́lò mi. Ọmọ ìyá lẹ́lò mi ìṣẹ́lò mi. Ará àdúgbò lẹ́lò mi ìṣẹ́lò mi. Ará ìlú lẹ́lò mi ìṣẹ́lò mi. Ọmọ inú ilé lẹ́lò mi ìṣẹ́lò mi. Àkọ́bí síbẹ̀síbẹ̀ ẹ rí ọ̀rọ̀ rẹ̀ wá padà dàbí iṣu tí yóò rí kí ìdó fara mọ́. Lọ́wọ́ dàbí tó sojú ọ̀bára dígí. Làgbàlagbà atẹ́gùn ni wọ́n ń fẹ́ káàkiri báyìí. Ọba tán ẹ rí torí ẹ lẹ́lòmíì fi kó pánsá kẹ́rù. Olùsọ̀rí ìlú mi yẹ. Bóun bá tún wọbẹ̀ pé òun lọ́mọ àlè. Ibi tó lọ lọ gbà wáyé nù sọ wá rí ibi tó ń gbé ọmọ ibẹ̀ náà ló ṣe. Àkọ́bí ẹlòmíì tí ó sọ náà ni pé bàbá tora ẹjọ́ bíi mẹ́ta mẹ́fà àbí bíi mẹ́rin tẹ wá ní iṣu tá a bà nínì. A ní èmi ò láìkí mọ bá ọmọ ìlú yìí ṣe. Torí wọn ò ṣèyàn dáadáa. Bá a béèrè lọ́wọ́ rẹ̀ ìyá àti bàbá rẹ̀ ọmọ ìlú wo. Òun náà ọmọ ìlú wo. Àwọn tó ní òṣèyàn dáadáa yìí ẹ̀jẹ̀ ta ní. Òṣòbí pé wọ́n nìkan lọ dàbí. Mo ti gbàgbé pé ọ̀rọ̀ sútà ń sọ́bọ̀ ẹ̀ aláwọn kan jóná mẹ́bẹ̀. Àwọn kan ya ègùn. Àwọn míì náà so tí wọn ò tiẹ̀ rẹ́ ni dúró wa rẹ̀ débi tí wọ́n hù tí wọ́n jẹ́ àbí tí wọ́n fi ṣe ibù. Àní ọmọ dúpẹ́ fọlọ́run. Àwọn kan sá ni owó bí a wà. Àwọn kan ní owó bí ẹ wà. Àwọn kan ní owó bí ẹ wà. Bí ẹ bá wá mọ́ ọ lójú òní dúpẹ́ náà ṣe tánkì. Tún sọ fọlọ́run pé tánkì lọ́sàn-án tòní. Bó ti ń dàbọ̀ bó ti ń rúbọ̀ ni bó bá padà ṣàṣeyọrí ń kọ́ tọ́ dàbí iṣu tọ́ dà padà dégùn. Bọ́ ọba ṣọ́ọ̀bù tọ́ ọ sùn tọ́ padà wá dàbí iṣu tí ọ̀tá tí wò sí rí fi ṣe èbù ń kọ̀. Ọ̀gbọ́n àdísù àwọn sùn míì jóná mébè. Àwọn sùn kan ní ẹgbẹ́ ń kòkòrò.
1: Bẹ́ẹ̀ ni.
0: so wa ri kokoro ni so pe o ba tu da o ba tu gara wa le mi se luwo
3: be ni o
0: tun ai se ba npa ni agbe ti nbe loko le sara se
3: je o tun do je
0: awon kokoro mi o ju eri kan lo wa ni o ba je ru be ni wo na ba ri kilo se
3: ah ah
0: Ale bi buru e bi le. Ale bi oda bi osun a. Ko Olorun so pe be ba da e biru.
3: Naam.
0: Olorun so pe bo ba jina se bi.
3: Naam.
0: Olorun so pe to ba se pe wo lo se alagata ti e bi fi baje. Olorun so be pe oni roju re ohun.
3: Ah ah.
0: Ale bi na tun je risi.
3: Be ni.
0: Olorun gbo Jesu Kristi omo Maria ati jari jogbo ohun na so be.
3: Jari na so be.
0: Bobby,
3: yes sir.
0: Sent ti tori to ni won ya si abi.
3: Ah.
0: Tori to ni won won oduru wa re.
3: Be ni wa leni
0: ko. Oni won obere re. Oni won ya si o. In fact, let's say si daddy bi na niyan.
3: Won
0: de wa di big same thing lori mi. Olorun de wa mu won bayi wo l'Olorun mu o.
3: Be ni.
0: Bobby,
3: yes sir.
0: Olorun ba so re fun won da challenge ati challenges ni.
3: Be ni.
0: Oh, gbo fa akobi.
3: Ebo yin.
0: And your love back challenge as challenges ni.
3: Ose wa.
0: Olorun fi o sipo latara ko le be ko le fi ra re haye ni. Olorun fi o sipo titori kasiri re o le tu.
3: Be ni.
0: Bawo eyan ba npe ole eyan daada akoko ohun won mo boye eyan buruku abi eyan daada ni.
3: Be ni.
0: Ah, lagbaja lojo to ba ri wahala ki duro.
3: Ah.
0: Akobi.
3: Yes sir.
0: Olorun de wa test yo gbagbara le lowo.
3: Be.
0: So pada duro mo. E lo le da aru lohun pada wa se magaji.
2: Ajari daba iti dun lamani.
0: Akobi.
3: Yes sir.
0: So pada wa se si amo re jo lo baje. Ma make sure pe
3: mo
0: so mo de bebi e won.
3: E so me. Eyan tun lo lamani. Lalala.
0: Eyan tun lo. Ya kan tele won ku fara mi nu ilu yi.
3: Be ni.
0: Bakatele ilu ile okuku be fo wa. Ah lo po lo pe Olorun ta lo ta bo ta pada aje nda aje yi.
3: Ah.
0: Olorun ye na ni oru na.
2: Alika lo po lo po lo tara.
0: Tora ni. Ati pe ki lo wa je ki lo ja mo gan ti ese pa re lo wa.
3: Mhm.
0: O ti de o ti lowo oni bi lagbaja ni.
3: So be ni.
0: O ti de o ti nipo oni bi lagbaja ni.
3: Be ni.
0: O ti lo o ti de olagbara bi lagbaja ni.
3: Be ni o.
0: Ani ilu mi.
3: Naam.
0: Won ikun ni lowo bo ba struggle.
3: Ikun ni o.
0: Won e support e da bo ba struggle ba hustle.
3: Iwo se tan.
0: Bi an ba tun ri bi ti o tun ti se, a ri a tun ra won ti o dide pe ti o ba ti jomo ti wa.
3: E gboro.
0: Agboro je were eleyi to fo fe pere di gidi o.
3: Agboro
0: jo
3: wu. Agboro jo wu.
0: Wọ́n de wa fura njọ náà. Akobi.
3: Yes sir.
0: Ẹni tó ń nawọ́ báyìí tó lọ́mọ ọlọ́mọ òní kọjá ìyá méjì ní ń jẹ́.
3: Ibi ọwọ́ rẹ dé nù.
0: Àní ìyá méjì ní ń jẹ́.
3: Yé ìyá méjì.
0: Ẹ̀hẹ́n ìyá méjì ni.
3: Ewu àti ewo.
0: Òun náà dúró jẹ́jẹ́ ó fi rọ sí lọ́rùn ẹsẹ̀ ni.
3: Bẹ́ẹ̀ni.
0: Apá ọ̀tún wa ro.
3: Bẹ́ẹ̀ni
0: Tọ́ bá jẹ́ pé ẹrú ẹ̀yà bẹ́ẹ̀ bá ní wọ. Kí ló fi lẹ̀ ń bínú sí tọ́ ọ̀ máa ronú tọ́ ọ̀dà lónìí kan wá ní Ọlọ́run mo dúpẹ́.
3: Ọlọ́run mo dúpẹ́ o.
0: Àwọn kan jọ́nà lọ́wọ́ tí wọ́n fìl tó rò pé tọ́ ọ bá súnmọ́ wọn tọ́ ọ sàárù tọ́ ọ sọmọ ọ̀dọ̀ tọ́ ọ rálẹ̀ fún wọn wọ́n sanwó lé ìwé rẹ. Akobi.
3: Yes sir.
0: O nbe nu eda be ti o pada ri le iwe lo ama ngba to wasu to struggle de.
3: Naam.
0: Tolorun de rin ajo re lade.
3: Obo si ara.
0: O pada lo le iwe igba yi laaro.
3: Olo.
0: Wọ́n gbé sàdífíkéètì lé lọ́wọ́ òbu ẹkùn ni. Bàbá mọ̀ pé báyìí lọ́wọ́ ó ṣe sáàtórí ẹ̀ ṣerú ẹ̀ nìkan. Bá a mèrè lọ́wọ́ rẹ̀. Ọlọ́run lọ́ dákàdàrà lọ ṣàkóso rẹ̀. Ọmọgbà tó bẹ̀rẹ̀ ọmọgbà tí ó parí náà. Àwọn agbá sàdífíkéètì àwọn ni after all lénìí àwa kàwé náà.
3: Ẹyin wo.
0: Ẹ bá mèrè lọ́wọ́ rẹ̀ ṣe excuse àkankan lọ́kọ.
3: Bẹ́ẹ̀ni o ní.
2: Lórí omi o, wọ́n ṣe ohun tẹ̀lé adára rẹ̀ sọ, àbátí.
0: ani to ba nwo iyati suje ko to pada di yo iyati suje ka to ma di dodo ate ile lori ni iyati suje ta fi nsasaro fufu iyati suje to fi di pe a fi nsi amala
1: be ni
0: o je je nu be ba be se lesi e fun re si
2: ah o pelu aga ni mo pe gbogbo ise na
0: a ko bi
1: yes sir
0: eyi o na le lomi to do ta lu re si
1: wallahi ni
0: eyun la lo mi ntori e fe ni lo le gberu ilu late isi
1: be ni
0: a se bu wona ti ri le asaso njo kan
1: be ni
0: ka se sambulu o se se nbe ah oku ana di di olu idowo olobe loloko malaika alawo dudu asama ko lo le toro owo lati kawe
1: be ni
0: won si tigeti mo eni lo le toro lodo re nwo lo kan ba gbe ejo awon were o lo fe ja gate wa ni se ta wo lowo pare ni bo ba je lo pare o sa ri nu owo to na o beere pe edakun tale ni bo ba ma tre yi o beere odo eri ti e ti toro owo njo na
2: oko bi asi ba
0: e sa pe awon na won so wo ni o so wo be yo ba jo mo lu won atalari ka bi todo ti
2: ai
0: o le maru e ni be baba
2: ni ti mu ka ewo ni
0: mo ro pe yo lo je ki oko ana pada wa dide ko bu ko yari journalist ni baba lawyer ni baba entrepreneur ni baba baba gan wa jo lo selu o ri belo o
1: ri merin
0: eh eh ah olo zanu eda
1: amen
0: bo ba wo gba to fe dide to re yan di mu bo wa wo wa to ro ko re yan di mu ti won ja owo re so bo wa ro pe mi ti dide na ni e ti won gbe mole won to lo nko fun e o pada se ninu aye re yes iki tan e ti be da olohun ni gbogbo wa ki tan lokan to to amo o ba fe naro iwo ma se daada bawo le so fe ni ti oda pe alai da ni
1: won jija
0: je ka won ma ri daada ti e to nse ni akobi yo mo wa ja won laya yo mo se ki lokan won gbogbo ojo to ba se daada sisa ka ni won wa a ti e mo ta ko bi fe a mo ta ko bi nwa akobi o si le eni kankan o awon ni won ni le sumo e ani aye abi suru
1: abi suru
0: ba ba soro bi kan ko si ko ya to ka giri lati le ide edelu ebo
1: bo ti wa na no
0: awo da america
1: be ya
0: de awo gbogbo fufu de me africa
1: o ya to
0: amo be ari be o ya to si n ta n se nbi awa
1: ya to
2: ijoba wu
0: ti ni ala bi ni ilu mi
2: awa bi am
0: bo ti ri ti lu ri ni lejo to n sapa ati je eyan deni kankan o da si o won tun wa gbe gidi na oku fun o
1: na
0: akobi ijoba la tolula
1: to
0: je ya to je bebe won ni lu lo fe ran se akobi
1: yes sir
0: se o so pe bi o jise ilu ami ilu lo ran wa si o so lo je se ilu ah bo ba tun ri be bo ba da be ogbo
1: yes sir
0: it won pe lo ma le yo ma bo wa njo mejo
1: be ni
0: tori je ma pe yan lo ma le ngo any time pe lo ma le se oni baba to bi sa
1: o ni
0: se wo sunun die se akore a to be le ko lo sun
1: awon
0: e ma ti won pe lo ma le njo mejo
1: mejo
0: olo ja ma be dada
1: ami ami
0: akobi
1: yes sir
0: ani bo ba ri be lapo odo ti e
1: naam
0: o ri ilu mi je ojoba lokan re
1: jo to nkan lo
0: ilu mi
1: jo wa ni mi e
0: jo wa nu emi re ilu mi kokoro baje lowo mi ilu mi kokoro daru lowo mi gbagbe ejo to nsaka to nsare ka to be je eyan to re ni kankan ran lowo mi iwo se ti e to lorun o iwo je iwo se nto da won wa ri apere to da lara re so mo pe nti wa kan mo pe ah angeli olohun ni baba e sa ah angeli olohun ni mami yen Olorun je wo na oda be.
1: Amen.
0: Olorun je mi na oda be.
1: Amen o.
0: Eh ya to.
1: Yes sir. Amen.
0: Ni wo.
1: Amen.
0: Ni wo oda ni kan. So ni o ni very ji en jo ni.
1: Ah that go.
2: Inu ga bi ayo mo se.
0: Akobi.
1: Ko to ba hun.
0: Ba nbere lo re.
1: Mo ti.
0: Olorun ni fori ji en jo ni.
1: Mo ti gbagbe ngba o ni.
0: O ti gbagbe.
1: O ti gbagbe ngba.
0: Oda ko si wala 0913655652. You know, the number that I've been, that's it too. Baby, I rally too. That's diamond, it's 8.7 FM. You may lay, Lori. You know, the number that I've been, that's it too.

0: Hello.
1: Hello, baby.
2: Ẹ ká san
0: o. Ẹ ká san. Wọ́n tún pè délé.
2: Bẹ́ẹ̀ni, orúkọ yín àti ibi tẹ́ ẹ̀ ti ń pè.
1: Títí la yẹ̀ láti táìwò ló ń pè sá.
0: Tọ́
2: tẹ̀síwájú.
0: Ẹ káàbọ̀.
1: Jẹ́ sáà kó mi ọgbọ́n ti tòní.
0: Ẹ ṣeun gan.
1: Ẹ àtàmọ̀tẹ́kùn wa lónìí ni pé téèyàn bá ti bẹ̀rẹ̀ téèyàn ń ṣọ́gbù téèyàn ò réèyàn kankan sọ̀pọ́ọ̀tì èèyàn. Tọ́lọ́ múyàn dókè kéèyàn mọ́ ṣe rán oró.
0: Má ràn ró.
1: Àmọ́ràn oró rárá.
0: Ó lè tọ́lọ́run rò tó fi ṣe é bẹ́ẹ̀.
1: Bó ṣe jẹ́ nìyẹn sà. Ọlọ́run wà lọ́wọ́.
0: Ẹ ṣe gan o. Ẹ ṣe gan o. 091-36-55-6952. Iná ni nọ́mbà tá a fi ń dá sí ètò. Hello.
3: Aláàfíà fún yín.
0: Ẹ káàbọ̀ o.
3: Gógì ń lálàjẹ́ ọ̀rìn.
0: Ẹ mà káàbọ̀ ẹ kú rìn.
3: Mo di ọ̀rọ̀ ńlá kan mú dání ọ̀rọ̀ yín sà.
0: Ẹ sáwò.
3: Okùn ẹbí.
0: Kò gbọ́dọ̀ já.
3: Ẹ má yí kó wa já o.
0: Kò gbọ́dọ̀ jẹ́wọ́ lọ́wọ́ ṣe okùn tí ó fi já.
3: Ó ń dé dọ́yín dọ́yín. Ẹ̀yàn tó bá tọwọ́ ẹ̀ já.
0: Ọ̀rọ̀ Ọlọ́run ni.
3: Ọ̀rọ̀ Ọlọ́run ni o.
0: Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ẹ ṣeun gan o. Ẹ ṣe gan. 091-36-55-6952. Bẹ́ẹ̀ bí ara tó.
4: Mo ní wẹ́n yín sí mi dán, sàdá sẹ́kẹ̀ mi náà máa ọ̀. Wẹ́n yín sí mi
0: dán. Ẹ̀lú ẹ ti wà mẹ́.
5: Ẹ káàsán
0: orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pọ̀.
5: Ẹ ṣùgbọ́n àpò láti ẹyẹn kọrin ni o.
0: Láti ẹyẹn kọrin ẹ tẹ̀síwájú.
5: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun gan.
5: Báwo ni bàlákà yín jẹ́?
0: Àmì àtẹ̀yìn náà.
5: Ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ ni àmárù rẹ̀ pọ̀ láyé dáadáa. Báwọn míì sí Ọlọ́run ti sàánú nípa pé nínú òfin náà là.
0: Ọmọ pánọ̀rọ̀ gbé jayé.
5: Bẹ́ẹ̀ ni tí wọ́n padà wá Ọlọ́run padà wá bùnà fún wọn.
0: Wọ́n padà wá kẹ́gùn yẹn ra.
5: Bẹ́ẹ̀ ni báwọn tí wọ́n lọ bá ń gbà náà tó sàánú wọ́n gbà náà àwọn eré pẹ̀lú wọn. Tí ó ṣe yẹ kó rí bẹ́ẹ̀.
0: Ọ̀dà ẹ̀ṣin gan.
5: Ọlọ́run ní ṣe gbogbo.
0: Ẹ̀ṣin gan.

ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹdíjúyín kẹjà ládùn rẹ̀, ẹ jẹ́ kó mọ́ yín lára. Diamond 88.7 FM, ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM ìlọrin ìròyìn ní ṣókí.
2: Ẹ kúrò alẹ́ akọwà pé àkùsọ inú ṣékìrè láti kan Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Gómìnà ìpínlẹ̀ yìí Abdulrahman Abdulrazak ti dáwọ́ dùnú pẹ̀lú Ìpọ̀n Ahmad Bashir Dansuki tó wọ́n yàn sípò gẹ́gẹ́ bí ìmáàmù àgbà tuntun ti ìlú Ìlọrin. Gómìnà ṣàlàyé pé Dansuki ló kójú òṣùwọ̀n láti gorí ipò ọ̀hún. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ ìgbákejì ọ̀ròyìn sí gómìnà ìpínlẹ̀ Kwara Moshood Abdulrafiu Agboola. Gómìnà Abdulrazak gbósùbà rabade ránṣẹ́ sí ẹ̀mí àti ìlú Ìlọrin Alhaji ọmọwé Ibrahim Sulu Gambari bó ṣe yan òní wàásù ẹlẹ́sìn islam ọ̀hún tó jẹ́ ẹni ọ̀dọ́ 42 gẹ́gẹ́ bí àgbà tuntun fún ìlú Ìlọrin. Nínú ìròyìn mìíràn adarí àgbà tẹ́lẹ̀rí fún ilé ìṣèjọba lẹ́yẹ tó ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì NNPC Emile Kyari ṣàlàyé pé ẹnu yà hàn bí ìgbìmọ̀ tẹ̀kọ́ tó lẹ́gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí lórí bí wọ́n ṣe na owó olú ṣe pàṣẹ pàápẹ́ òfin kan fi gbé wa bí wọ́n ṣe ń tẹ̀nuwádì wọ́n ṣe náwó nílé iṣẹ́ ìjọba náà. Nínú ìwé kan tó kọ ránṣẹ́ síwájú alága ìgbìmọ̀ ìlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún Kyari tẹnumọ́ pé ṣáájú ṣàlàyé fún gómìnà náà kún ìfara níwájú rẹ̀ torí pé ó ń gba ìtọ́jú ní ilẹ̀ òkèrè. Gbajúgbajà tó tún jẹ́ ìlú mọ̀ọ́ká ọmọ ilẹ̀ yìí lójòpó ayélujára Martin Fisan Ose tọpọ̀ ọ̀lọ́pọ̀ mọ̀ sí Very Dark Man VDM ní àṣálẹ̀ àná lóko àwọn èèyàn ṣòdí láṣẹ ìfẹ̀hónú hàn látàrí ìpèníjẹ́ tó ààbò tó ń ba ilẹ̀ yìí fira VDM tó balẹ̀ sílẹ̀ Nàìjíríà láti ilẹ̀ China ní nǹkan bí 4:00 ìrọ̀lẹ́ àná ọjọ́rùú lóko àwọn èèyàn rẹ̀ tó ń jọ wà nínú ẹgbẹ́ Rattle Movement ṣòdí lọ sí bùbá ológun ojú òfurufú ní Àbújá láti fọ̀nú hàn látàrí ìpèníjẹ́ tó ààbò tó ń ba ilẹ̀ yìí fínra. Wáyé o ọmọlẹ́gbẹ̀mọ aṣojú sófin ilẹ̀ yìí tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò ṣàgbámà ẹ̀kẹ́rẹ́mọ láti ìpínlẹ̀ Bayelsa Frederick Agbede lónìí ó ní wọ́n ti yàn gẹ́gẹ́ bí olórí ọmọlẹ́gbẹ̀mọ aṣojú sófin ilẹ̀ yìí tó kéré jùlọ Agbede ó ní wọ́n yàn sípò lẹ́yìn ìgbà tẹ̀yìn tó wà ní pọ́n tẹ́lẹ̀ rí Christinda tó wà láti ìpínlẹ̀ Rivers ti takọ̀sọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú alábùradà PDP bọ́ sínú ẹgbẹ́ onítẹ̀síwájú APC Agbede wọ́n ti yàn láti rí pé wọ́n di àlàfo tó wà láàrin àwọn aṣòfin tó wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò. Tó yí lópin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago márùn-ún ààbọ̀ lónìí fún ìròyìn àgbáyé wa ní kan Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́ẹ̀kan sí akéwà pé a kò iṣẹ́ òní.

0: Eka bo pada lati eka polu oja wa ni Kenny Diamond FM. Eto yin eto wa a deliberation te waju pelu mi omo yin ore yin Pastor Shanko Alaji. Awon wahala benu to nsele lawon egbe oselu lorilede Nigeria. Onikaluku won tin fogbon wa ojutu si lona kan tabona mi. Ko sa dede ri be bi o se pe inu pade ati lekun mo ri se iyen ti Rotimi Amechi to nti Atiku Abubakar se fun itesiwaju egbe ADC. Me ba gbagbe oro tin lo lori ita ni Atiku fe lo gege bi igba keji are iyen ninu egbe ADC. Iyen lo mu ki Atiku ma na owo ofe si gbogbo awon ti won jo du ba ti won jo du po papa julo lori oro are ninu egbe ADC o. Bakan na ija to fe waye laarin Peter Obi pelu oludasile Kwankwasi atamo si Kwankwaso lori oro ba se pin ipo agbara ban ba de are eyi to fe mo mu wahala dani o tin se be lo je rodo lo mu me were di were. Aba tun gba o pe nkan kan kan ma tun sele iyen ni agbegbe kan iyen ni pinle Kogi bo ti eje yi pe awon ologun tun ti awon olopa won gbianju lati ma je ki awon agbesunmo mi awon bandit kan ri awon omo ko lo sugbon ninu royin ti o fese mule won je ko yiwa yi pe eyan meta mo ba sele yen rin enikan to je oga lewe ati baba kan to je agbalagba eni adorun odun to fi mo omo odun meje kan lawon eyan wa yin ile ise olopa to nti awon omo ogun ori ile won ba yin won lawo pe e mo kare te atun je atun ri wahala mi o iyen nipinle Kogi eyan lo sokunfa to fi dabi igba pe awon apa bi kan won mo tin ti ile iwe won iyen ni Kogi won ti e wa ti ile iwe won ati ile iwe awon obi mo ti bere si he omo won lapa pe koju mo ri bi gbogbo ara mo logun re sasi gbagbe pe ni bi ose bi meta si merin seyin ohun ni ti ipinle Oyo sele yen lapa kan iyen ni ipinle Oyo ni ilu kan tan pe ni Yawota ati aworo esin ele iyen ni ilu Ogunmoso la ba tun gbo o wi pe ile iwe kan ni ipinle Delta olobo ti ta won wi pe awon ati lawi won tin pale mo lati wa sise owo won nijoba ba kuku gbe ile iwe un ti pa iyen fun gba die na loni kini ta fe jo dasi gan loju teyin ati loju gbogbo awa ta jo pe kelu oro lojo toni awon agbesunmo mi tan wa po janti rere ijinigbe lotun ipaniyan lo ti igbe ni beri owo ati bebe lo tala le so wi pe won ba jagan lorilede Nigeria se awon oloselu gangan lawon bandit yi awon agbesunmo mi ba ja ni abi awe eyan ta ji omo orilede Nigeria bi a aseyori ba wa fe wa nipa gbigbogun ti awon eyan won yi ki la lero po ye ki awon oloselu gangan kan se laarin ara won baba fe la se yori gangan kini ti awon eyan ta je omo orilede nigeria gangan le se nta jo da si ni e alawon agbesun mo mi awon wo gan number ja se oloselu ni abi gbogbo awo omo orilede nigeria bo ba jo loselu ki le lero pa awon oloselu le se lati le fopin si bo ba je po mo nigeria ni ki le lero pa wa gangan le gbe gege bi igbese eja jo foju nu wo amaran eja jo funra wa ka gba ijoba nimoran ka gba oloselu nimoran ka tun wa gbara wa nimoran 0913655692 0913655692 awon agbesunmo mi ta le yin lero pe won doju ja ko gan oloselu ni omo orilede nigeria ni baba wa fe fopin si imoran wo le fe gba awon oloselu imoran wo le fe gba wa gangan ta jo mo orilede nigeria 0913655692
1: hello sir e ko wole
0: e ma kuro le baba
1: office lo so wa lade tata data
0: e seun
1: se ri nkan tun se le gogo bandit e won ti ku orisirisi mi o le so pe patan kan tun sele ni e ri pa to ko awon mo yi nisin won ni peto ijoba la won ni that negotiate awon kan wa lati joy won ni pe won be ro wa we odi oda se ri gogo e na odo joba ni to wa pe joba ba ti to ba ti se to re se ri nkan temi observe to le sele ni pe CCTV camera eyan gbogbo awon antenna to wa ni everywhere ni gbogbo Nigeria yi ti government ba le negotiate to la si to collaborate pelu awon to je baya bi ante ni kinikan ni won wa gbe so kan gbe CCTV si gbogbo awon kinita so yi a ye pe ko si opona to ga to lo le email to jina so to ma le se kini yen wallahi e ri pe won mo ri awon ibi tin kan ba tin bo abi tin kan ba nlo olohun ni damu e kweto
0: e se adupe sa awon wo la le so pe awon agbesun mo mi ba ja awon oloselu ni abawo mo orilede nigeria gangan ki wa le ilero ko le je ona abayo e fun awon oloselu moran e si fun awa ta jo mo orilede nigeria na ni moran 0913655692 hello emma crowley 09 yes sir oruko yin o
2: oruko mi sunday
0: lati bo sunday
2: lati mi
0: esun
2: seri olohun ni bi to jera parodon hello
0: agboye
2: olohun ni bi to je olohun si ma fi so re so wa awon ijoba wa na la be nitori olohun ki won fi ki won sanu wa
0: ibere ti mo nbere e ma gbo sa ibere ta ba bere ni ke da lohun ka fi jo ka a fe gbara wa moran ni eyin won wu leyin lero pe awon to je agbesun mo mi awon awo na doju ja ko sawon oloselu ni so mo orilede nigeria ni ibere ta nbere gangan nu a fe ya sotun e mo ya susi
2: okay ta ba wo nti sele ni sin laarin awon eyan won yen awon omo
0: 0913655692 eri agbon yi agbon bi ti a le pe ni agbon to je elegen hello
3: hello
0: e ma kuro le sa
3: e kuro le
0: oruko yin o
3: kola lo so lati lekom
0: e ma seun e da soro to wa nle sa
3: gege bi ibete ibere ojo la orilede nigeria yi da wa tojo ni baja
0: ojo la orilede nigeria la gbe sumo mi baja
3: ya won ton pe ni ogo nigeria awon ogo no baja dey mo te mi ni pe awon ton so fin kon ru ola ofin ton ma se le ni ko le protect ojo la wa nigeria da
0: e seun awon ni ojo la orilede nigeria la won agbe sumo mi baja awon asofin kan si ofin ti o da bobo orilede nigeria 0913655692 hello adupe sir
3: e kuro le
0: yes sir
3: wali lati ofa garage
0: e seun
3: gege bi ibere yin awon wo na baja awon to ko won wa ti won si kaade won gege ba ti n gbo àwọn náà náà ń bá jà ṣùgbọ́n àwọn àrí wọn bá jà mẹ̀kúnù náà ń bá jà nsìn orí gbogbo àwọn ọmọ tán kó ọmọ mẹ̀kúnù náà ń kó tó bá jẹ́ pé èrò wọn tán fẹ́ ṣe tẹ́lẹ̀ tẹmọ pé gbàtà kọ́kọ́ bẹ̀rẹ̀ boko haram là ń gbọ́ àwọn tó sì gbọ́ ìdè wọn ní boko haram yẹn wọn nínú ogun wọn àfẹ́ kán kàwé mọ́ gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ ṣe sọ̀rọ̀ nsìn ọjọ́ ọ̀la nàìjíríà náà fẹ́ dojú ẹ̀ bolẹ̀ ẹ rí i pé gbàtà bẹ̀rẹ̀ láwọn adaran jẹ gbogbo oúnjẹ náà kọ́kọ́ oko náà bàjẹ́ ẹ sì mọ̀ pé ibẹ̀ náà mẹ̀kúnù náà lè bí ó pa ṣùgbọ́n àwọn tó kó wọn wá tó bá jẹ́ pé ìjọba yìí wọ́n mi lè sọ pé ìtọ̀ ká mọ́ sọ̀rọ̀ tí ò dá lórí kinní tó bá jẹ́ pé ìjọba hùwà bí ológun tó wọ́n tán hùwà bí ológun ni wọ́n á ti kápá wọn látọjọ́ yìí torí àwọn èèyàn ló ṣàkó wọn wá wọ́n ná mọ̀ wọ́n wọn àti kọ síta wọn àti púrọ́ wọn àti ṣe ìdájọ́ wọn ó dùn yàn ọlọ́run ni ó lè ṣe ìdájọ́ wọn torí wọ́n ná mọ̀ wọ́n àwọn kan ló kó wọn wá.
0: Ẹ ṣe àdúpẹ́ sà. Ìjọba tá a bá pè ní ìjọba àwa ara wa ò gbọ́dọ̀ hùwà bí ológun wọ́n gbọ́dọ̀ tẹ̀lé òfin tó ń ti ìlànà kò sì sí ìgbésẹ̀ kankan. Hello.
4: Kásán àbí ẹkúrò ọ̀lẹ́ ṣáńkọ́ aláàjì.
0: Mọ́mí wa ẹkúrò ọ̀lẹ́ o.
4: Títí ayọ̀ ló sọ̀rọ̀ láti Taiwan.
0: Ẹ mà ṣe.
4: Bí gbogbo àwọn èèyàn ti sọ̀rọ̀ àwọn ìjọba wa gangan àwọn ni problem ara wọn àwọn náà sì ló mọ ọ̀nà tí wọn fi dá gbogbo kinní yẹn padà.
0: Màmá ta ni wọ́n ń bá jà àwọn awo gan làwọn agbésùnmọ̀ mi ń bá jà.
4: Ìjọba ni wọ́n ń bá jà ṣùgbọ́n àwọn mẹ̀kúnù ló ń fara gbà. Èèyàn mélòó ni wọ́n ti mú nínú àwọn ìkànnì tó wà níjọba bẹ̀tì mẹ̀kúnù ló ń fara gbà. So àwọn ìjọba ló yẹ kí wọ́n sán ọ̀nà tí wọ́n fi tún gbogbo ẹ̀ ṣe kórílẹ̀-èdè bá lè tùbà.
0: Ẹ ṣe àdúpẹ́ mà. Ẹ jẹ́ kí n polówó ọjà nígbà tí n bá dé àtẹ̀ iwájú ìkànnì Diamond FM 88.7 Adélúwárí pẹ̀lú ìmì ọmọ yẹn ọ̀rẹ́ yín Ṣánkú Alájì.
5: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépé?

0: Hello, I'm Okrole. 0913655695 2. Eshen o, ti en dara po mawa. Hello.
1: Okrole sir.
0: Okrole o, oruko yin o.
1: Akun Yemi lati Ilorin.
0: Eshen sir.
1: Gege bi ibere yin.
0: Yes sir.
1: Ijoba Nigeria ati Nigerians lombaja. Gbogbo wa lapapọ ati joba ati orilede yi tori gege bi ohun ti mo nka ohun awon lumoni dara dara wa lorilede yi mo gbogun ti awon mi oye yin bayi won de mo pe orilede yi oro oro alumo o wa nibe e wo ba mo eyan wa ninu ijoba mo se nko trillion ton ko billion se awon eni bi yi won ma gbo gbogbo eleyi won ni owo wa nile yi o na fi nse kini yen ade gbo pe lati ile Arabian world ni won tin sponsor won won kan to se si America ni 9/11 ko si bi tawon people yi o si o so won fe gbe won fe ni orilede lara ni gbogbo ona kan le ri pe won jogun ile ni Olorun si ni fun won imoran mi fe ni kankan o na ni pe ka wa security conscious gbogbo awon security system to ye ka se sile ki na wa ni waju ile wa ko yi gbogbo ile wa ka ka se fence ka se burglary pool at everything ta ba de fe travel ka ma fi ti si iroyin dara dara ko to di pe a travel then wahala awon ko koja agbara ijoba ewo awon forces ta ni kaakiri lorilede yi navy wa nbe air force wa nbe ki lo n pe awon soja wa nbe olopa wa nbe civil defense wa nbe gbogbo e wa nbe amotekun wa gbogbo e wa ka wa so pe won o le kapa awon people yi so aarin yen oruyan loju lopolopo sugbon mo gbadura pe olorun alagbara julo afa julo han awon eniyan won yi bo se n je wa niya to n je mekunin niya oluwa o si ma fi ye je won eseun o dabo
0: ese adupe sir eseun awon ni ijoba ati awon olugbe orilede Nigeria o ni won ba jaun agba gbe n ta n pe kelu ti ajo n foju agba wo ta si ni ka gbara wa nimoran ni pe alawon agbe sun mo mi se awon oloselu wa lorilede Nigeria na n ba ja ni abi olugbe Nigeria oju o leyin fi wo to ki wa ni ona abayo imoran wo le fe fun awon oloselu imoran wo le ti fe fun awa olugbe orilede Nigeria lori isele to sele ta fi le jeri re. Hello, e kuro le o 0913655695 2. Hello. Hello.
2: Hello, e bo le.
0: E ma kuro le. Yes, sir.
2: E gbe to.
0: Adupe o.
2: Sadio ni so lato se re joso gala ori akobi.
0: E seun.
2: E din je ni ka da si. Àwọn èèyàn ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àbáyé ta bá ní ká bojú inú wò ẹ rí pé àwa ẹyẹ ẹni tó mọdé ń ṣẹlẹ̀ àmọ́ ta bá láwo gbogbo ẹ lọ àwọn aláwọn àwọn kan sọ pé àwọn ìjọba máa ń pa gbogbo ẹ láwọn jẹ́kó kíní ẹjọ tó ni mọ̀ ṣàdéhùn ẹ rí pé ti tọ̀yọ̀ wọn sọ pé àwọn tó rí gbọ́n káwọn jọ ṣàdéhùn kíjọba náà dé ìjọba jọ ṣiṣẹ́ jọ kó wọn jọ kájọ jókòó sọ tọ́jà pẹ̀lú ní tìmí ní Nàìjíríà kò ju àyè lọ ní ọbí tó bọ̀.
0: Ẹ ṣe adúpẹ́ sá. Gbogbo ohun tí oníkálukú bá sọ nípa ìwòye tí wọ́n ní kìí ṣe èrò ilé iṣẹ́ ọ̀dà 0913655695 2. Èmi ọmọ bọ́yá yàn kan bá yàn sàdéhùn o àbí bàbá abẹ sí wọ́n mọ̀ àwọn àti bá yàn kan sàdéhùn àkọ́bí tá à ń wọ́n mọ̀ tàjọ́ sàdéhùn 0913655695 2. Ojú wo lẹ́yìn fi wọ̀rọ̀ ìmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn olóṣèlú ìmọ̀ràn ó lẹ fẹ́ fún àwa pàápàá jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn agbésùnmọ̀ mi àwọn àwo gan-an ń bá jà gan-an àbáwọn olóṣèlú ni àbáwọn olùgbé orílẹ̀-èdè Nàìjíríà ìmọ̀ràn ó lẹ fẹ́ fún àwọn olóṣèlú tí ó ràn wá lọ́wọ́ láti lè jẹ́rí wàhálà yìí ìmọ̀ràn ó lẹ fẹ́ gbà wá tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan 0913655695 2. Níwòye yín àwọn àwo làwọn agbésùnmọ̀ mi ń bá jà gan-an. Hello. Hello. 0913655. Ẹ mà kúrọ̀lẹ̀.
3: Ẹ ṣe ń jọ sá.
0: Orúkọ yín o.
2: Olúwa fẹ́.
0: Sa. Hello, sir. Hello. Ojú òpó yẹn ọjà gírí kò ń ṣe látọ̀dọ̀ wa hun. Bóyá tí ẹ bá lè gbìyànjú láti tún wa pè. Hello.
3: Hello.
0: Ẹ mà kúrò lẹ̀.
3: Ẹ kú iṣẹ́ o.
0: Àdúgbò orúkọ yín o.
3: Ọlọ́run ṣe mí ní Mr. Ọ̀tẹ́lì.
0: Ẹ ṣeun láti bó.
3: Láti ọ̀jàgbọ́rọ̀.
0: Ẹ ṣe.
3: Nípa ti àwọn oníbandíìtì wọ̀nyí tí ẹ ń sọ̀rọ̀ mi lórí. Òye àti ìmọ̀ràn ti mí nù. Ṣé ẹ gbọ́ mi sà?
0: Ó ń gbọ́ yín sà.
3: Ṣé ẹ rí níwọ̀n ìgbà tí nǹkan ò ti kan àwọn tó bẹ̀rẹ̀ láti orí chairman ètò pírẹ́sídẹ́ǹtì? Tí gbogbo tó ṣẹlẹ̀ tí ò kan aráalé wọn tí ò kan wọn tí ò kẹbí wọn inú ìjà ń yà sí. Wọ́n wá ń fi àbọ̀, wọ́n wá ń fi ìyàyà wá tó jẹ àwa mẹ̀kúnnù òdodo èmi rí níbẹ̀ yẹn. Ó bá jẹ́ ìjọ wọn ti gbéyàwó ìkànnì wọn tàbí ọmọ wọn kan ní ẹ tí wọ́n ti dá sí kíá. Ẹ ṣe.
0: Ẹ ṣeun sá. 0913655695 2. Ní gba ara wa nímọ̀ràn abú náà ni. Kán má bàa sọ pé àwa náà là ń ṣera wa. Ṣùgbọ́n òdodo àti òtítọ́ tó wà ń bẹ̀ ni pé àwọn agbésùnmọ̀mí wọ́n ní àfojúsùn ó sì ní àwọn tán ń bá jà. Ìsàlẹ̀ ṣàdédé máa bu yín kí n máa gba yín lẹ́sẹ̀ láìsí pé àbí kí n kan ṣàdédé dojúkọ inú ilé kan yóò lé èèyàn tí mò ń bá jà ń bẹ̀. Àwọn àwo làwọn agbésùnmọ̀mí ń bá jà sólóṣèlú ni àbí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà? Ìmọ̀ràn wo lẹ fẹ́ wá gbà wọn olóṣèlú tí ó fi lè mú òpin wá bá irú nǹkan wọ̀nyí àtàwátá àjọmọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gan-an? Ìbéèrè méjì tó wà wájú wa ni. Hello, ẹ kúrò lẹ́hún.
4: Àlàáfíà fún yín.
0: Àlàáfíà fẹ́ yín náà.
4: Gbogbo ìlàlájọ rìn.
0: Ẹ ṣeun bàbá.
4: Aláàjì, ẹ fi ṣọmọdé mọ́. Ẹ̀yin náà fẹ́ mọ ọkọ tó ń ṣe lórílẹ̀-èdè yìí. Àwọn tó kó àwọn gbọ́gbọ́ra wọlé, ó ní wọn lọ́wọ́ ni. Bọ́ọ̀ mọ nǹkan tó lè ṣe mọ́ wọn wá fapá mọ́ wọn ò lè sọ mọ́. A ní kí àmọ̀ wọn ní kí àmọ́ ni. Àwọn kan ṣe mí gbọ́gbọ́ àmì ó ṣàdé wọlé ni. Kò ṣẹ́dé wọlé. Ṣé ọmọ Nàìjíríà ni wọ́n ni? Àbí ọmọ ìdálẹ̀ PDC àmọ̀ Nàìjíríà ni wọ́n? Bóyá fúrẹ́ nà sí wọn? Ìjẹ́ ìjọba sọ fún wa. Bẹ́ẹ̀ àwọn tó bá mú pé ọmọ Nàìjíríà lélẹ̀ yìí o, àbí ọmọ ìdálẹ̀ líle. Na wọ́n pàwọn bẹ̀rẹ̀ lójoojúmọ́. Gúmí sọ fún wọn lórí ìjọba mọ̀ wọ́n gúmí. Olú òde mọ̀ mi tí ó wà. Kí àjọba sọ̀rọ̀ lé lórí ẹ̀ tẹ̀lé ìbá ti sọ̀rọ̀. Ìjọba dákẹ́. Àdàlá tó bẹ́ẹ̀ náà ni. Olùkọ́ wọlé. Olùkọ́ wọlé. Tọ́mọ̀ ò lè parọ́. Afẹ́ akọ. Èmi mọ̀ pé oníkálukú yóò bẹ̀rẹ̀ níbodè.
0: Ẹ ṣe àdúpẹ́ bàbá. Ẹ ṣe àdúpẹ́ bàbá. 0913655695 2. Bàbá sọ̀rọ̀ kan tó jẹ́ kókó kan tó gún mi lọ́kàn ni pé láti ìgbà tí wọ́n ti ń mú àwọn tí wọ́n ń mú àmọ́ ọmọ ìlú tí wọ́n ṣe àkàngbọ̀ pẹ̀tọ̀ wọ́n mú agbésùnmọ̀mí kan tó kọ́ rẹ̀ ń jẹ́ báyìí orílẹ̀-èdè ìlú àti ìpínlẹ̀ tó ti wá wọn àdá akọrin sí. Nǹkan náà tó rọrùn kọ́ lọ́n ṣàánú wa tó àwọn òwò wa la lè sọ pé wọ́n dojúkọ gan-an tánà ń bá jà ṣe àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni àbí ìjọba olóṣèlú kí lẹ rò pé ló máa jí ọ̀nà àbáyọ láti lè jẹ́rí àwọn nǹkan wọ̀nyí? 0913655695 2. 0913655695 2. Hello. Hello, sir.
2: Ẹ kú ètò.
0: A máa dúpẹ́ bàbá.
2: Ọlọ́run ò ní bàjẹ́.
0: Àṣà orúkọ yín o.
2: Orúkọ mi ni Timothy Adesokwe.
0: Ẹ ṣeun láti bó sa.
2: Nílọrin bí ni.
0: Ẹ ṣe.
2: So ó ṣe yé mi mọ sí ni wípé ìbéèrè tẹ béèrè yìí pé àwọn owó gan-an ni àwọn èèyàn ń bá jà ní pé àwọn ọmọ Nàìjíríà náà ń bá jà.
0: Àbáwọn olóṣèlú.
2: Ẹ̀rú ìrànlọ́wọ́ àwọn olórí wa. Àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ń bá jà. Wọn ò pa àwọn olóṣèlú, wọn ò sì pa kankan nínú àwọn ọmọ wọn. Ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn olórí tá a ní, tó yẹ pé wọn ò bìkítà pẹ̀lú ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè. Tó náà ló fà tó fi dàbí pé wọ́n fi ráyè gbilẹ̀ di àsìkò tí wọ́n gbà yìí. Ṣùgbọ́n àmọ̀ràn tẹ́mi lè mú wá ni wípé t
5: to ba se se gege bi o are orilede ah won le pa won ran ti won se yen now a bi gbogbo an so filani ni lotun filani ni lo si ko won so fun pe to emi toro yi de do yi to ba yi pe e fe ba Nigeria ja e je ki Nigeria na ka group of ka bayin na ja so da ka mo bi ti gbogbo wa lo olohun ran lowo
0: e se adupe sa 0913655692 won ni ki ijoba o lo se wa di awon orilede ti awon agbesunmo mi je iran ti won won le ba won se pade pe oda se fe ba ja ni abe fe pinya e te ba fe se eje agbo nti awon wi ninu woye ti won ni e oro re ikani Diamond FM ni hello
6: hello sir
0: e mo kuro le adupe o
6: ọpọlọ yin o ni daru o
0: ami oruko yin o
6: oruko mi fajima
0: kile pe ma
6: silly flat imo
0: e seun
6: nkan to ni fe so ni pe se ri won ba joba ja america ja ja ilen awa me kunu mi ka fe ara wa so yin to n pa abo se nkan dai nkan to ni won lo face won ara nje wa na lo tu lo so wo fun won awon kan lo baye je so ye yin ninu awon alabo wa won to da wa mebo awon ganda ko re si won oyo se dan ti ko won jo si o ma so ko yo se yi wa be ni kokan abode ti wole owo ti ba Nigeria je awon eyan wa na ni lo so ofo agbara jo won si mo ni o awa ni ka fe ara wa
0: eyin na la bere bagbara jo n ba wa bi o ba si mo
6: àwọn èèyàn wa ń gbàbọ̀dé ni
0: ṣé gbàgbára ẹjọ́ máa ṣé gbàgbára ẹjọ́ ń wà
7: Ẹ̀ṣin ma, ẹ̀ṣin. 0913655692.
8: Is it okay to make fun of our two cars? Let's have a talk.

0: ẹka bọ̀ padà láti ẹka polówó ọjà wa nìkànnì diamond fm ó ṣe pàtàkì káyìn náà polówó ọjà lórí ètò yìí ìṣẹ́jú kan ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ̀n ìṣẹ́jú ìṣẹ́jú márùnlélógójì bó bá jẹ́ pé odidi wákàtí lẹ́fẹ́ gbé ní ètò àdélébárí tí pásọ sanko alhaji tọkùn rẹ̀ ń lẹ ti fẹ́ polówó ẹ̀yìn náà wò báwọn èèyàn ṣe ń polówó ọjà tí wọ́n ń tàjà jírí ọjà ẹ wá já tún wo ojú òpó ká tún wo ìmọ̀ràn tí àwọn èèyàn fẹ́ fún wa káti ẹ̀ mọ gan ta làwọn agbésùnmọ̀mí ń bá já gan ìmọ̀ràn wo lẹ fẹ́ fún lóṣèṣọ́ lọ́ṣẹ̀lú ni àbámọ́ orílẹ̀-èdè nàìjíríà 091-36-55-69-52
1: hello hello ẹ ti wà ń bẹ̀ o hello ẹ káàsán
0: ẹ ṣeun sa
1: ẹ rí ọ̀rọ̀ yìí lágbára kan ṣe àgbàmì àwọn gọ́ọ̀mẹ̀ntì náà ló mọ̀ náà sí mo ti wọlé àwọn ọ̀rọ̀ kan sì mọ̀ náà sí mo ti wọ́n jáde
0: tó ní ṣùgbọ́n ẹ̀ dáhùn béèrè tèmi o àní pé níwòye ti yín àwọn agbésùnmọ̀mí ń sà ń jà lọ́tún wọn ń jà lọ sí yọ́sà láwọn tó ń bà àbíṣẹ́ èèyàn kan ṣàdédé lè dojúkọ inú ilé kan kó sì máa bá inú ilé jà yóò lè èèyàn tí ọláfojúsùn ti ń bá jà nù lé ta làwọn agbésùnmọ̀mí ń bá jà sórílẹ̀-èdè nàìjíríà ni àbí olóṣèlú orílẹ̀-èdè nàìjíríà kí sì lọ́nà àbáyọ ní tá à ń béèrè ní ẹ̀sà.
1: aráàlú nàìjíríà ló ń bá jà ọmọ ìlú nàìjíríà táríkà ìlú nàìjíríà ló ń bá jà kò sí àti ṣẹ́rí ọ̀rọ̀ yìí lágbára gan lóyún mọ́ mo ti fẹ́ sọ ọ́ lágbára
0: gan. ọ̀dà bẹ́ẹ̀ yọ̀bá mọ̀ bẹ́ẹ̀ ti fẹ́ sọ ẹ̀jẹ̀ afẹ́lùmí ìláàyè ẹ̀jẹ̀ afẹ́lùmí ìláàyè sa 091-36-55-69-52 ṣó lóṣèlú làwọn agbésùnmọ̀mí ń bá jà ní ẹ̀lọ́ ọ̀hún. ẹ bá yín rédíò yín lẹ̀ ká lè bá gbọ́ra wa yé dáadáa sa. ẹ káàsán sa ẹ bá yín lẹ̀ díẹ̀ sí tàbí kẹ́ ẹ kú òǹbẹ̀ torí mo fẹ́ gbọ́ ìmọ̀ràn yín. yẹ sà ẹ káàsán sa hello ojú òpó yẹn bẹ́ẹ̀ bá lè túmọ̀ pé hello ẹ mọ̀ kúrò lẹ̀.
1: orúkọ mi ni samson dádé jọ ṣe rí ìlú ọgbà.
0: ẹ ṣeun alàgbà samson. ẹ ṣeun.
1: bẹ́ẹ̀ ni ìgbẹ́rù mi sọ pé ọ̀rọ̀ tó wà lẹ́nu pé ìjọba gangan ni wọ́n bá jà mo kọ́ mi ṣe because aráàlú ni wọ́n lè bá jà tó dájọ́ bá ní káwọn lọ fèsì ìjọba kò ní sí so ìjọba dẹ̀ fèsì aráàlú so aráàlú mọ ìgbésẹ̀ tá a gbé nígbàgbọ́ bá ní báwa dá sí àwọn tá a jà fúnra wa.
0: ẹ ṣeun ṣùgbọ́n orúkọ yín kọ́ ni samson gbadegesin láti ìlú rẹ̀ gbà samson gbadegesin tó mi mọ̀ kò í ṣohun rẹ̀ rí o ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun. kọ̀bádà ká mọ̀mọ́ kan dárúkọ olórúkọ nítorúkọ yín bá jẹ́ oníkẹ́ jámọ̀ ṣẹ́gbọ́ ó ṣe pàtàkì bẹ́ẹ̀ afẹ́fẹ́ àti àgbékalẹ̀ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kò gba ààbò sí ṣíṣe bọ́ bá ṣe rí sàn ni kẹ jẹ́ kí á mọ̀ èmi mọ ohun samson gbadegesin láti ìlú ìrẹ́gbà ó sì jẹ́ kan pàtàkì. hello
2: hello ẹ káàsán.
0: ẹ káàsán dáàdì wa.
2: ẹ kú ètò.
0: àdúpẹ́ sá orúkọ yín o.
2: orúkọ mi ni taofik láti òkèlélẹ̀.
0: ẹ ṣeun gbogbo òkèlélẹ̀ nǹkan sá.
2: dáadáa la wà.
0: ẹ ṣe.
2: ẹ ṣe. ẹ jọ gẹ́gẹ́ bí.
0: à ń gbọ́ yín sá o ṣojú òpó ọ̀dọ̀ yín ni sá mo rí pẹ́yìn náà lẹ pè wọlé lẹ́ẹ̀kan àtúngbọ́ yín o ẹ wá yí sí apá àlàáfíà bí apá ọ̀tún alàgbà taofik hello.
3: hello.
0: ẹ mọ̀ kúrọ̀ lẹ̀.
3: ẹ kúrọ̀ lẹ̀ pé.
0: àdúpẹ́ sá orúkọ yín o.
3: orúkọ mi ni maruf abdulkari.
0: ẹ ṣeun.
3: ẹ kú ètò náà.
0: àdúpẹ́ bàbá.
3: ẹ ní ọ̀rọ̀ yìí. Kò tó gbogbo púpọ̀ sí gbogbo wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọlọ́run ní kí wọ́n máa ṣe olórí lé wa lórí a fẹ́ràn wọn púpọ̀ nílùú ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnù lọ fẹ́ràn wọn púpọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí lèmi rí gẹ́gẹ́ bíi pé wọn ò fẹ́ràn ara wọn.
0: bàbá ta ni àwọn agbésùnmọ̀mí ń bá jà.
3: àwọn tí wọ́n ń sọ̀ṣẹ̀ ìlú méjèèjì tí wọ́n hàn àtàwọn tí wọ́n hàn àwọn tí mi fojú wò.
0: Bí àwọn agbésùnmọ̀ mi ń bá já ni ẹ̀ kí wá ní ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà wọ́n sá.
3: Ẹ wá rí ìbájẹ́ àwọn ọmọ àfẹ́ bá aráàlú jà lọ́wọ́ ara wọn. Òun náà fi ń fi agbésùnmọ̀ mi lèmi ti wò pé bóyá wọ́n ti ń fi agbésùnmọ̀ mi bá aráàlú jà látara kí ìjọba kan kó lè tẹ̀ fún kan.
0: Ok, ẹ ṣeun. Ẹni tí bàbá sọ ni wípé wọ́n láwọn olóṣèlú náà fi agbésùnmọ̀ mi bára wọn já o. Ipe ẹnìkan gbọ́dọ̀ tẹ̀ fún kan ní wòye tiwọn. Ìmọ̀ràn wọn sì ni pé kan jọ fọwọ́sowọ́pọ̀. Ẹ jẹ́ ń wò pé ẹyọ kan tàbí méjì torí àkọ́bí ti ń ka ìka. Hello.
1: Hello.
0: Ẹ mọ̀ kúrò lẹ̀.
1: Ẹ kúrò lẹ̀.
0: Orúkọ yín sá o.
1: Ẹ Abdulkari mo ń sọ̀rọ̀ láti Gama.
0: Ẹ̀sìn gbogbo Gama ń kọ́ sà.
1: To àlàáfíà ni gbogbo àwọn pátá.
0: To ọ̀rọ̀ rí bàbá.
1: Àwọn tí àwọn bandits yìí ìjọba ni wọ́n bá jà. Àmọ́ Yorùbá sọ̀rọ̀ ìbápò Yorùbá ní ibi tí alágbára ní ìdìbò ti ń jà. Koríko bẹ̀ ló máa sún fàdé. Àwọn kéékèèké àwọn tó ń gbé yìí ni koríko nísìnyí. Àmọ́ ọ̀nà àbáyọ òní wípé tẹ bá dé nílùú kan ẹ bà kábíyèsí ẹ bàbá lẹ̀ ẹ máa bá wa. Gbogbo àwọn tó jẹ́ olórí ká mọ̀mọ́ bí gbogbo ẹ̀ náà lórí ìjọba. Gbogbo àwọn tó jẹ́ olórí olórí tó wà lọ́lẹ̀ yìí wọ́n sọ àwọn tí wọ́n gbé pẹ̀lú wọn. Àwọn ẹ̀rọ yẹn kán máa leak secret pẹ̀lú àtúbá tó jẹ́ olóyè ní gbogbo tó dàtí ó lè máa tẹ̀sí kí ó tì. Tí káàdì ń gbìyànjú o wọ́n ń gbìyànjú ọlọ́bùn ní ilẹ̀ Nàìjíríà rú o.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. Ẹ jẹ́ àwọn òpin ẹyọ kan tí wọ́n yẹ ká ṣe ìtúnlẹ̀ torí àkókò ni. Àkókò yẹn ọ̀fẹ́ gbà á láàyè mọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣe kinní kan. Láǹfààní láti polo ọjà lórí ètò yìí fún ìmọ̀ràn ìgbaniníyànjú. Bẹ́ẹ̀ náà kan tiẹ̀ ní nǹkan kankan tẹ́ fẹ́ fi kún. Láǹfààní láti pè mí lẹ́yìn ètò sí orí nọ́mbà mi 08144884422 08144884422. Ẹ lè fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp number náà. Ẹ jẹ́ máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ Dayọ̀kínlé tó mọ bàbá abẹ́. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ Ṣéyí Jacob tí í ṣe àkọ́bí. Aago mẹ́fà sí aago mẹ́fà bọ̀rọ̀ lẹ́ ètò àgbẹ̀ lérè yóò tún gbìnàyà níbi tá a ti máa kọ́ra wa bá a ṣe lè ṣiṣẹ́ àgbẹ̀. Títí ọjọ́ mẹ́jọ tá a kò pàdé lórí ìtòyìn ètò wa àdédébárí. Ẹ̀yin ò ní kú o, èmi náà ò ní kú. Àájọfà ikú dẹ́gbẹ̀rà ni Ṣéǹjúmà Kàchivo. Au revoir. Bye for now.

0: látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn àgbáyé.
1: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Ilé-ìgbìmọ̀ Aṣojú-ṣòfin ilẹ̀ yẹn ti bọ́lú àbádòfin láti ṣe ìdásílẹ̀ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀. Ilé-ìgbìmọ̀ Aṣòfin àgbà ilẹ̀ yìí bu ẹnu àtẹ́ lu òṣìṣẹ́ ọmọlẹ̀ lọ́rọ̀ tó sọ lórí ilé-iṣẹ́ NNPCL. Ìjọba ìpínlẹ̀ Kwara ti ké sí àwọn aláboyún pé kí wọ́n lo ilé-ìwòsàn lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kan lè bí wẹ̀rẹ̀. Ní ilé òkèrè, akọ̀wé ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Gẹ̀ẹ́sì ti kọ̀wé kúrò nínú ìṣàkóso olóòtú ìjọba ilẹ̀ ọ̀hún. Wọ́n gbégi dínà àwọn alátìlẹ́yìn ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ Ivory Coast. Wọ́n lè kópa nínú ìdíje àgbáyé ti ilẹ̀ Amẹ́ríkà, ilẹ̀ Canada, Mexico ń gbàlejò rẹ̀. Ẹ̀kúrọ̀lẹ̀ akíwa pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé rèé láti kànì Diamond 88.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn yìí. Ká sọ fún yín pé ẹ lè gbọ́ wà ní ojú ìtàkùn www.diamondfm.net. Ẹ wò wá ní YouTube wà ní Diamond 88.7 FM. Ẹ̀kọ́rin náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akíyin pé ẹ kú ìkàlẹ̀.
2: Wá ẹ wá sẹ́ amòkú ti wùwà ìbàjẹ́, amòkú ti jíwó ìlú, ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látijọ́ ń ṣe. Ẹ wo jẹ́ ká bo láṣìírí, jẹ́ ká gbójú ń bẹ̀, àṣírí ẹ̀ kò gbọ́dọ̀ tún lójú ewé.
3: Ẹdú o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kó má aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
4: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: bọ́tí jẹ́ lẹ́gbẹ́ láti iléeṣẹ́ Olobash Nigeria Limited. Olúléṣẹ́ wọn wà ní John and Esther Shopping Complex, ìyẹn ní agbègbè Amọ́yọ̀, nígbà tí ẹ̀ka iléeṣẹ́ wọn kan wà ní Adojukọ Aviation College. Ẹ̀sùn wọn wà pé ẹ̀ka iléeṣẹ́ wọn kan tó wà ní Asadam ní Adojukọ NUT Secretariat. Ètò bá súnmọ́ yín láti ra onírúurú oúnjẹ àwọn kan sí.
1: Ẹ̀ka sí wọn
0: ibẹ̀ ni kẹ́ ẹ lọ, ìyẹn láti ra oúnjẹ ẹlẹ́dẹ̀.

0: nǹkan tí ń ta ìgbàdo pẹ̀rẹ̀pẹ̀.
1: Ó ti wà ń gbòòrò.
0: Àwọn míì tún ti gbin omi lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó yẹ pé ìgbà tó wọ́n bá a bóun ó ṣe sí yóò bọ̀ sínú oṣù keje kẹjọ kẹsàn-án. Kò tiẹ̀ wọ́ sùkọ́ ẹjọ́ gan.
1: Bẹ́ẹ̀ kò lè wọ́ sùkọ́ ìparí oṣù kẹjọ tán.
0: Inú ìkó ìparí oṣù kẹjọ mọ́ kẹsàn-án ni wọ́n máa gbin ẹlẹ́ẹ̀kẹta tí í ṣe àgbàdo ẹ̀rùn.
1: Bẹ́ẹ̀ni òní ọba December lọ.
0: Òní ọba December lọ. Ṣe ti ri pé ọ̀gbìn àgbàdo a máa sọ àgbẹ̀ di olówó.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí wá ló lè mú kí àgbàdo wa ṣe dáadáa? Bí a bá fẹ́ gbin àgbàdo, kò bá mọ̀ dáa kó jẹ́ pé kàkà tá a fi ṣe bí àwọn kan ti ń ṣe lápá òkè ọya tó yẹ pé wọn kàn palẹ̀ lọ wọn wà gbin àgbàdo lọ ọdà akakọ ebè. Ìdí pàtàkì tó fi dá akakọ ebè rí o yóò fún aláǹfààní láti gbin àwọn nǹkan míì sí yàtọ̀ sí àgbàdo. Dayo kí ló mọ àwọn nǹkan wo ni wọn rántí tó mọ pé wọn lè gbin pọ̀ mọ́ àgbàdo sọ mọ pé wọn lè gbin ẹ̀gẹ́ tí í ṣe pákí.
1: Bẹ́ẹ̀ni wọ́n lè gbin ẹ̀gẹ́. Èèyàn lè gbin òdùkú.
0: Tí í ṣe ànàmọ́.
1: Tí ń jẹ ànàmọ́. Kódà àwọn èèyàn lè gbin ńlá.
0: Kódà àwọn kan lásìkò wa máa gbin iṣu. Àgbàdo inú ẹ̀rùn a máa gbin pọ̀ mọ́ iṣu.
1: Bẹ́ẹ̀ni.
0: Sọ ma bẹ́ẹ̀ tó fi jẹ́ pé nígbà tí wọ́n bá ya àgbàdo tán.
1: Gbogbo ha náà wọ́n fi lè
0: gbin iṣu. Ní igi àgbàdo ni wọ́n sẹ̀ sí méjì tí wọ́n wàá fi ọwọ́ iṣu sí. Tó wọn máa fà máa la.
1: Omi tí ọba sì ṣe dáadáa wọn a máa fi dúró ẹ lédìàn gan.
0: Wọn a máa bẹ́ẹ̀ ni wọn máa fi lédìàn. Fún díẹ̀ yìí ó dáa kíyàn kọ ebè láti gbin àgbàdo kó lè fún aláǹfààní láti ṣe kí ni láti gbin nǹkan míì. Àwọn àǹfààní tó tún wà lára pé kíyàn kọ ebè tún rè. Yóò dènà tí a pè ní gbígbá ọ̀rá alẹ̀ lọ nípasẹ̀ àrọ̀ jòjò nítorí à ń pè ní soil erosion. Ilẹ̀ tí ẹ̀kàn pa tẹ́ lọ pẹrẹsẹ.
1: Tẹ́ ẹ̀kọ́ bí fún.
0: Ọ̀pọ̀ òjò lè la àgbàrá òjò sí àárín àgbàdo.
1: Àgbàrá òjò kó ọ̀rá alẹ̀ lọ.
0: Tí ó kó ọ̀rá alẹ̀ lọ kódò lè wó àwọn àgbàdo kan lọ. Ṣùgbọ́n kíkọ ebè a ti fi ààyè sí ojúsàn omi. Tàbí àwọn abi tí omi lè gbà dẹ́rẹ́gún tàbí tó lè dá dúró. Bákan náà kíkọ ebè tún wá rè yóò fún àgbàdo wa ní orí ọ̀fẹ́ láti fi ìwọ̀nba ẹ̀kàn tó ní tí yóò dàgbà yóò fún láti fi múlẹ̀ dáadáa. Bí òjò bá pọ̀ bí atẹ́gùn bá pọ̀ jọ mọ̀ pé àgbàdo a máa wó tómi ọ̀ dẹ̀gbẹ́ báyìí tómi ó ṣe. Irú afẹ́ àgbàdo tí sì máa dẹ̀gbẹ́ tí máa wù làwọn àgbàdo tí wọ́n kọ ebè fún. Àwọn èyí tí wọn àkọ́bí fún.
1: Àtọ́mọ̀ ṣàkóbá fún Rúǹkà Bàǹgàn. Ẹ̀tọ́ bá ti wó tí kúwó tó máa jẹ àtọ́ bá ti sọ yẹn.
0: O ṣeun. Fún díẹ̀ yìí àǹfààní tó pọ̀ lọ́wọ́ lára kíyàn kọ ebè ìyẹn fún àgbàdo. Mo mọ̀ pọ́pọ̀lọpọ̀ ọmọ abéèrè bíyá ẹ bá bá fẹ́ kàgbàdo ẹsẹ̀ bàtà mélòó ló yẹ kíyàn filẹ̀ ní gbíngbin àgbàdo. Tó bá jẹ́ pé a ní lọ́kàn láti gbin nǹkan sí ọwọ́ akéré tán ẹsẹ̀ bàtà mẹ́ta àtààbọ̀.
1: Bẹ́ẹ̀ni mẹ́ta àtààbọ̀.
0: Tàbí mẹ́rin.
1: Mẹ́ta àtààbọ̀ àbí mẹ́rin dáa.
0: Bẹ́ ẹ bá fẹ́ gbin nǹkan tó yóò jẹ́ pé láàrin àlàfo àgbàdo kan sí àgbàdo kan ẹ máa bá ẹ̀gẹ́ tàbí ọ̀dùnkún níbẹ̀. Kò sí sí nǹkan méjì torí pé bí àgbàdo bá ti ń pọn máa tiẹ̀ ọ̀dùnkún àbí ẹ̀gẹ́ tá a gbìn òun náà máa ta. Títa rẹ̀ kọ́ wá mọ́ bá a mọ dí gbòǹgbò àgbàdo wọn bá ẹ̀ka àgbàdo tágbàdo ní kọ́ mọ́ bá a mọ́ dí lọ́wọ́. Ìdí pàtàkì nìyẹn tí a fi gbọ́rọ̀ fi ó kéré tán ẹsẹ̀ bàtà mẹ́ta àtààbọ̀ àbí mẹ́rin sílẹ̀. Ẹ ń gbàgbé ìkànnì Diamond FM 88.7 ni o. Ètò yìí tó wa àgbẹ̀ lérè pẹ̀lú ìmọ̀ ọmọ yẹn rẹ̀ yìí Pastor Shanko Alhaji. Dayo kí lọ́tọ́mọ náà sì wà ní ilé agbára. Níjẹ̀jọ́ ó tọ́ kíá kí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ètò yìí.
1: Àwọn àgbẹ̀ lérè.
0: Bàbá kan pè mí lọ́sàn yìí. Nígbà tí mo ń palẹ̀ mọ́ láti máa bọ̀ wá sórí ètò. Ó dùn mí tí mo gbàgbé ọkọ wọn mo ní wọn ó pè mí gan. Káwọn náà lè ṣẹlẹ́rìí ọ̀rọ̀. Wọ́n láwọn fẹ́ dúpẹ́ lọ́wọ́ wa ni o. Wọ́n sì fẹ́ dúpẹ́ lọ́wọ́ ìkànnì Diamond FM. Mo ní kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ètò ọ̀gbìn iṣu tí a ṣàlàyé níbi oṣù bíi méjì mẹ́ta sẹ́yìn.
1: Ìṣúná àpò.
0: Ìṣúná àpò. Kódà wọn láwọn tó ń rìkọ́dù ẹ̀ sílẹ̀. won ni shanko alaji nje e je mo pe isu apo ti awon agbin lowo lowo bayi o je 90
1: wow
0: won ni bo le ti won ninu ogba won ogba odidi e plot ile meji ni
1: oke ku rire nu
0: awon wa to segbe egbe gbogbo la natani ki o kan tele won tele won ba ba ti fe gbin la won ba lo te recording awon gbo ohun wa to ti baba ti mo wi ta ba ngbo mi gbo eto ara anfani to wa ninu eto agbe lere ni opolopo awon eyan ni won ti se orire nipa eto yi mo le so mi pe ko din ni million eyan marun to je alatele eto agbe lere ti won si ti janfani to po lori eto to ba dibe ba se dupe lowo olohun la mo dupe lowo oludasile kan ni wa ti se ikani diamond fm pe to ti ko ba si ru anfani eh bo la won yo ti wa mo se
1: a mo lori sir
0: baba ni todun eyi po ba ba se so la won mo je isu o seri gbe ni gbogbo su lo ti dagba eh bo ti je ni e dayo ese meta atabo abi ese merin so won pe bi aso dinu iyan ba fe gbin agbado ni opolopo gba awon baba wa mo lu ogbon agba lode lati fi gbin agbado won se mo lu machine so pe kini kan be ti won gbe lenu so nso bayi
1: okay
0: ta ma gba mole ti I mo ta won fi gbin agbado laye odi oni
1: eh
0: so oda anti mo wi mo
1: odi mo ti ye mi
0: wo omo abi awon mi be to ye pe ona ba won baba wa se mo gbin agbado won mo gbin ti won ki won o se won o ki adabole
1: ben
0: won ro asi ni enu soke won da wuru agbado won ba si tin da won yo ada won kan ro afi yepe won da bo lori won o si gba ma pepe
1: awon mi a ma te mole
0: awon mi o te mole ben na ba tin si won ba tin bo fi adasi yepe soke won da agbado si won o gbe ese le lori mole ese mi tan ba tun na ka ese meta
1: ben
0: won ma lu ogbon yen ye lati le kaye ese bata
1: ben
0: lati fi le mo bi alafo to ye ko wa laarin
1: agbado kan
0: agbado bawon agbe ejo npa ti se niyan
1: won tun ma lu oko na lati gbe
0: won ma lu oko te dogbon ro afi oko bule bayi
1: eti oko kan
0: be ni eti oko kan
1: le e ma da si e te mole
0: bi apa wa se be tan lopolopo gba asise ma wa ti yan fe da wuru agbado meta
1: bi ma ran oja
0: ti ma ran oja bo
1: be
0: sumo se pataki afunra wa ni maran yi o wi pe aworo agbado melo gan lo talking yan ma dale dayo oro agbado melo ni woru po talking yan ma dale
1: o da lori bile ba se da si bile ba da oro agbado meta da bo ba ti ri pe le wa n safe yi lo meji ti to
0: so wa ri e to daju meta merin o pe n sawo so ri to ba je pe meta a kese gbogbo won ni won ma dide tan le kan na be ba ni le da te da meji bi o ba je pe gaga eyo kan lona ro ti keji ona ro sugbon ko ni buruburu nu woro merin abi meta te da a ri meji to na ro
1: bene
0: in to si daju ninu ogbin agbado ni wi pe ki agbado meji meji kan duro ni egbe ara won abi iwo ro be
1: bene
0: agbado meji meji woro meji meji a wa lori ofe o ba won agbado nba bere si dagba ta pe bi merin lo wupo a wa aya won
1: aya won atego le fe
0: si aya won si meji meji ki ategun ko le fe si won opolopo awon eyan mo wo to so wa da kiyan lajile abi o da kiyan lajile eyan le lajile o
1: eyan le lo
0: bi e ba wo pe e tun fe ran agbado lowo si
1: ni agbado yo gbe le yo gbe to
0: eyan le lo ajile olumi
1: bene
0: esile lo ni woro lati fi
1: sanko alaji enikan soro kan o ni eto hun gbe ki ewu to hun ba fe gbe ti o wu pe nkan kokoro mo yo je o ni kilo hun si
0: ha bo ba ti gbin agbado re kokoro mo yo je se ko to dagba ni abi ngba ba dagba
1: to di pe yo wu yo ma yo pa awon awon ye kan na mo si
0: idinu ta ba fi so pe so mo pe lo fi da kiyan ma te
1: kiyan
0: ma te mole daada ko rorun fun agbado aleyin aparo ti ma fe se tan le
1: ben
0: kese gbogbo eye ni ma fe se tan le egbe ki gbigbin agbado yin bo ba je pe oko le fe lo abada e ma ki adam bole dada ke si ma fe se te yo ran yen lowo pupo pupo
1: balode kan be ti ma nu jom saku alaji si oso mo gbalode ma ni
0: je sori omo gbalode ton wi hun
1: pelu battery je ma pa njo si tin wo ro papo ba gbadun
0: o na da sugbon iso mo pe awon agbado ti won wa nse nisin gbogbo awon eroja ni won ti ro po mo idinu ta ti so pe ko bada ke lo ra agbado ni awon bi ti won tin ta so wa mo pe bagbado ba tun dagba tan awon kankan kan be ti mo tun mo ya agbado lenu bi awon aparo e mo nkan kan awon baba wa laye ati ju awon mo si ora yi re mo
1: won
0: wo so fun kuku ti o kari omi won le mu okuta bagolo pelu lambebe bategun ba ti wa nfe yo mo lu pa
1: abi kini kara hun pelu kanu
0: bi ba tin se pebe gbogbo pebe eye ati gbogbo awon kan to wa awon mo sa lo ewe ja mo fe le se lo bi akogo tin ko an papa mora imo ba ta le so pe amowa fun wa nipa ogbin agbado ni awon ti ati gbin agbado elekeji aba so fun wa pe akoko re iyen lati gbin
1: and then sanku alaji fe fi kini kankan to pa koko wa tin ko wa papa mara fun awa ta ba gbin agbado tolopolo ni agbado mi o si eyo mo iwo to fe gbin agbado losun meji to ri pe le to fe gbin leyin olora tu koni gade bi kan ti o fi mo turi o
0: beni
1: o ma ro si ni to nkan
0: idinu ta fi so ma pe lona agba lo di oju tila ayewo leda tan pe ni soil texture ile dan wo pe ko gbe agbado lodun o le gbe nkan mi
1: ben
0: ile osari awa la ma pe lesa ile te wo gbe ogbe agbado o le gbe isu o le gbe oka baba kodo o le gbe resi fun de yi o da ka ma se ayewo dayo dagbere fa won ara ile tori akoko wa
1: gbo eyin lolufe wa adepe tun ti gbadun otuni ipade wa tun dijo mejo last year dumare o dabo
0: ale ma ru kwata ki lowo seyi jacob akobi ti se olowo button ni wa fun tojo otuni opo kwata ki lowo gbo awon ti atijo nse bo awon engineer mo kin yo e ku se lataro muri te wa yin kini kan laipe e se adupe ajo majo la ko pade o lori tun yi tu wa gbe lere lanfani lati pin mi leyin eto fun oniruru awon abile to ba n ta wota se ni papa julo nipa ogbin agbado abi awon kan mi te fe lati beere e wa mo pin mi loru o awon mo yin ti won ma fi phone se ri eni won ma fi phone pe wa e pin mi si ori number 08144822 ni number ti e fi pin mi ti ajo majo ta ko pade lori tun itu agbe lere eyin oni ku emi oni ku ajo fa ikudegbera agbe lere o feni to ba le se.

0: έτσι εκτός σε βουνή.
1: Ọ̀rọ̀ Ọlọ́run yìí ò sì ní agbára. Àkókò ti tó láti pàdé Ọlọ́run fún ìbápàdé tó ti ìfọwọ́kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀. Nígbàtí ìránṣẹ́ Ọlọ́run alààyè olùṣọ́ àgùntàn Moses Adémọlá Pupọ̀ Ọlábá ń pín ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò yìí ayé aṣẹ́gun. Ayé aṣẹ́gun ìpinnu Ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọjọ́ alẹ́. Bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀. Ní gbogbo ọjọ́bọ̀ Thursday dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín. Ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ayé aṣẹ́gun, aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yinrin yinrin.

0: la wọlé sùn lábala sọ ọ́ síta.
1: Ẹ ló ẹ̀ka lẹ́ o, orúkọ mi ni ẹni tọ́lọ mọ̀, mo fẹ́ sọ síta ni o.
0: Ṣé ẹni tó bá dákẹ́ tara rẹ̀ bá a dákẹ́ ni.
2: Mo bá ya nǹkan tó sún mi, ikú ò ṣe kú fún mi ni, pé pé ikú rọrùn fún mi ni, màá ti ní kí n gbé ka jẹ.
3: Mi ò máa bójú ogun láyé o, bá má ti múra sílẹ̀.
0: Wọ́n dákẹ́ wá fi ronú para rẹ.
4: Ẹjọ́ kí ni ẹjọ́ wa ń tẹ̀bi wípé àwọn ọmọ tó bí fún gan ikú ẹ̀rọ àti wọn.
0: Gbìyànjú kọ sọ síta lórí ètò láwọlé sùn lábala sọ síta. Kọ́kàn rẹ̀ ó fúyẹ́ ká lè sorun àsùn forí lóṣùká. Kọ́kàn ó sì balẹ̀ dẹ́dẹ́dẹ́.
5: Wọ́n láyé wọn péjọ, ọ̀rọ̀ mi lọ fi ṣe ké.
0: Láwọlé sùn pẹ̀lú abala sọ síta lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
6: Ẹ kalẹ̀ o, ètò yín ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ òun ni ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
0: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ ìyànjú àti orin ti ń tuni lára nígbà ìpọ́njú tẹ̀dá wà nínú ìdojúkọ láwọlé sùn lórí Diamond FM, ètò fún gbogbo ẹbí kò ṣeé má gbọ́ ni.

kale e kale ku dede asiko yin gbogbo bi ta te gun ikan ni fe de e ku gbianju asiko se lataro e ku ko le da olohun oba ninu anu e yo de gbianju emi ati yin lade a ni se lasan gbogbo gbianju ati lakaka wa lati laluyo lati je eyan laye a ni se lasan o a ni balaye fowo ti a ni johun elu lasan fawon to ti goke ledua oni tori iyadawa si a ni bosowa agbenipa a ni bosowa agbenigbowo a ni bosowa agbenisowo lase olohun oba e kaabo sori eto yin eto wa ni lawo lesun lori ikanni Diamond FM adupe fọlọ́run ọba tó ní kọjọ́ ọ̀tọ̀ ní kó tún ṣe lómi ẹ̀mí àti yín kadupe lọ́wọ́ ọlọ́run ọba tó ní ká dúró kaba kárìn kaba kaba kaba káfí akaba àti ṣẹlọ síbi táwọn àgbààgbà gbẹ̀njà yìí ọlọ́ba adupe fọlọ́run ọba kárìn kése lọ́lá kárìn kése lórí ìtẹ́ ọlọ́run ọba mi ti ń fi gbogbo ọba jẹ arílùmọ bí owó àkìkì tán alára gbà ìdá ọlọ́run ọba mi ọba ìkú kábíọ́ òsì ọba ti ń darí afẹ́fẹ́ ọba ti ń darí ooru ọba sọ̀rọ̀ òdì bí ibàrà mẹ́ta ọba sọ̀rọ̀ òdì bí ọ̀tí ẹ̀rúgbò ọba sọ̀rọ̀ òforítú bí ilé oyin dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jubá àti ń pè lọ ọba tó tóbi kọjá tóbi ibi tó tóbi dé bàbá ẹnì kankan ò lè sọ ibi tó tóbi dé ọ̀run ọ̀gbà ọ́ ibi tó tóbi dé ayé ọ̀gbà ọ́ ń lòun ṣe ń gbénu wúndí aṣọlá tó ń gbénu adélébọ̀ ọ̀rọ̀ ọmọ tuntun kábíyèsí ọlọ́run ọba mi ọba tí ọ̀lẹ́wìrì ọba tí ọlọ́mọ owó arọ ni bó bá ṣe fẹ́ olúmọ̀rí ẹ̀dá alágbẹ̀dẹ ọ̀run ọkàn ṣoṣo àràbà tí ń rọ ẹlẹ́sẹ̀ méjì jáde nínú arọ ìṣú ńlá tí ń ta nínú olóyún ọlọ́run ọba mi tí ò ṣe é daṣọ́bò ògo ọlá àrẹ́ràn títí jọ ọ̀run lọ ọba tí ń bọ́ gbogbo ayé tí ò fijọ́ kan búrò kiri ọba tó dàgbà dàgbà tárúgbó sọdọ̀lẹ́ ọba títí ń bẹ kí áfà ọ̀tọ̀mọ ọbẹ̀ tí ọmọ ọbẹ̀ ń gbà tí ò bá sómẹ́gà mọ́ ọba tí ò ní ìbẹ̀rẹ̀ tí ò ní òpin mo yíká ọ̀tún o mo yíká òsì o mo tẹ̀lé ọkàn mi bá níwájú ọba tó dá ayé àti ọ̀run ọ̀dágógó ògo àtọ́lápadà fọba tó ní mí àti èmi imú mi ọba tó ní kémi àti yan ọmọ ọbẹ̀ tí ò jẹ́ a mọ́ bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba tó ní ká máa wà tí ò jẹ́ àwa wà àyà kábíyà òsì ọlọ́run ọba ẹ̀ka lẹ́lẹ́ẹ̀kan sílẹ̀ èdè yìí láwọlé sùn rèé ètò tọ́lọ́run fún ara rẹ̀ mọ̀ ṣàgbékalẹ̀ rẹ̀ fún àwọn tí kankan kan mọ́ lórí tí wọ́n ní ìlà kọjá kan àbí omi tí wọn ò sì rẹ́ni à ń fọ̀rọ̀ lọ àbí tí wọ́n ti ṣe ìṣì fọ̀rọ̀ lọ ẹni tí ọ̀yẹ́ wọn fún fọ̀rọ̀ lọ tí wọ́n ti ṣìnà ètò yìí níbi tẹ́ ẹ ti láǹfààní àti sọ ọ́ síta láì dá kọyín láìsọ lóbi tẹ́ ẹ ti ń pè tí ẹgbẹgbẹ̀rún ìmọ̀ràn ó sì tara bẹ́ẹ̀ dìde tí ó sì jáde àwọn áńgẹ́lì tọ́lọ́run ń lò ó dìde wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fún yín nímọ̀ràn wọ́n á fàsìkò ìfowókọ́ ọlọ́run dúpọ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n á máa pè sórí ètò gẹ́gẹ́ bí áńgẹ́lì láti pé kí kíta ẹnìkan dá kítọ̀nà ẹnìkan ń kòtòrò bí omi àfọwúrọ̀ pọn ẹ̀yin náà ní mọ̀ bàjẹ́ láéláé kò sí ní tó burú bí ifá tí wọ́n dá tí oní ní kò létùtù kò sí ní tí ń bàgbànú jẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n ní kò látúnṣe ọ̀rọ̀ tèmi àti yìí ò ní dojúrú kò ní takókó débi tí ó débi kò látúnṣe láṣẹ ọlọ́run ọba ẹ sọ́ta lórí ètò yìí kọ́lọ́run bá mi ṣàánú ọ̀rẹ́ mi dáadáa ṣe kó máa ní fowó ṣe yóò pè téèyàn bá sọ́ta lórí láwọlé sùn tí ọ̀la gidi ọkàn irú ẹni bí ọ̀padà lẹ́nu ọ̀pẹ́ àwọn dúpẹ́ pọ́lọ́run ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ fi ètò yìí lẹ́nu ọpẹ́ tí wọ́n pè padà pé mo dúpẹ́ fọ́lọ́run níṣẹ́ mo tẹ̀lé mo sì gbégbèsè báyìí ọ̀rọ̀ mi sì já sọpẹ́ babatunde azeez ọlọ́yẹ one lórúkọ tètè ní mc coded ọ̀túnba coded ọmọ tó pẹ́ǹta bí street light ọmọ tó pẹ́ǹta bí òpó ná ọmọ ta ni mí tí wọ́n bí ìta tó tún tura ẹ̀bí ọmọ òṣè pààrọ̀ ni mí ẹ̀mí lọ́mọ sán ló ní ọ̀rọ̀ lẹ́ta lógún ọ̀rọ̀ dé àṣẹṣẹ gbọ́ ọ̀rọ̀ tí ń kó gìrìgìrì bí òjò ẹ̀ka lẹ́lẹ́ẹ̀dẹ̀ yìí nọ́mbà tẹ́pẹ̀ sí náà ni 0916 159 1011 nọ́mbà yìí lẹ́ fi lè pè

ṣe ká bá yín ká bákan náà ẹ lè pè wọlé kinní kan ni mo fẹ́ bẹ̀ yín ẹ bá ń gbọ́ kẹ bá ń sọ rárá o àwọn èyí ṣe bẹ́ẹ̀ lórí ètò yìí ẹnu nìkan là á ti gbọ́ ni ẹ fẹ́ nu ara yín sọ tàbí kẹ́ ẹ kọ́ ká bá yín ká torí ààyè ẹ bá ń gbọ́ ẹ bá ń sọ ta ò sí ń bẹ̀ ẹ sọ fúnra ara yín á bá yín plé rẹ̀ tẹ bá fẹ́ ká bá yín yí ohun yín padà kún mọ̀ pé yín ni ń tọ́lọ́ fún wa láǹfààní àti lè ṣe ni ṣùgbọ́n pé ẹ bá ń gbọ́ ẹ bá ń sọ ẹ lè kọ́ bẹ́ẹ̀ bá ti mọ̀ pé kọ̀ rọrùn kẹ́ ẹ sọ ẹ kọ́ léèbó á bá yín ká ẹ kọ́ yorùbá ṣùgbọ́n kó nítumọ̀ dáadáa o á kà sí gbogbo ayé wọ́n sì gbà yín mọ̀ràn wọ́n sì là yín lọ́yìn ọ̀nà àbáyọ bákan náà ẹ lè ṣe voice note bákan náà ẹ tún lè pè wọlé ó mí ẹ̀kọ́ náà ni ẹ gbọ́ kó ti dé ti ara yín ni kí wọ́n sì ti fún yín lọ́nà àbáyọ ọ̀rọ̀ tèmi àti yín ò ní dàrú kò sì ní ìtàkùn kó mọ́ ń bọ̀ ẹ já ṣe bá àti ṣe kó lè bá rí bó ti yẹ kó rí ẹ má gbé kúrò lórí ìkànnì Diamond FM.

0: èmi dẹ̀ mi dẹ̀ travel lọ sọ́run torí sí àyànṣe tó wà lọ́mí wọn mi gbọ́dọ̀ travel mọ́ láìsí pé mo fèsì sí àyànṣe pé nígbà tí mi ò ṣe mo jẹ gba ẹ lọ́tún lọ́sì dákùnrin tó wà gbọ́ràn padà sí àyànṣe yẹn wọn yẹ mi gbọ́dọ̀ travel mi lọ gbọ́dọ̀ fi church kalẹ̀ tó dẹ̀ wà dẹ́ jìnà gidi ó jìnà gidi èmi wá dà pé kí ni mo lè ṣe tó tá a fẹ́ lọ síbẹ̀ 2 days journey ni má ní kí ni mo lè ṣe èlò láti lè gba ọmọ mi tó fẹ́ gba ọmọ mi lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ jẹ́ kí n kọ́ntáàtì kò rí mi ìrí bá sọ̀rọ̀ ọmọ mi rẹ ní ìgbọ̀dọ̀ bá sọ̀rọ̀ mi rẹ ọmọ mi bá sọ̀rọ̀ gan mo dẹ̀ fẹ́ gba ọmọ mi lọ́wọ́ ẹ̀ kí ni kí n ṣe sà ọmọ káwọn ìbá mi dá sí.
1: òun náà lẹ ti gbọ́ yìí mò ń bọ̀ ọ̀kárí ẹ ṣèyàn ò léní ẹlẹ́ẹ̀kejì náà ti wà ńlẹ̀ wọn ni ẹ kálẹ̀ ọlọ́yẹ wà èmi ni ẹni tí ọlọ́run mọ̀ láti ìlú tí ọlọ́run mọ̀ mo jẹ́ ìyàwó kejì tí mo sì bí ọmọ kan ọmọ náà ti pé ọdún mẹ́ta kò pẹ́ ni ọkọ mi bá mú ìyàwó wálé pẹ̀lú oyún oṣù márùn-ún nínú rẹ̀ tí ọkọ sì jẹ́ kó mọ yé mi pé òun máa ṣe ìkómọ nínú ilé tí èmi àti ọkọ dìjọ kọ́ ṣùgbọ́n mo yarí kanlẹ̀ pé mi ò fara mọ́ torí pé ìyàwó yẹn kò mọ ìgbà tí à ń kọ́ ilé náà lọ́wọ́ mi ò fẹ́ kí ìyàwó yẹn kí ó dúró pé ọkọ wa ló ni ilé nítorí pé ọlọ́mọ mẹ́ta ni ìyàwó yẹn mo wá sọ fún ọkọ pé tí ó bá ti jẹ́ pé nǹkan tí ó fẹ́ ṣe nìyẹn kí ó fọwọ́ mú èmi tàbí ọlọ́mọ mẹ́ta ẹ jọ̀ọ́ kí ni kí n ṣe. mo rò pé bí wọ́n ti kọ́ yìí ó clear dáadáa pẹ̀lú àlàyé tí wọ́n kọ wọ́n ni pé ìyàwó kejì làwọn o báwọn sì bí ọmọ kan pé ọmọ yìí ti pọ́mọ ọdún mẹ́ta lọ́wọ́ báyìí bí sàdédé ni ọkọ àwọn mú obìnrin míín wálé tóbìnrin yìí sì ti wà nínú oyún oṣù márùn-ún ọkọ àwọn wá pé tó ọmọbìnrin yọmọ bá wa gbé o inú ilé ìlà sì ti ṣèkó mọ wọn làwọn bá ní kò sí nítọjọ ọmọbìnrin yóò lè wà nínú ilé pẹ̀lú wa torí kọmọgbà tèmi àti ẹjọ ń forí jágbó láti kọnu ilé yìí àwa tiẹ̀ wá gbà á ọkọ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta máa bọ̀ ìwọ náà máa fọwọ́ lalẹ̀ pé ilé ọkọ wa kò sí nítọjọ o wọn làwọn fọkọ àwọn pé ìkànnì ọ̀fọwọ́ mú nínú àwọn tàbí ọlọ́mọ mẹ́ta tó lóyún fún yìí pé ká dákun ká gbà wọ́n mọ̀ràn kí ni káwọn ò ṣe kó tó di pé àwọn tẹ̀síwájú ẹjẹ́ ǹdẹ́ka àpolówó ọjà ká polówó ń ta ń ta tí wà ní ìta ìpolówó ọjà làgún mu òwò ẹjẹ́ àgbẹ̀ gbogbo ń ta ń ta wá sórí ìkànnì diamond fm kábàáyé fẹ́ràn ajé pọ̀ kẹta kẹfì gbogbo ara ṣáájú bíi ti ṣẹṣẹ fún mọ́ ń bọ̀ ẹ má gbé kó ń bẹ̀.
2: sílẹ̀ síbẹ̀ máyì kúrò diamond 88.7 fm.
3: bẹ́ẹ̀ni okòwò kan téèyàn lè kówó létẹ́yìn ò ní kábàámọ̀ ó nílera òun àtàlàáfíà ọmọ nìyàn léṣe jẹ́rìgò dìtẹ́ gbé àlàáfíà òun lọ.

0: Oruko temi ni Larry Teriba ti gbogbo eyan mo si atorise. E ma gbo Diamond 88.7 FM. E ma gbe kuro.
1: Oruko mi ni Tayo Drake ti eyan lolu fe mo si Sikira to Sindodo. Eyin temi e ba wa ma gbo Diamond FM 88.7, the shining supreme station.
2: Oro Yoruba kan to pe ka mo fowo eko reko to reko ni so many eni yi lawujo eko ni si gbe ni depo ola eyi lo mu merin bere dile eko St Anthony Catholic High School Ijofi Ilesha ti mo si gbe oga agba ile iwe yi wa lati salaye di eto igbaniwole se no lowo lowo ninu ile iwe yi eku dede asiko yi sa o e ba nda ko yin fa won eyan
3: oroko mi ni Dr Anthony Adeyeyi iba keji oga agba ile iwe St Anthony Catholic High School Ijofi Ilesha
2: a tin gbo nipa awon ile iwe girama lorisirisi nile yi kini n to so ile iwe St Anthony Catholic High School Ijofi Ilesha di ilu mo aka ile iwe ti gbogbo awon obi atalagba mo mo wa ni keti
3: ilewe St Anthony Catholic High School je eleyi ti o yato laarin awon aka egbe re kakakiri Nigeria ati ni oke okun nitori pe awon oluko wa ti o wa nibe eleyi ti o ni certificate ti o kere ju o ni first degree ani awon to je pe won ni masters ade ni awon to je pe won ni PhD ni ileiwe wa ti won ko awon omo gugu awon iriri won won se fi nko awon omo wa ile to mu ki awon omo wa ki won o pe gede ki won fi gboro joka ni ileiwe St Anthony Catholic High School awon isi dawo wa ni wa eki ni jambo ni gc o je ile to dara pupo ninu awon omo wa ni won ni A1 mesan ninu wa eki ati neko pelu gc examination ti won se won ni 80 meta o le ni ti jambo to je pe won la gbogbo awon aka egbe won ni ipele osun ati bebe lo bakana ni awon omo wa ti o pari ni ile iwe wa ni St Anthony Catholic High School ti won ba de awon ile iwe giga awon ni won ma se dara dara ju awon aka egbe won lo nibe to je wipe nigba ti won ba pari won ma ni result ti o dara bakana ni a ni awon omo ile iwe wa to ti pari to je wipe won ti lami la kakakiri ni orilede yi ati ni oke okun alawon ti won je cyber security expert barrister dokita ati bebe lo kakakiri awon ni won sin se dara dara ni gbogbo ile ise ti enikokan won wa bakana ni ile iwe wa je ile iwe ti o nko awon omo ni ise owo nipa bi ase ranso ani ile igbon safefe nibi ti a ti nko awon omo nipa kika iroyin ile to si mu ki awon omo ile iwe wa ko tayo ju awon aka ebe won lo awon ile iwe wa n lo fun competition locally and internationally to si je wipe ninu ede Yoruba mathematics English ati science ni won ti ma n gba award to won si ma n gba best result wa sile awon lo ma n gbigba oroke ni gbogbo competition ti won ba lo yi bakana ni ile iwe wa o je ile iwe to je pe ni gbogbo ayika yi ti o ni ilegbe fun awon okunrin loto ati awon obinrin loto pelu abo to daju ati abo olorun fun gbogbo awon omo to gbe ninu ọgbà ilé ìwé àti gbogbo àwọn ọmọ tí ó ń wá kákàkiri sínú ilé ìwé yìí ilé ìwé wa ò kí ń se ilé ìwé tó ń kọ́ ọmọ nípa ètò ẹ̀kọ́ nìkan à ń kọ́ wọn bí a se ń wùwà dáradára láwùjọ bí ọmọ sì lè wùwà ọmọlúàbí a sì ń kọ́ wọn nípa ẹ̀kọ́ ìmọ̀ ọlọ́run ilé ìtò fi jẹ́ wípé ó ràn wọ́n lọ́wọ́ láti gbé ìgbé ayé tí òwò ní lórí bákan náà owó ilé ìwé wa kò gọpá rárá owó ilé ìwé wa ó kéré yeye ilé ìtò sì jẹ́ pé àǹfààní sílẹ̀ fún àwọn òbí láti san díẹ̀ díẹ̀ kódà bí wọ́n bá fún ọmọ wá sí ilé ìwé wa ó lè san owó ilé ìwé tó bí ìgbà márùn-ún títí tí yóò fi san owó tán àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ àwọn ọmọ wa ẹ̀kọ́ tó jẹ́ pé ó ràn wọ́n lọ́wọ́ fún àkókò yìí àti fún ọjọ́ iwájú ni a ní gbọ̀ngàn fún ibi tí a ti ń kọ́ wọn nípa science and technology a ní yàrá ìkàwé tó bá òde òní mu tó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìwé tó wúlò fún àwọn ọmọ ilé tó ràn wọ́n lọ́wọ́ nípa ẹ̀kọ́ wọn ní orílẹ̀-èdè yìí àti ní òkè òkun bákan náà ni a ní ICT laboratory níbi tí ọ̀pọ̀lọpọ̀ computer àti laptop tó wọ́ fún ìwúlò àwọn ọmọ wa.
2: Ọ̀gá àgbà tó wá ní fọ́ọ̀mù àti ètò ìgbaniwọlé àti ètò ìdánwò òṣèré.
3: Fọ́ọ̀mù ìgbaniwọlé wa tó wà ní títà ní 4,000 naira. Ẹ lè rí fọ́ọ̀mù yìí gbà nínú ọgbà ilé-ìwé wa St Anthony Catholic High School Ijofi Ilesha. Àwọn ọjọ́ ìdánwò wa fún àwọn tí ó fẹ́ wọlé sí GSS1 ìdánwò tiwọn yóò wáyé ní 20 October ọdún tí a wà yìí 28 June 2026 nígbà tí àwọn tí ó fẹ́ wọlé sí GSS2 SS1 and SS2 ìdánwò tiwọn yóò wáyé ní 8 October ọdún tí a wà yìí 8 August 2026 nígbà tí ìdánwò eléyìí tí ó gbẹ̀yìn yóò wáyé ní 5 October ọdún tí a wà yìí 5 September 2026 gbogbo àwọn ìdánwò wọ̀nyí yóò wáyé ní dédé 8:00 PM ní àwọn ọjọ́ tí a ti kà wọ̀nyí.
4: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa gbígba ọmọ wọlé sí ilé ìwé St Anthony Catholic High School ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 08255789421
3: àti 08065445935
4: ẹsẹ̀ púpọ̀.
2: Ẹ ṣeun ọ̀rọ̀ náà lẹ́ti gbọ́ láti àtẹnu igbákejì ọ̀gá iléèwé St Anthony Catholic High School Ìjòfì Líṣàyé. Fún ẹ̀kúnrẹ́ àlàyé ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí gẹ́gẹ́ bí wọ́n ti wí 0805-578-9421 tàbí 0806-544-5935. Ẹ mọ́ gbàgbé pé Olúwa gan ni tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Fún ẹ̀kọ́ tó yè kooro, ẹ máa kó àwọn ọmọ yín bọ̀ ní kẹ̀tíkẹ̀tí níléèwé St Anthony Catholic High School Ìjòfì Ìléṣà. Gbogbo wa lájèrè ọmọ wa o.
5: Fún iléèwé tí ètò ààbò jẹ lógún tí wọ́n fọlọ́ǹṣọ́ lé tí wọ́n tún fi èèyàn ṣọ tí wọ́n tún kọ́mọ nílànà tọlọ́run tí wọ́n fi gbáyé tó dáa tí wọ́n sì fi yan re láwùjọ ẹ mọ́ yín lọ sí St Anthony Catholic High School tí ń bẹ ní Jòfè Ìléṣà wọ́n ní boarding facility tó dáa wọ́n sì ní day facility tó ṣe gbọ́kànlé bẹ́yìn náà bá débẹ̀ ẹ mọ̀ pé iléèwé rẹ̀ ní tòótọ́ àwọn àmì ẹ̀yẹ tí wọ́n ti gbà káàkiri àgbà ńlá ayé ṣàfihàn rẹ̀ ẹ̀yìn náà ó débẹ̀ ẹ sì rí pé ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ ẹ pe nọ́mbà yìí fún ìbéèrè tó tún tọ́ sí dáadáa 0806-544-5935 tàbí kẹ́ ẹ pé 0805-578-9421 St Anthony Catholic High School ti ń bẹ ní Jòfè nílùú Iléṣà ibẹ̀ làwọn òbí tó fẹ́ dáadáa fọmọ wọn tí wọ́n mọ ọmọ wọn lọ pẹ̀lú owó tí ogun pa ẹ mọ̀mọ́ yín lọ ọbẹ̀ ẹ tún lè máa sanwó yìí díẹ̀díẹ̀ lẹ́ǹkìní lẹ́ǹkejì lẹ́ǹkẹta lẹ́ǹkarùn-ún tẹ́ fi san tán tí wọ́n sì ní nìyí la tọmọ yín ó sì yan tí wọ́n sì sọ fún yín gbogbo wa yìí lájèrè ọmọ o. mo fẹ́ mú ẹyọ kan sí ní tí a ti ṣe ìyàbẹ̀ ẹ jẹ́ mú méjì yìí náà ká máa fi tẹ̀síwájú a lè mú àwọn tó kù tá a bá ti tẹ̀síwájú díẹ̀ sí alákọ̀ọ́kọ́ ní ti pásítọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán tí wọ́n níṣẹ́ táwọn ṣeṣẹ́ ìrànṣẹ́ táwọn gbà wọ́n ti sọ ìrìnàjò yẹ́ ẹ̀yin náà gbọ́ tì ní ìyàwó táwọn jọ ń bímọ fúnra àwọn ọkọ̀ olóhùn ọ̀tẹ̀ láwọn wá síbi táwọn establish iṣẹ́ ìrànṣẹ́ sí àwọn ò sì lè dúró láì lóbìn torí àwọn tó fẹ́ wá ṣọ́ọ̀ṣì gan làwọn ò lè dúró lábẹ́ àwọn torí àwọn ò lóbìn gbogbo àwọn táwọn rí wọ́n ròyìn ìjákulẹ̀ táwọn ní eléyìí tí wọ́n tún wá ní tó tún lóhùn lóyún kọ́ máa bọ̀ wọ́n láwọn òbí ẹ̀ ní àwọn ò ṣe nǹkan lórí ẹ̀ káwọn tó fẹ́ wọ́n lẹ́mìí sọ pé káwọn ọmọ ti ṣe nǹkan kan káwọn ọmọ ti ẹ̀ pariwo wọ́n lẹ́mìí sọ pé ó dìgbà tó bá kó délé àwọn káwọn tó lè ṣe nǹkan kan lórí ẹ̀ wọ́n lẹ́mìí sọ pé káwọn ó sì máa pariwo ọmọbìnrin sì yarí pé ọ̀gbọ́ wọn ò ní í wá wọ́n láwọn ni pé tó bá rí pé lóòótọ́ ló lóyún fáwọn mú rìsọ́ọ̀tì oyún wá tàbí jáwọn lọ sí tẹ̀sì jáwọn lọ sí wọ́n láwọn ti láwọn ráwọn òbí ẹ̀ ṣùgbọ́n ọmọbìnrin yìí kọ̀ọ̀kan wá sọ́dọ̀ wọn wọn rìn kíni káwọn ò ṣe ọ̀kanu ìkejì wọn láwọn ọmọ àwọn ti ń bẹ lọ́dọ̀ ìyàwó àwọn àkọ́kọ́ wọn ni pé bóòlù àwọn ti fẹ́ gba àwọn ọmọ yìí pé wọ́n ní káwọn ọmọ travel ẹlẹ́mìí ní káwọn ọmọ travel ìrìn àjò ọ̀dọ̀ ìyàwó àwọn bíi ọjọ́ méjì sí ni wọ́n níṣẹ́ ìránṣẹ́ yìí ní káwọn bójú tó bóòlù wọn ti fẹ́ tọ́ ọba rán ni níṣẹ́ odò ọba kún bá a kọ́ sí ọba orí bíbẹ́ bá a kán lùdò odò lè gbé èèyàn lọ bóòlù ni kí wọ́n ti wá tọ́ báyìí láàrin ìbí ìkejì arábìnrin tí wọ́n pé àwọn jẹ́ ìyàwó kejì sọkọ àwọn àwọn sì jọ dìjọ kọ́lé ni pé ọmọ ìyàwó mi ìwà ní ìsìn tó ti lóyún oṣù márùn-ún ó sì pé nínú léyìí ni ó bímọ sí àwọn sì yarí pé kọjọ pé bí ọba rí bẹ́ẹ̀ ìkànnì ọ̀fọ̀ múnú àwọn méjèèjì kádàkùn ká gbà wọ́n mọ̀ràn kíni káwọn ò ṣe 0916-159-1011 ká mú méjì ká máa fi tẹ̀ wájú ná ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
6: ẹ kálẹ̀ o.
5: ẹ ṣeun láwọ lẹ́sùn rẹ o.
6: láwọ lẹ́sùn rẹ tó.
5: àdúpẹ́.
6: orúkọ mi ni ambassado àgbà.
5: ẹ ṣeun àgbà.
6: látòkè bọ́ǹkì.
5: àdúpẹ́ o.
6: sẹ́ẹ̀rí èyí àkọ́kọ́.
5: ibà.
6: tónú àtọkùn ń kọ́lé papọ̀.
5: ee.
6: kí ẹ̀ la gbọ́ o. a gbọ́ tọkọ o.
5: ibà.
6: àmọ́ tó bá yẹ pé mo máa jọ kọ́lé papọ̀ ni. kò nẹ́fà láti lọ́dọ̀ pé bóyá ọkọ rẹ̀ ń gbé yà tó bá yẹ kó máa fẹ́ yàwó kejì. bá tó muslim bá ni.
5: bẹ́ẹ̀ni.
6: kò nẹ́fà láti lọ́dọ̀ pé kó máa fẹ́ yàwó kejì. torí pé nígbà rẹ pé ìfẹ́ ẹnu rẹ̀ ló fẹ́ ti fẹ́.
5: bẹ́ẹ̀ni
6: pé kókó máa tẹ̀tọ́ lé àwọn méjèèjì. tó àyè wọ́n kírísẹ́ náà bá ni. kókó àwọn méjèèjì fún jọ kó máa ti kókó bá àwọn méjèèjì èyí ọ̀dà àkọ́kọ́ kò yẹ kó bínú sí o. tó bá lè gbẹ́bá-gbẹ́bá-yàn tó bá lè karùn-ún. ta ni tí kò ní òfé sí tó bá lè tó bá karùn-ún tó bá kò sí lára ní ìdíje fún ọ̀nà ló fà á. èyí ò ní gbẹ́jà mọ́ ro. torá

0: pour faire faire nos sentiments dans gaz. Moi, j'ai fait le several times. Donc, moi, je fais tout ballon, à tout pas d'avant, tout ballon, à tout pas d'avant. So, pour faire les mots, on a ma raide, con. Traper nos mots, on a bas. Et il est là, on m'a sort, traper pour son conduit, on s'est dit, tu peux, ah, c'est ma taille, c'est ma logo, nos mains sont nous. Et si vous avez un vrai c'est un ennemi. C'est pour lui, on peut nous poser un sort. Nous avons un petit mauvais ici. Oh, ouais. Le directeur, ouais, c'est capé quand je combats, mais moi, quand tu m'en vas, c'est
1: ici. J'ai dit, Béry, là, on dit, mais tu peux te payer à mon nom, on peut voler. C'est un ennemi encore.
0: Non, et maintenant qu'on a un petit Georgia.
1: Single mode à l'année, oui. Eja shiro le pon meji tin ben le coordinator 0916159101 elwe
2: kale ama yo
1: e kale baba
2: adara bu
1: amio
2: ani te pese
1: amen
2: agbala wono be tin do mu ju tan tin le sile yo da
1: amio luwa amio amio
2: ala wo lulu fe yin lati dajo na
1: to adu pe fọlọn baba e seun e ku gugu ba
2: eri il y a tout sorti de mes seins. C'est rien quand tu fais du même moi. On est nous, on se fait fort. On m'a aidé un cafou. Qu'on goûte, qu'on fait un cafou.
1: Alors, on dit, oh, Didi, ni ma
2: soeur. Oh, Didi, on dit, on dit, on dit, on dit, on dit,
1: on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on dit, on
2: dit, on dit, on dit, on yo ba mu ku bo de zo ro ji yo ro ji e un tu pala re na ni pe bo yo le ri lo ko tete so fun pe to mo fe travel ni le bala e lo mo ko so alaye fun ko tete ma wa ni to ba fe ti waju to ba le je pe oko e tojo ja lo pa lo pa ri ja pelu e ko mo ko gba gbe pe iyen e ti ona ki pastor emi ro pe ngba ti yawo wo ti so pa won ko le won lati wa ji ise ro fe to le ti ko jojo o ye kan fi ara pale e wo awon to wa ni tagan ni san ba ri pe ba to ni yawo lodo kan kan wa pa to re wa si o ba wa je pe na won un fe yawo lo nkan kan o fe da bi pe kan kan wa la ni be we re ta wa ni o lo yun fa won yin igba tan ti don de o ti ye kan lo yoju sa won bi e keke ti pa so kí n gbà tó wá lórí rẹ̀ tí wọ́n bá ń sùn èèyàn wọn sọ pé olórí ẹ̀yìn rẹ̀ kọ́ ẹ̀rọ tó kú pásọ̀ ni ó yẹ kan ti kọ́kọ́ lọ yọjú àtẹ̀mí mú pa àwọn ẹ̀yìn rẹ̀ tí máa mú tọ́ láàrin yẹn tó ẹjọ́ náà lórí rẹ̀ kò lórí
1: tó
2: o ti yẹn kò ní oyún rárá ẹ̀ẹ̀kan mọ ọ̀nà wọn ti kan gbájúmọ́ tẹ̀ ránṣẹ́ wọn tó bá tẹ̀ wá pẹ́ ti dí bóyá orílẹ̀ tó sọ pé òun lè bá wọn ṣiṣẹ́ ránṣẹ́ o tún lè yà kó padà wá
3: arákùnrin yẹn ṣáàpù máa ń ṣàìdì nǹkan ẹ tètè á sọ fún wọn tí wọn bá ń gbọ.
1: Wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ náà ti ń wuyì.
3: Bẹ́ẹ̀ni pé kí wọ́n yẹba fún. If possible, kan pọ̀lọ́pàá fún tí ó bá ti lọ.
1: Wọ́n ní lóun tá à ń bá yẹba fún yóò lọ yóò tún padà wá yóò lọ yóò tún padà wá mo báwọn náà ṣe ń gbádùn ẹ̀.
3: Kí wọ́n pe ọlọ́pàá fún kán má bá lù ẹ̀mí.
1: Wọ́n ní kò lóòótọ́ látọ̀dọ̀ yín ni o látọ̀dọ̀ wa kọ́ o ẹ bá láǹfààní àti pé wọlé padà inú wa ó dùn ẹ má jà gbàgbé arábìnrin tí wọ́n pé ìyá ọkọ àwọn ọmọ obìnrin kan wálé tó ti lóyún oṣù márùn-ún won ni eru ile ologun lo nba won o awon ni koko awon mo si bo se won pelu ile o lo ta awon je ji ara ni sugbon eru ile ologun ni nba awon ka da da kun e ba ngba won mo ran lori e elu e kale o
4: hello
1: e mo yi le ju ni le kale e se
4: hello ye wa
1: e kale o
4: e kale e ku eto
1: adupe
4: ki pastor ye mo fe da si
1: kon ya so le
4: akoko ni nta ke ye mi yawo to ti bi mo ki ise re se e ti to ni o do kan te mi to ba se pe o ti se ko ni yawo ye
1: den
4: o ye ki yawo ye ni agbara lati kodale lati telu wa lati wa ti se re se o ye pe ni agbara lori e tori pe o ti se ko ri e
1: Okay.
4: Olorun ti Olorun ti re ni fe dedede ni ko ji fe Olorun. So o ni pe tori o ku o fe de kan eni ye wa loku meli wa logbo meli eni ye so pupo Olorun. Mo ki ni adaju po gan lo lori. Eni to so de so pe papo. So o se o ni ku ko sara le ko ko kara le ba le ko ise re se ye ni ko face. To ba pe ko ja Olorun ye ma wa le.
1: Ẹṣeun púpọ̀ ojú òní ti yín àdúgbẹ́ ẹjẹ́ ń dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp tó ráwọn náà ti fún wa nímọ̀ràn ìmọ̀ràn orí apá kan dá apá kan sí ká wọnú gbogbo ẹ̀ wọnú ara wọn lọ wọ́n ń bọ̀ ẹyin tí a wà lórí kọ́ ẹjẹ́ ń dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp kà ṣe lálàlà fi bọ̀ wọ́n ń bọ̀ náà.
5: Ká ní orúkọ ti ní Rashid láti òkú irun mo kí ya Sukura mo kí Mr. Kọ́lá Lásunkè mo kí Mr. Bashir Lóṣèré. Mo kí bàbá olóyè mo kẹ́ ìrìn ọlọ́yẹ ẹ pé tó mo kí everybody ṣe rí bàbá tó ní pásítọ̀ làwọn rẹ̀ yìí àkọ́kọ́ ní obìnrin tó sọ pé òun lóyún yẹn irọ́ ló ń pa fún yín irọ́ ló ń pa ìrọ́nu ṣe gbọ́ ẹ má pè mọ́ ẹ má chat ẹ mọ́ tó bá wá pè tó bá ní kí ló dé ẹni bẹ́ẹ̀ ni tó bá ti lè wá kẹ lọ ṣe test kó wà lùbí tẹ wà yẹn kẹ ṣe test àbó lóyún àbí olóyún pé kó jẹ́ kí kódíkálukú pínyà o ti yẹ yìí lọ́rùn pa fún yín kò lóyún second ṣe ráwọn ọmọ yín ẹ wáyé náà ni ẹwé èèyàn méjì ní òjọ yín ẹjọ wá wọn lọ because ẹni tẹ́ ń pè tẹ̀rí bí kọ́ńtáàtì wọn pò tán wà ó ẹ mọ pò tí ìyàwó yín yẹn wà ó ìyàwó àkọ́kọ́ yẹn ẹ mọ pò tó wà ó because ẹlẹ́ ń pè kò lọ́mọ ẹ̀rí wọn pè ọ̀nà dẹ́ẹ̀jì ẹ wọ lọ náà ni o ẹwé èèyàn méjì kan kẹjọ lọ kò bá jẹ́ fámílì yín kẹjọ lọ ẹ ṣe kúrò kóòtù ń dẹ̀kan sí orúkọ tèmi ni rashid látòkù rẹ ṣé obìnrin tó sọ pé ọkùnrin ó mú ìyá ọlọmọ mẹta wá pó ti lóyún ẹ máa kan tó ṣẹlẹ̀ ẹ pé fàwọn fámílì ọkọ yẹn ẹfẹjọ ọkọ yín sùn wọn bẹẹ ẹfẹjọ rẹ ẹ fi sun àwọn fámílì ẹ pé ẹkọ báyìí ló ń ṣẹlẹ̀ ọ ọkọ ó kàn déédéé móbìnrin kan wá ó tún wá jẹ ọlọmọ mẹta kò sí ó máa kọ àwọn ọmọ ẹ wá o kò sí ó máa kó wọn wá 100 wọn apá àwọn ọmọ yẹn wá ṣe pa àwọn fámílì ẹ kẹjọ sọ láàrin ara yín ẹ mọ ẹrọ alágídí o ṣe ti gbọ ẹrọ alágídí pẹlú tẹríba pẹlú sùúrù ẹ fi ṣe ṣe ti gbọ ẹ ṣe fún ìtàn.
6: Orúkọ mi ni Fẹ́mi Adébáyọ̀ ẹ mọ 30 sí Diamond FM 88.7 ní Ìlọrin.
7: Ogun bílẹ̀ afúnni ni wọ́n sọ.
8: Báwọn bá mi àmì kàgbá ẹ̀. Bá gba ṣègùn bá fọwọ́ lu ewé lu egbò kẹ́kẹ́ ní jẹ́ngẹ́gẹ́ iṣẹ́.
9: Gambari Trado Medical Center Mr. Lion Zerikin Saki. Bacteriologist wò lù. Púpọ̀ nínú àkùdé tó máa ń bá gun ara látinú ẹ̀jẹ̀ ní tiwa. Gambari Trado Medical Center Mr. Lion ni o kàn sí. Kí wọ́n fi tewétegbò táwọn bàbá ńlá wa lò fi bọ́ ọwọ́ ojútùú sí lọ́gán. Tọrẹ ni bá màá ti ṣe oje ní màdá. Wọ́n ti ní káàdì Gambari Trado Medical Center lọ́wọ́ ọ̀fẹ́ láìfẹ́ ẹ̀rọ ìgbàlódé ṣàyẹ̀wò láti ṣọ̀fẹ́ tọ́tọ́ bí àìsàn bá lúgọ sí lágọ̀ọ́ ara. Tètè kàn sí Gambari Trado Medical Center. Máa pè wọ́n sórí 08144 222 92 08144 222 92. Ai kagulu tuko igbesi ologbala afi jaisan ni tama.
10: Ami akudede woyi o gbogbo ara ile. Oruko temi ni Dr. Gambari Muhammad Bashir, alase ati oludari Gambari Tradu Medical Clinic. Bayi ati wa ni

kọlá kọlá aláfẹ́ ní ìlọrin ẹjọ́ sásìta pé èdè bàbá pásítọ̀ wọ́n fi ṣiṣẹ́ ọlọ́run síbíẹ̀nsì fún ọ̀rẹ́ challenges tí wọ́n táwọn ìdí làwọn rí hàn wọ́n ní láti wá ìyàwó yẹn lọ tó bá yá ìyàwó yẹn akọmọ àbá omi ò lè gbé bùkátà lọ mọ́ọ̀chì tí ó fi ṣe tọ́tọ́ ọmọye tó jèrè náà àwọn àti ẹ̀ náà wọ́n jọ ẹni tán bá rà tí ní tru mic ẹ̀kejì ni pé lérí tẹ́ta fún lóyún à ń kọ́ wọ́n lóyún ní ẹlẹ́yìn ò lè yọjú náà láti ṣe test kankan lérí tí mọ́mí tó sọ síta náà pé òun dà láti kọ́lé pẹ̀lú ọkọ ọkọ fẹ́ mọ́ mọ́ wa ọkọ ní ẹ̀tọ́ kankan láti mọ́ ìyàwó kejì lọ sínú ilé tí ìyàwó àtọkọjọkọ ọkọ yẹn bá ka dáadáa kó tán láti díjáàjì ìyá yẹn pẹ̀lú owó náà ìjọ kọ́lé àbí kó sì lọ gbalé fún obìnrin yẹn níta àmọ́ pé lẹ́jọ́ sí wàhálà dájọ́ kọ́ kò sí obìnrin tí ó gbà nígbà kò sí ọkùnrin tóun náà gbà dẹnu ilé kò ní ẹ̀tọ́ kankan ní ọ lọ tú kọ́kọ́ lọ wo kòránì rẹ̀ dáadáa ọmọ tutù kutù o tó ara ti ń gbọ́ orin táwọn wọ̀ yìí èrò tó pọ̀ ló ń gbọ́ gan níbi táwọn kristẹn mi lè sọ mọ́ọ̀tì ń bẹ̀ tó mi àmì náà kristẹn àmọ́ mo súnmọ́ níwọ̀nba kristẹn ni fẹ́ ju ìyàwó kan lọ àmọ́ àwọn mùsùlùmí la ní ẹ̀tọ́ láti fi ìyàwó méjì ẹ̀ta wọ́n sùn lásán wà bùbá wa ìfitún allah tábùdùn tó bá lágbára fàwáídà kóránì kọfẹ́ yọkan bẹ́sẹ̀ jẹ́ nìyẹn àwọn ọ̀dọ́ ká ń gbà bí ká fi sọ́kàn kárán tí ọmọ ẹni tí a wà ń sìn. ìyàtọ̀ kọ́lá aláṣọ́kẹ́ náà ní ìtàkùn mọ́ni lọ ní ìyàtọ̀ sọ síta ìpẹ́ni táwọn bá pa.

balẹ̀. Aláì ti gbèsè tó gbèsè pẹ̀lú àwọn tó bímọ gan. Despite ǹtẹ̀ lọ́mọ pẹ̀lú ẹ̀ tó máa bẹ̀ sí tó dájú nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Mo sì kíni mo block number ẹ̀ mo lè gbá ìwọ̀ tí wọ́n bá sọ síwájú mú ìṣọ̀rẹ́ ẹni tó ní bí sẹ́mù sẹ́mù tó fúlù jù sí ẹ lọ́nà ayé tá a wà yìí. Life goes on ni o, àwọ̀dọ́ ká mú bàbí kájú kó sọ̀kan wá ká rántí ẹni tá à ń sọ.

0: Ẹlẹ́ kalẹ̀, ìtọ́lọ̀ ọmọ láti tọ́lọ̀ ọmọ. Ọ̀rọ̀ pásítọ̀ ni mo fẹ́ dá sí. Kẹ́bí àmì ti ń fi èsì sọ̀rọ̀ látàárọ̀ ni pé ìyàwó wọn tó wà ní travel yẹn, òun náà ná pa máa bá. Because tó bá ná fẹ́ yàn ń bí, ẹni tí bíi tán ṣẹ̀ṣẹ̀ mọ̀, wọn ò mọrúwà tán lè wò. In other words, tí ẹni tó bá ṣe fẹ́ ń bí, tó gbé wà mí yọ, ṣé wọ́n á tó kọ ẹni sílẹ̀, wọ́n á tún náà fẹ́ lómi ni. Because Yorùbá máa ń sọ pé tí etí ò bá gbọ́yìn òkè, inú mi bàjẹ́. Àṣírí kan sì wà ńbẹ̀ táwọn gan ọ̀nà tán pẹ̀lú àlàyé wọn, torí ìyàwó tó fi náà ò tẹ̀lé wọn wá. Àkọ́kọ́ bí àwọn ṣe nǹkan orí ẹ̀, àkọ́kọ́ bí àwọn ìyàwó náà ti ń fura sí wọn. Ókè, nígbà tẹ́ ní ẹ̀ṣẹ̀ṣẹ̀ débi téèyàn kan sọ pé èèyàn òun lóyún fún yín. At least as a Christian, as a good Christian, ó ní ìlànà tó máa ń tẹ̀lé. Àṣẹ pásítọ̀ yẹn kò lè máa tẹ̀lé obìnrin kan ṣá. Because àpẹẹrẹ tó máa fi lélẹ̀ làwọn ìjọ wọn máa fi tí òfin fà kíjọ gan fi tú. Kán rò kán try láti reconcile pẹ̀lú ìyàwó wọn tó wà ń travel. Tó máa ló jìnà ìbẹ̀rẹ̀ ti wá ẹni láti lọ gẹ́gẹ́ bí àwọn ṣe mú ìmọ̀ràn wá. Máa bé tó bọ̀. Ẹ ṣe gan.
1: Ẹ káre sá, kó tó lóyún fún mi gan ni ká tó gbẹ̀ tá ń fẹ́ra tá ń déètì ara wa ni mo ti lọ sọ́dọ̀ àwọn family internet fọwọ́ sí tán ti fọwọ́ sí tàbí mo ti láti yanjú everything kó dípò lóyún ni. Mo ti lọ rí àwọn family ẹlẹ́ tó ń pọ̀ lóyún fún mi ẹ̀ before ká tó kó tó lóyún gan mo ti lọ rí wọn tá ti yanjú ẹ̀ tá ti ṣe everything. Láti ṣe gbogbo ẹ̀ ìgbà yẹn kó tó wá di pé mẹ́sàn-án wà lóyún nǹkan tó ṣẹlẹ̀ gan nìyẹn. Tìyàwó mi tí kò wálé yìí mo ṣe wẹ́dì fún àṣẹ tradisional. Mo sọ fún àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ mo lọ rí wọn gan. Àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ nípa àwọn ti bá sọ̀rọ̀ kò gbọ́ sí wọn lẹ́nu pé kan tó bá wù mí kí n lọ ṣe. Ẹ ló sọ olóòtú, jẹ́ kí n la ọ̀rọ̀ yìí lójú. Gbogbo wa ló mọ Calabar Cross River pé tẹ́nibọ̀dì bá dèlú yẹn tí ó bá ṣọ́ra pé tí kò jólójú kòkòrò ló fi lè wálé. Ẹni bá ti jólójú kòkòrò pé kò lè wálé torí àgbèrè pansága gbogbo ẹ̀ ló kún bẹ̀ nílùú yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí kì í ṣe eléṣà ló ń ṣe lọ́hùn tó jẹ́ pé gbogbo ìwà ẹ̀ everything ó change lọ́hùn ní pátápátá. Aṣọ wíwọ̀ ó change lọ́hùn, iṣẹ́ everything ló change lọ́hùn torí pé Calabar tó dé tó ti wá bá mi. Kì í ṣèmi ló pé wá, ó wá bá mi lọ́hùn ni láti wá block yìí mọ́lẹ̀. Kò dẹ̀ wá wálé mọ́ láti gbà yẹn tó ti dúró sọ̀hún. Dénúpọ̀ lè kó ní Calabar bí tó ń wá torí pé nǹkan ti fẹ̀ mọ́ lójú ńbẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ gan nìyẹn. Wọ́n abẹ́ láti èèyàn mi lè parọ́ tàn yẹn gbé ni fẹ́ni tó parọ́. Wọ́n abẹ́ láti èèyàn. Nǹkan tó ṣẹlẹ̀ gan nìyẹn torí pé òun ayé gbogbo ẹ̀ Calabar ló kún sí. Òun ló kún sí. Nǹkan tó fà á nìyẹn tó fi di pé tó fi wálé mọ́ rárá. 5 years leléyìí tí mo ti dúró, tí mo ti wà ńlé fún 5 years, tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìrìn, tí mo ti iṣẹ́ ìrìnṣẹ́. Kò sí nǹkan tí mo fi bẹ̀ tán lọ́hùn. Mo dùbálẹ̀ bẹ́ẹ̀, mo ṣe gbogbo, mo fi báìbù bẹ́ẹ̀, mo fo gbogbo bẹ́ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó kọ́ ni. Ibi àwọn òbí ẹ̀ bàbá ẹ̀ gan dádì ẹ̀ bá sọ̀rọ̀ kò gbọ́ sí dádì ẹ̀ lẹ́nu.
2: Ẹ kalẹ̀ bàbá Olóyè, ẹ kú iṣẹ́ o. Orúkọ mi ni Ṣẹ́un Adégbilé láti Abiola Ilésà. Nípa ti pásítọ̀ ni mo fẹ́ dá sí. Ẹ sọ fún kí pásítọ̀ yẹn kó lọ sọ ohun tó ń ṣẹlẹ̀ fún àwọn òbí ẹ̀, àwọn òbí ìyàwó. So kó dẹ̀ bá àwọn ìjọ sọ̀rọ̀ bó ṣe kán fún ní ọjọ́ mẹ́ta sí mẹ́rin. Kó dẹ̀ mú yẹn méjì lọ́wọ́ bóyá àwọn alàgbà ni, bóyá alàgbà kan àti.

0: obìnrin kan nínú ìjọ kájọ lọ nígbà tí ìjọba ti àríyá kó sì ọjọ́ márùn-ún ni wọ́n lò hàn kó lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ ńbẹ̀.
1: ẹ kalẹ̀ ọlọ́yẹ àdúrà wa gbà ọmọọba adédàpọ̀ ló ń sọ̀rọ̀ láti iléṣà ọ̀rọ̀ ti ìránṣẹ́ ọlọ́run yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí tí mo rí ń bẹ̀ ni pé kì í ṣe pé bóyá ìwà tàbí nǹkan kan ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ìránṣẹ́ ọlọ́run ẹnìkan sún mímí náà nígbà kan tí iṣẹ́ ìránṣẹ́ ń gbé lọ sí ìfẹ́ láti iléṣà níbi tí àwọn fámílì ìyàwó ẹ̀ dúró dúró pé kó fi ọmọ àwọn sílẹ̀ sílé ṣáàbí sílé ọ̀dọ̀ àwọn kó máa lọ tiẹ̀ sí ìfẹ́ so ìgbà tó bá la ọ̀nà tọ́nà bá ṣí fún lọ́hùn ni kó tó wá mú ọmọ àwọn kó mọ̀ lọ fọmọ àwọn jìyà lọ́hùn so ẹdẹ̀mọ̀ tí ọlọ́run bá wá gbà tí ìyanu ṣẹlẹ̀ tí nǹkan tí gbogbo ẹ̀ bọ́ sí bọ́lọ́run ṣe fẹ́ àdéhùndọ̀bìdẹ ìrú wọn yẹn ó wá máa kílèmù pé àwọn ìjọ ṣe wàhálà ni àwọn ìjọ ṣe kínní kan ni so intémi kan rí nínú ọ̀rọ̀ yẹn ni pé kì í ṣe ìwà má ní pásítọ̀ yẹn pé bóyá torí ẹnìkan sọ̀rọ̀ lẹ́nìkan pé bóyá ìwà àbí nǹkan rárá ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ìránṣẹ́ ọlọ́run dáadáa láti dojúkọ iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ ni so bọ̀ àmọ̀ràn tèmi fún wọn ni pé kí wọ́n bójú tó iṣẹ́ ìránṣẹ́ wọn sẹ́rí obìnrin lóòótọ́ àti mára dúró ó ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ ìjura lọ ṣùgbọ́n ẹ gbìyànjú ẹ̀yin náà ṣe sùúrù torí pé kò rọrùn lóòótọ́ ọkùnrin obìnrin ilé tó bá wá di wípé ó yá àwọn ìjọ á máa ka understand irú nǹkan yẹn àwọn ìjọ á máa ka mọ́mí ọ̀tọ̀nà mọ̀ lẹ́ni mọ́mí mi iná túmọ̀ lọ́la mọ́mí mi iná túmọ̀ lọ́tọ̀la ṣé àárín yẹn ẹyin gẹ́ ṣe sùúrù ẹ ọkọ fi ara yín fún ọlọ́run fọ̀ náà ẹ tiẹ̀ kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ ìyàwó ọ̀fẹ́tì ní àsìkò yìí sọkẹ̀dẹ̀ máa bẹ ọlọ́run tó bá jẹ́ pé ìyàwó yín yẹn máa padà wá ni tó bá dẹ̀ jẹ́ pé mí náà ọlọ́run máa yàn fún yín ẹ sáà ti kọ́kọ́ ṣe sùúrù ṣe ti understand mi ẹ ṣe gan ni.
2: mo kí yẹn kalẹ́ o ẹ kú ètò ọlọ́run wà pẹ̀lú yín o pastor Isaac láti lọ́ṣọ́gbó mo fẹ́ sọ̀rọ̀ nípa ìránṣẹ́ ọlọ́run tí wọ́n sọ síta yìí ìmọ̀ràn mi sí wọn ni pé àkọ́kọ́ wọ́n nílò àdúà gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run torí pé nínú àdúà ọ̀pọ̀lọpọ̀ ìtọ́ni ni wọ́n máa rí gbà ju èyí tí mo rò pé à ń fún wọn lọ yìí àkọ́kọ́ a ò mọ bóyá ìjọ tiwọn bóyá wọn dani aládani ni wọn tàbí pé wọn wà láàrin àwọn chọọchì ẹ wà ní ọńdà àwọn chọọchì ńlá tó kù tí mi fẹ dárúkọ so tó wáyé pé chọọchì ẹ wà ní abẹ ìjọ ó rọrùn so àwọn àgbààgbà ìjọ ni wọn máa contact tí ò bá wá sí lábẹ́jọ pé àwọn náà ni olùdásílẹ̀ àwọn náà ń darí nǹkan wọn mo rò pé ó yẹ kí àwọn ẹ̀dà wà tàbí àwọn kìnnì tí ò bá wá sí mo sọ fún wọn pé iṣẹ́ wà fún wọn láti ṣe òmíràn ni pé nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ síta wọ́n ti ọ̀rọ̀ tó bá ti jẹ́ wípé èèyàn ń sọ ọ̀fẹ́ kan gba yín nímọ̀ràn ẹ ti ń sọ pé ẹ̀mí ọlọ́run sọ pé fún àwa ìránṣẹ́ ọlọ́run ó nira àti sọ tàbí láti dá sí ṣùgbọ́n tẹ́mi ọlọ́run bá ti ń sọ pé bọ́tá pé jọ́sẹ̀kẹ̀ sọ síta lásán torí wọ́n ti ń sọ pé àwọn wà pẹ̀lú obìnrin kan ẹ̀mí ọlọ́run sọ fún wọn wípé wọ́n ti gbàdúrà sí pé òun ni so ibẹ̀ yẹn sòro dá sí bọ̀ kínní kan mo fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run kò sí àsọtẹ́lẹ̀ tàbí ìran kan tó ju bíbélì lọ.
3: èló ọlọ́yẹ ẹ máa kó àtàrẹ máa kó ètò ọgbọ́n àti ìmọ̀rọ̀rùn ní fi sílẹ̀ o ọlọ́ra máa wà pẹ̀lú ní o a dẹ̀ máa fún iṣẹ́ lágbára ọlọ́run ṣé rí mo padà sọ̀rọ̀ èmi nínú tọ́lọ́mọ láti ìlú tí ọlọ́run mọ̀ ó ti sọ̀rọ̀ ṣáájú àmọ́ nígbà tí mo wá gbọ́ ọ̀rọ̀ arákùnrin pásítọ̀ yẹn ni mo tún padà sí pé kí n tun fun ni mo
2: se ri e pa mi je ko mo fe je ko mo wi pe se ri esu ah o ma jo nto o ma ni ogbo o ma ni agbara igbara ni oni si lowo e o ewo to ba wa ri be se so yen kan ise wa lowo yin sa bere iru ise wo e wa wonu awe ati adua bi be le so yin o je mo ni pe emi ni olorun era gbogbo ohun ko wa shop lati se bi e gonu awe adua se pe olorun pe yin oluwa solo le to ki sere se n baje ba bi gbo e ti ti ka ni ulo ronu ko si aye fun omo na ati obere me so that is to excuse bi pe se duwe juanu oni pe titi di san ti bere pe ka bere ti ta yi ayo a fi kun n ba ro yin ke bere gbogbo agba yawo mi fun mi je ki fi ibe yen su yawo mi ko wa mi wa ko para sile ola ma ba ise Jo.
4: E ka ba para sori eto lawo lesun lori kan ni Diamond FM. E ja fenu meteta iko bi kan kale ma te waju tori pa awon eyan to so ta se po. Alakoko ni ti baba prophet. Inu me nu gbogbo awon eyan na ni won ba won fenu si. Baba prophet eyin na gbo inu me dun pa esun en bayi to yibo. Pataki nta awon eyan tenu mojo ni pe eni suru odun marun lele ti eyan ti awon ti philosophical native ko lodo bi ti awon yin wa to si ko ti o wa won ni ke ni suru akoko re elenkeji ni pe e pada sodo olohun pe iyawo yin ti o wa yi yo wa won ni nbe leru gbe lowo ni baba dibi tapa ba ti kun yo wa ati pe gbugbu awon mo te ele fe gba ba o le se fe gba won yi pe fokan ara yin bale ise to olohun gbe le yin lowo ni ke ma je ni ba won eyan ba be eyan ba n jise olohun pe distraction a ma wa ti o duro bi obstacle ti o duro bi aludina ti o fe dina nti n tolohun gbe leyin lowo koda igba mi o le ja fi aye koda mi o ko si nti o le je ti o fe dina nti won gbe leyin lowo gege bi ise eyin le ni gba fun ngba teyin na ba si ti tele itoni bayi ni oto te n tele bayi ni orin te n tele e ni sese gbe sugbon ninu ohun gbogbo won ni e ma fi awe ati adua ale tolohun pe tolohun ba ti duro ti yin ko se nikan kan to le mi ni teran ara e ti gbianju lodun marun to sugbon ni ti olorun o le mo ri be o awon eyan wa ni gege bi iranse olorun e sun mo olorun daada sugbon ka so pe tori iranse olorun o le so sita lori eto ko se ni ti o le so ta olorun a ma lo eto yi bi angeli lati reach out samon to je iranse olorun fun ara won so keni kankan ma wo pe ba pe enikan se wa so lori eto yi rara awon to n da seto yi na angeli olorun ni won ko si sento olorun o le lo ati pe ki nkan fi le dun ko si dun ni daada nipa bayi prophet mo pe gbogbo nti awon eyan so olorun o si ran yin lowo lati se lase olorun oba elenkeji to da be ni arabirin to pe yawo awon mu obirin mi wale gbogbo nta awon eyan wi ko sento ni ka ku onle omokunrin yo awon eyan ni suru le na si sansan e na suru si ni te si moko yin mabe tori pe te ba le ku ninu ile yi e ma gba pe te yin na ba lo ta omo kan ni nbe lowo yin o single mother ni eni kan to ti fe yawo ni omo ile yin na kaaki o difficult o si ria ke tori single man kan ti o leyin lohun fefe te yin na gbo omo kan lowo tori e won fi ni bi te wa yi e ni suru e si gbadura fọgbọn olohun ke le fi to ke le fi to gege bi nta won eyan wi boya to ba se se e ran ti nta won eyan wi mo e pada lo sori facebook wa diamond 885 tv ke lo wo ba won eyan ti gba yin moran lotun lo si ko se nikan kan to fun yin ni confidence abi boya boya ku on le oko yin o mo ni ke ni suru ni o ninu oro yin ene yin ni yawo keji boya yawo keta wa leleyi ko ye wa ba je pe yin na la koko to ko mu keji wa to beba ti boko so poko gbale fun sita to ba ni lara agbara awon ogbe en to si ti loyun bo le ti fe di te ba ti sun yara kana en le ni suru topo won si lo ni suru ini fun wara kini hun olohun oba yin gbe e gbo lale yi ko se ni kankan to gba yin moran pe ka fi le okunrin yi le e di yin o mo lo din di e je n pada sori arabirin ti won pe wole ti won pe eni ta won fe bo ti fa won eyan ba won eyan ti bi mo fun lori sirisi single mothers la won na pe ya wo e gan pe ona ya le ba kan won sa so gbogbo so but to se pataki sa wa nbe ni pe won le ni yo looto won ni bi awon oro re ko lawon oro giri lenu bi awon oro bi owo ojiji bi nkan kan ni ma mu wa bi se nta won si le fe lele ibayi peru re nba awon awon o le sun pelu e ka won sun asun diju gbogbo eyan so pe mo e fi omo okunrin yi le won ni ke jina si eyin na le mo n fi le pe ma pada wa koda enikan ni e le so fo olopa wo nu e komo awon ofe ri leyin yin mo ke si block we ko ni kalukunrin ti e lototo bo ba se se gbianju ke se be o tori te ba se be olomo ja dorun mo to bi asama mi ko lohun ba nforun ke olomo ja dorun mo to ko ni ju ba ona latapa be je nde ka polo oja ka polo won tan tan ti wa oni ta baba polo oja ta daride lawo lesun abala so sita tojo bo ala mi si thursday yomo te waju e ma ti sun orun buruko ni kun wa
5: Tony to jetin gbese to tunrin le dodo dodo
6: ilule gbo temi

ṣàlàkalẹ̀ o. Orúkọ mi ni ẹni tọ́nà ọmọ, nílùú tọ́nà ọmọ. Mo fẹ́ sọ síta ni, girlfriend mi, ó máa ń tọ́ sílé tó bá ti wá sọ́dọ̀ mi. Tẹ́tẹ́lẹ̀ kì í sún sọ́dọ̀ mi. So mo wá rí pé kì í sún, mo wá force ẹjọ́ yẹn pé kó wá sọ́dọ̀ mi, mo wá rí pé ó ń tọ̀ sínú dé. Ẹjọ́ tó wá sọ́dọ̀ mi ó tọ̀ sínú dé. Ẹjọ́ jẹjẹ mo fẹ́ káwọn ọmọ Nàìjíríà bá mi sọ síta nǹkan tó yẹ abá lè lò. Kì í ṣe ọmọ bẹ́ẹ̀ tó yẹ pé mo lè fi sílẹ̀ báyìí náà.

0: 0916159111 lojo opo pe to wole meteta yi meta ri ab meji meta na ni je nka eleyi si ka fi se bi merin ka ma mu te waju abi kin di mu lowo na tori ijoba akoko wa oni please I need your advice. My wife is very stubborn and difficult to control. She said she can't leave my mom in the house she built. I rented an apartment for her. She said she didn't like it. I gave her money to rent an apartment for herself, and she spent the money. Now she packed her stuff into my shop, and she was living there. Anytime I talk about it, she gets angry. I am tired. Oda, one yawo awon pe olagidi pe ko si ke si gba pe keyan so pe bayi lo da ko ja jo se ja se bayi ni won ni yawo awon pe ohun o le baya awon gbe inu ile kan na won la awon afun lowo pe to lo rent ile ko gba leta gba to ti lo le bayi ohun gbe gba leta won ni kaka ti o igba leta o mo wo leta won fun koko gba yi ona je won lo wa keru re olo konu sobu awon won ni sobu awon ni nisun tin ji won ni ba won ba si soro won ni yo so di binu yo so di jani kadakun ka gba won moran kini ka won se 0916159111 oje meri meri ni be won ajuwa lowo yi 0916159111 elu e kale
1: wa o lo won ni un leje lorun o le fun laka number abi ori to ba fun laka number baba wale e pada mo ira yin leyin mi
0: ben
1: ai be ko
0: ben mo se ri ni
1: e yin wa fe ka won eyan gba yin moran pe se ko ki egbon gba pe ko fun laka number abi ke egbon duro lori pe ko mo fun laka number na
0: ben
1: oda oju oni ti wa e mo yi si isun orun buruko ni kun wa mo nbo e mo ti isun o na le yin na ti gbo yi ka fele isele nkerin o di merin opo die o di merin abi oda le ten towo yin ba ba nbe ni ke dakun ba wa da si e ba si ran si merin dede bo si je meji nu e na ni dede 0916159111 elu e ka le o
2: hello
1: elu e ka le elu e ka le la wole sun re o
2: Ekwetu.
3: Akunrin oni kaveta le mo feda si
1: oya ensole
3: o ti fa yawo kan se do e di pelo mo kan
1: den
3: ko ba mo ko fe yawo meji kokoro wa se ku senu
1: to
2: ìyá wọn ń wú. So látara ń pé kí ni kó fa ìyá òun ti. So
1: nti o yo si owo ba pada deyin wo reyin oju ohun ni to awon ni ka gba won moran se ba won ti wi da abi ka won oju fun la kan number won yawo ka won si le mo badun ki ti ri owo corporate yi 0916159111 elu e kale
3: elu e kale
1: o se un la wole sun re o
3: aku to ko ne baje o
1: ami olohun
3: oruko mi ni jerry lati ukaso gumoso
1: e seun
3: ari ti okunrin to ni yawo ohun atisanu ohun to le yen
1: asun
3: pi
1: asun pi yen
3: omo ko ma gbiyanju lati ma si ni wakati meji mi
1: to asun parada ti
3: ba ni alagbara re o to awon agba lo
1: okay
3: ni oko yawo to ni o yawo ohun ofe ri mamu ohun to o ti o ba ti wa gba o wa ona lati gba ile fun mama re legbe ebe
1: okay
3: o fi lara balẹ n gbona ba bi omo obinrin abi okunrin yo mo jan pe ni yakọ
1: oro nla re
3: o tele keta to ni eni to n fe tele o wa lu ebu o ni ohun o si account number o n suwo si obinrin yen to ba te ni n ba to ti pe o yo account number fun ama to ba ti pe pada o je koko yo wa ni to si re
1: okay
3: o fi ti gbo gbogbo n ti n so ama ko ma fun ni account number rara o
1: to
3: ọpọ yóò fi ti ara rẹ gbọ ẹ pé ìjọ náà bá bọ.
1: Àmì àdúgbò ẹ̀ṣẹ̀ ojú ò ní tẹ̀yìn náà o ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
2: Ẹ kálẹ̀ mi sọ́lá yá.
1: Ẹ ṣe wà fà.
2: Kọ́lá Alátòkè.
1: Àdúgbò ẹ̀
2: lórúkọ mi níta gbogbo nílò.
1: Ẹ ṣeun.
2: Ọwọ́ yín náà ṣùgbọ́n tọ́ mi
1: sọ́lá yá. Àmì o.
2: Nígbà tí a bá ti kọ́ máa mi kọ́ gà àbẹ àti ìjìyà
1: látòkò yẹ
2: Nkọlọ ẹ. Ẹni tó bá fọmọ fún mi, ó bẹ kí wọn lẹ́yìn mi o.
1: Wàlá ẹ̀ wàlá ẹ̀.
2: Ìgbẹ́ ó bẹ kí mi fi ìyẹn pa nínú ayé. Gbogbo ìlú náà sọ àwọn àna ní ilé ayé àgbọ̀lọ́ ìjọ bàjẹ́.
1: Àmì.
2: Ṣé kí ọmọ fi mi pọ́ǹtì ní bẹ́ẹ̀ ni tó sọ síta pé àna òun pé o fẹ́ fẹ́ òun gbà láti fẹ́ ìyàwó kan. Ìyàwó náà wá gbìyànjú láti fi ọdọ fáàlì mọ́mọ́ tó.
1: Ó
2: sá náà ó ní kó fóònù sáfà kókó fóònù sáfà o ọkùnrin ní kò sí bí ọkùnrin o obìnrin kò sí bí obìnrin ẹnìgbà táwa ti ṣe tàbí sílé yá fún tàbí láàmú àwẹ ó fẹ́ yàwó gbìyànjú ó sì fi gbọ́ ló fóònù rẹ̀ sí blacklist ó fẹ́ yàwó lèlè kò sí nǹkan tó dúró láyé táwa yìí gbogbo pọ̀ mú gbòòrò àtọ́kọ ìlú sí ìgbìyàn wọkọ̀ gẹ́ǹtì ẹ̀rọ bó dé nìkan bẹ orí ọ̀fẹ́ ní kálukú láti fi rọ́kọ̀ orí ọ̀fẹ́ ní láti fi níyàwó àkàn bẹ́ẹ̀nù gbo tọ́lọ̀ kẹwọn buhaya tọkọ sí ìgbìgbòdì mọ́ wọn lọ́wọ́ ìjẹsì jẹ́mi lẹ́yìn tó sọ síta síra òun tọ ó gbìyànjú kó gbòdì nígbà sùn tọmọ kan fún aláyè bó ní kọ̀ǹdíjà tó ń tó tọ́ o àmọ́ bí sùgbọ́n ti fẹ́ le tó yóò fẹ́ yọ padà fi sùn nílẹ̀ kó gbòdì láti gbòdì lẹ́yìn tó náà sọ síta lérí bàbá tí ó gbìyànjú kán sẹ́ǹdì owó ìyá tó gbìyànjú kán sẹ́ǹdì owó sí àkáàtì.
1: Tí wọ́n ní bọ́fẹ̀rẹ̀ni wọn jó ní.
2: Bọ́fẹ̀rẹ̀ni wọn jó ní. Àkọ́kọ́ mi sọ́lá ẹni tó yẹn ti wá sí ìṣòro ara bá bí.
1: Kètì sẹ́ǹdì ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ sẹ́ǹdì ẹ̀
2: sí wọn. Ọfẹ́ ni ọfẹ́ ni fífẹ́ yìí náà ni kọ́ wọ́n ti wá fẹ́ sẹ́ǹdì bí wọn ò bí nígbà àkọsílẹ̀ ìjọba kàìmọ gbogbo ẹgbẹ́ ẹ bá ń bá sọ̀rọ̀ ní sọlẹ̀ tó ń gbọ́dún kan ọmọ wa tó tó fi rówó o ọkùnrin ló fi jù wọn mọ gbà àkọsílẹ̀ ìjọba kàìmọ ẹkẹjì ó rí pé àánú ọlọ́run gba ènìyàn níbi tó ti jókòó láti lọ́kọ̀ọ́ lórí náà wà nínú ìṣòro tó kò rí àwọ̀ tí bá tó wá ń sẹ́ndì owó tí sẹ́ndì ojú sẹ́ndì wá padà yá yóò padà kí obìnrin yẹn lọ síbi tó wà ní kí wọn bá mi gbé kọ́ mọ́ ìjọ sí kankan kọ́ pa òun àti ẹ̀pọ̀ tó wá débi tó wà kọ́ wà kọ̀m̀pẹ́tẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ kò ní la ọkọ gẹ́gẹ́ fúnra ẹ̀ kọ́ wá gba fóònù ìyàwó kó ti di blacklist ọmọ gbé àwọn ọmọ tí ayé òsì parẹ́ àti bí gbogbo yẹn sọ ni àwọn ọ̀dọ́ kánúbàdé ó jókòó sọ́kàn wa sáré ọmọ ẹni tí àwa
1: ń títa arákùnrin ti pé ìyàwó àwọn olóhùn ọ̀fẹ́ bá ya àwọn gbé yìí ẹnìkan ni pé kí wọ́n gbalé fún ìyá lọ́tọ̀ kóun àti ìyàwó rẹ̀ ọmọ àgbé ṣé kí wọ́n gbalé fún ìyá lọ́tọ̀ ni àbí nǹkan tárákùnrin yìí ṣe yìí láti fún gbalé fún ìyàwó rẹ̀ tí ìyàwó rẹ̀ lóhùn tó lóhùn ọ̀la ìkìlẹ̀ tí wọ́n gbà yìí tí wọ́n tó kówó fún tó tún nà jẹ yìí ṣóhun lọ́tọ̀ ni abi kara kunrin yo gba le fun ya re loto ko won ati yawo re le jo ma wa wo ninu mejeji ni nto mo fe keyin agbalagbo ba mi foju wele yin na tori pe eni kan so pe ko gba le fun ya ko le mo ba yawo re gbe papo sugbon ko gba le fun ya ki ya o ko laarin won bo le ti rele yi si 0916159101
4: Hello.
1: Ekaleo.
4: Eshiun. Tari ele so so pe yawo mi
1: pa. E da wa yi radio yi le a mi gbadun te mu.
4: O da mo tun ko ni je.
1: Eshiun e gba yi.
4: Tari e ka ma ti mi ba fun ni wipe.
1: Mm.
4: Ko lo gba le fun ye si ta ko le fi ye isaya o.
1: To.
4: Ko le de yawo e ti le ke de ti da ni. Dari gbogbo alatiri ni aye to po gan to je pe atel of the day ya yen na ma suru ani awon atiyawo e ka
1: won ti e ti message ran se bayi won ni ya awon gan lonile
4: ya awon lonile ko ni tumo ara tera to ba ti mo wi pe ohun iyawo ti ohun mi baya ohun gbe ko ohun atiyawo ku lo gbe le gba le ti ta kan to ma gbe kan si iya yen sile pelu ile e to ba ya olohun apese owo to na ma fi kole to won atiyawo e ma ma gbe
1: fakati fakati
4: so that ele to ni iyawo ohun mi to si le teri igba isuru la mo re
1: beni
4: ko jade to awon agba ko fun nkan to ma lo ti iyawo e ohun mi to si le mo
1: oda
4: gbogbo wa na la ma pa si nkan kan
1: beni
4: to ba je ko ti wole e ton ti mo ko ni ru kan ba n sele to ma le jade
1: abi o
4: a ko le jade ah le keta to de to ni ni capacity ni pe tawon lo dede briefly abi
1: de carpenter ni won carpenter
4: carpenter
1: eh
4: teri to ba lo fe yawo mi o ti ya jere isinu ti de ta ko wa ise fun ise owo e to ma tun je obirin to do si yen
1: beni
4: ojo obirin gidi ni o to ba je po obirin mi lo ti ma fi sile ti ma ba ti je lo a n tojo obirin le gan o n pokunrin sile to n ba ti je lo awa gini obirin kan to n bayan jiya to ri pe ko ti iniwo lowo to de ti do si o wa ni to n ba fe yawo mi ni ona fi ma la ha o ma wa sekun fe ni o to ba ti wa sekun fe ọmọbìnrin agbádùn ti dá lẹnu tọmọbìnrin bá lọ dókó ní ìtànkọ tí ò tẹwọ ibi tó wà mọ kan tó bá mú wálé dédé tí ò bá mú wálé kó kan kí n sì ń fẹ ṣe ṣùgbọn ó wò wípé àwọn ti jọ wà fún ilẹ̀ ti bí mọ fún tó dà tó wá dúró jù ó wá sẹkún sẹni ẹ ṣe ìyàwó orin kejì ni ó
1: kàn
4: ọ̀nà dẹ̀ máa la fún lágbára ọlọ́run ẹ ní kẹlu gbójú ọwọ mr ọlọyẹ ẹ máa mọ sí o ọwọ ń fi máa fi bẹ sọ yín o lórúkọ jésù ẹ mi sì sọ o ẹ bá bá mi kí ọmọ bí o ọjà àtà
1: ẹlú ẹka alẹ o
5: ẹka alẹ
1: ẹṣẹun láwọlé sàn rèé
5: ẹkẹrẹ lọ sọlá tí kò pè gé
1: àdúgbò
5: gbẹdà sọrọ ti eléte níyàwó ọjọ ọdẹ yẹn
1: ẹṣẹun
5: ìmọ tí mo fẹ fọkùn yẹn ni pé kọkọ pé ọba yẹn obìnrin ẹjókòó
1: ok
5: ìgbà wọn ló ti bẹ̀rẹ̀ sí sẹ̀rẹ̀ sí
1: ok
5: wọn máa ti lọ sọdọ bàbá àti ìyá ẹ táwọn bàbá àti ìyá ẹ bá ti ní pé gbogbo bá jáde sí
1: ní
5: kò bá jáde sí o.
1: Pé táwọn ìyàwó ẹ̀ bá tó sọ pé kó tó bá wọn jáde sí ni kó tó bá jáde sí.
5: Ọlọ́run jẹ́ kó mi lọ.
1: Tọ́.
5: Torí tó bá sọ pé ẹnìkan ní pé kó máa jí tó bá jí jù bẹ́ẹ̀ lọ á padà tọ̀.
1: Káì káì káì káì káì.
5: Tó kó ọkọlọ bá wa bá ti yá ẹ. Ìgbà ló ti bẹ̀rẹ̀ sí ṣé. Àdé kó ló kọ fádà lọ gidigidi gidigidi torí ogun fẹ́ bàjá. Yóò kí sọ dárì tọ o. Orí ló máa ń sọ̀rọ̀.
1: Ó dà ẹ ṣeun bàbá ojú òní tẹ̀yìn náà.
5: Èkejì tó dàbí ẹ ní ìtura pé ẹ kì í sẹ́yìn oṣù náà láti lórí ìbú yẹn.
1: Bẹ́ẹ̀ni.
5: Kó kọkọ ẹ̀ mọ́ gbà o.
1: Ó dà.
5: Torí owó láti lọ sọ fọ́kọ. A ti ń kọ́ tá a ti ń ba àwọn sọ̀rọ̀ lè fún sí sọ fọ́kọ. Bí tó bá lọ gbowó yẹn fara lọ kó bá tó bá lọ gbowó yẹn. Ó ṣe ṣe kankan padà fẹ́ ra o. Torí àpò owó yẹn tó máa yẹ bá dé. Yóò pọ̀ o.
6: ẹ̀yin náà gò pé ẹjẹ́ ó kó gbowó yìí kò ṣe nǹkan kan.
1: Ok.
6: wahala opinion tori pati wa yi wahala ta won bi wa fi aro ijo won se laje

0: òun náà ló gbalé fún
1: un.
0: Àwọn olówó yábá ló wé tiẹ̀ náà. Ẹni tí wọ́n ní kó fẹ́yàwó kejì kọ́nà ìdílé làtàn. Ẹni ò rí inú sí ohun tó gbúrò, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó tọ̀.
1: Òun ló rò bẹ́ẹ̀, kò sẹ́ni tó sọ fún bẹ́ẹ̀ o. Òun ló rò pé tó
0: yára ló rò bẹ́ẹ̀.
1: Èrò
0: gidi ló wọnú ọkàn ẹ̀. Ok, ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ pé gbólóhùn máa ń pé ànábì sọ pé kẹ́yìn bá fẹ́yàwó kan ṣe nǹkan bá jẹ́ fún gbìyànjú nínú kòjọ́ yẹn. Wà ó gbọ̀nà fẹ́ kejì fẹ́ kẹta ẹ wá sọ fún mi. Tabáníká bára wa sọ gbogbo ọ̀rọ̀ níbi táyé dé lónìí ìpè tí bàá ti ń pe ayé dàbí ìdá. Oníyàwó mẹ́ta lábẹ́wò tàbí mẹ́rin wo lábẹ́ ẹni tó bá mú mi lè rí bíi méjì àti mẹ́ta ká kó pè wọlé kó ka ìpè tó tó ń rún pa. Kọ́kàn ló ní ìyàwó mẹ́ta tàbí mẹ́rin lábẹ́. Kó dẹ̀ tó wà nípò kó dì tó ń tó ń rún pa. Kò sí láyé kó ti wò kórí ó máa fi ọ́ láwọn obìnrin ẹni sá. Èyí ló dìrọ̀ mọ́ ẹni tí wọ́n sọ pé ìyàwó ló kó sẹ́ndì àkáǹtì pé òkè tó náà bá kádàrà pé ara ìyàwó ló ti máa là. Kí n ló dé náà ẹni ò rí sí aburú. Tó máa rẹ̀ tó bá dé máa pé mẹ̀ pé mú pinnu kí lókè òkun àbí ní Nàìjíríà tá a jọ wà yìí. Tá a jọ lẹ́bí tá a jọ lára níbi tó lọ́ba tó níjọ yẹn. Tèmi ni kí n ṣe mọ́ jàǹbá ẹ̀ ǹjẹ́ níyàn ẹ̀jẹ̀ gbogbo tó bá ń fẹ́. Ní dáadáa tí n bá ti rí kótó màá máa bá fẹ́ yìí tí ò bá ti tọ́ màá jẹ́ kó ju pé èyí ò tọ́. Kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ ni ẹ máa dé tó bọ̀.
1: Adúgbò ẹ̀ṣẹ̀ lórí ti.
0: Adébáyọ̀ Adọ́ba.
1: Adúgbò ẹ̀ṣẹ̀ lórí ti. Lọ́dọ̀ àwọn tí ń bẹ lórí Facebook agbọ́n táwọn náà mú wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn sí gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí. Ẹ má yìí tí ì sun oorun burúkú ò ní kùn wá mọ̀ ń bọ̀.
2: Ẹ kà lẹ́ olótù àkótò ọlọ́bàáyé masalékun ìmọ̀ràn ọkùnrin tó lè jọba dandan ọdọ òní sàràtì ẹ̀dá kan mi ní ẹni tọ́lọ́ náà láti tọ́lọ́ mọ́ ọ fẹ́ẹ́ sọ síta ní alẹ́ yìí ni fíṣọ ẹni pé.
3: Ẹ̀ka lérò kò sí ẹ pátárọ̀ èyí tó ń fẹ́ bá sí ni bàbá àbí bọ̀dá tó sọ ń sọ pé ọ̀rẹ́ àwọn kan ṣe káfíńtà oníyàwó iṣẹ́ rẹ̀ lọ́dọ́dẹ́. Kọ́lá àwọn ohun sí dáadáa rẹ̀. Àbí bọ̀dá tó sọ ń sọ ohun sí dáadáa kò dùn pé ọ̀fẹ́ àwọn kan ṣe káfíńtà oníyàwó iṣẹ́ rẹ̀ lọ́dọ́dẹ́. Àkọ́kọ́ ọgbọ́n nàìjíríà ṣe ń lọ nísìn. Gbogbo èèyàn lọ́mọ bó ṣe dáa fún àgbọ̀dọ̀ ìwé kejì. Owó tàfíà kan mẹ́wàá àfíà kan ọ̀kan nísìn. Kó gbogbo ẹ̀ lọ́kọ́ gbogbo ẹ̀ bọ́. Bóyá bí nàìjíríà ṣe yí gbogbo èèyàn ní kí n ṣe òun nìkan. Tó bá sọ pé òun ń lọ létọ̀ ń bọ̀ yàwó kejì. Wàá lò di méjì fún ni. Kó ara máa yí jẹ́jẹ́. Ṣé bó ṣe fẹ́ láti bẹ̀rẹ̀ nìkan ti yí bẹ̀ fún ni àbí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí nàìjíríà di dáadáa fún wa yìí. Ọlọ́run ní dààmú ogbó wa o kó ronú sí dáadáa kó tó ṣe o.
4: Ẹ̀lú sà àpò ètò àpò àtàrọ̀ ṣèyí ló ń sọ̀rọ̀ láti ọ̀tá ẹ̀fọn. Obì ọkùnrin tí wọ́n ní ìyá àwọn gba ṣọ́ọ̀bù tàbí jàre ìyàwó àwọn ó lágídí kò fẹ́ rí ìyá àwọn. Àwọn dẹ̀ ní tí ò bá lè ṣe kó lọ àwọn kówó fún kó fi gbáré síta ó tún náwó. Èrú yẹn pé kò tiẹ̀ fẹ́ rí ìyá mi náà ìyẹn ó tiẹ̀ ti kọ́kọ́ disqualify rẹ̀. Tó ìyá tó ṣèbí ìgbà tí ó rí mi tí mo dáa ni ó tó lóun máa fẹ́ mi. So ìyá ìgbà yẹn kò fẹ́ rí ìyá tèmi. Ìyẹn ṣe ìyàwó kán tètè bọ́ sí ara wọn sọ̀rọ̀ ló wà pẹ̀lú wọn.
5: Ẹ̀kú ètò orúkọ tèmi ni Mr. Rashid Látòpinrin Ọlọ́yẹ kudos to you ẹ̀kúṣẹ́. Ṣé rí ọkùnrin tí ó bọ̀rẹ̀ ẹ̀ sọ ẹ̀ tó sọ pé ọ̀rẹ́ òun ti níyàwó kan kò iṣẹ́ ò lọ dédé sí kò fẹ́ ìyàwó le. Ó fẹ́ ìwọ̀ kan gan-an gbogbo tí ì lọ dédé kì í ṣe solution nìyẹn. Solution ni pé kẹ́ máa gbàdúrà ẹ̀ sọ.

0: oko ni ma se ri kankan mo bo koko na pretend ko je ko send account number yen o ko le ma mo bo se nlo laarin awon mejeji she get me bayin eleyi ti o ni iyawo girlfriend o mun tole ko ba jade si ni o ko se je niyan o e se oloye
1: e kale apeto ruko temi ni bakala the boss ejo eleyi ti ani es boyfriend ni ruko ma send owo si ko send account number le mi fe dasi e da ko ejo eje ese to ba send owo si se n to le o to la fa ni pe o wa le won bara won so bo send owo si bi o send owo si to ko obire o ba ti puro lodo re lodo ese ko si nkan kan te fe bi o send owo si to ba wa le ko ni ka ma to jo continue tori wepe tobirin yen gan ti wa ye wepe oro nu family won o ti so de left wepe en to anu yin bo ti ma condition inu family won bo ti wa how come so ma so wepe ko send their card number ni ko ni so be a loro ti won so de bi wepe send their card number re alakoko ni pe o ti koko expose family issue iwọn gaga alakoko se niyan o ti je keniyan mo bi iru challenges to wa ninu leyan ko to ma send account ko to ma ni ko send account number so obirin yen oko le mi fe ro wepe ko ti oko ko ti yawo renu dada to ba se to je wepe ohun soju so ise yi so hun oko o ti mari iru discussion wo lo to fe wa pelu ese debi wepe ese o soro debi wepe ese ni ko send owo so so bere ni won tenu bo ba send owo si abi o send owo si ko ni wepe kan ma se nkan ti won ba nu pada jo se ko eto
2: amọ Nigeria lati Nigeria ni ko eto loye ni sisi Olorun mo ba yin si lori ti obìnrin tó ní china ni kó send account cx rẹ mo fẹ sọrọ lé lórí gbogbo ibi táwọn èèyàn ń gbé ọrọ yẹn lọ mo rò pé èrò ọkàn ló wàá máa yàtọ náà tí mo kàn fẹ wù ń bẹ ni pé ẹ dákun ṣé èèyàn ò lè ṣe ẹsì yẹn lóore ni lẹyìn ìgbà tó ti lọkọ tó wọnà ti níyàwó tiẹ torí báwọn èèyàn ti ń sọ yìí torí obìnrin ẹmi rò pé oníṣekúṣe ni ló jẹ kó sọ fọkọ tó fi ṣe gbogbo èèyàn irú ọkùnrin náà sì máa rú ẹni tó jẹ ṣùgbọ́n èèyàn sì lè ṣe yẹn lóore ẹni tó máa ní olùbọ́ sọ pé òyìn ọmọ èèyàn mọ́ kò mí pé ẹnìyẹn fẹ́ yẹn lálẹ̀ ló fi ní kó sẹ́ndì àkáǹtì ó fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni kò sí tó jù bẹ́ẹ̀ lọ kódà tó bá wálé tó wáyé pé dé mo ti dé o tó bá máa ṣe dáadáa ó lè pe ọkọ rẹ̀ gan pé ẹni tó sẹ́ndì ó sàn jọ sí ẹja lọ kí wọ́n lè jọ lọ kí kò fi dá lójú pé kì í ṣe bóyá ẹnìyẹn fẹ́ sí torí èmi gẹ́gẹ́ bí ẹnì kèmí ti ṣe rú ẹ̀ mo ní ẹ̀sìn so nígbà tí mo sì mọ̀ pé wà nù sòrò tí mo gbọ́ wá nọ́mbà mo pè mo sì kí kódà dì sí mo sì mọ̀ sẹ́ndì nǹkan sí ṣùgbọ́n ó lè tí tèmi ń ṣe ni pé mi fẹ́ kémi rẹ̀ sẹ̀ tó máa fojú rìn jù àbí kó wá mi wá láti ìlú tó wà kódà ìgbà kan tó lé bó ń bá wá bóyá orí àmúni mi ní sí láàrin kó mọ̀ wọ̀rí kó mọ̀ dàbí pé ọlọ́mọ yàrí èṣù so èmi sì dì sí ẹrù ọkàn mi sì padà rú rí pé bóyá tó bá dé ẹyìn àbí tí mo ṣe fún un mo fẹ́ ṣe báyìí pẹ̀lú èyí ṣe ojú tó mọ ní gbọdọ̀ sọ pé ò mọ ni mọ even láàrin ọ̀rẹ́ ọkùnrin sọkùnrin gan irú ẹ̀ mọ̀ ń ṣẹlẹ̀ lẹ́ni tíyẹn ti rí tipẹ́ tẹ́sì búrò pé kìnìún kan tẹ́sì máa ràn lọ́wọ́ láti ibi tẹ́ bá wà káwọn èèyàn ó láì gbogbo ọkàn ọ̀pọ̀lọpọ̀ wa gan kò ṣe bẹ́ẹ̀ mọ aṣáàrò pé tó bá dé yóò gbẹ̀san yóò gbà kìnìún kan bí yẹn ṣe lọ́nu tí ẹni tó ń sọ pé ìyá òun ìyàwó òun ló lè bá ìyá òun gbé ó ṣe mistake tó pọ̀ ó yẹ kó kọ́kọ́ ó yẹ kó mọ ròyìn tíyàwó ẹ jẹ tó ẹgbẹ́ ni tó mọ èèyàn sọ́ọ̀dì ni kò yẹ kó kó fún ó yẹ kó gba ilé ni tàbí kó bíyàwó bá rí ilé tó bá ti rí ilé pè mí o ẹ wá lọ ọbẹ̀ wá gbalé irú yìí tó ṣe fún gan dangerous tó wáyé pé ìyàwó ló lọ kó gbalé tó lọ gbalé síbẹ̀ tó bá yà lé lè mọ bá wa torí ó wá síbẹ̀ kò sí ẹjọ́ kan tó fẹ́ rí yóò ló gbalé ni bọ̀ tó wáyé pé wọ́n lọ gbalé fún ife landlord ó mọ̀ pé ọkọ rẹ̀ ló wá gbalé fún síbí tán bá ń rí èèyàn tó strange gan lè sọ pé àwa o ọkọ rẹ̀ ló gbalé síbí àwọn ọkùnrin wo là ń rí ìyá ló nílé wọn lélẹ́yà kó nílé kó dẹ.